ní àsìkò tá a wà lọ́wọ́lọ́wọ́ yìí. I will never turn back from God. Mo wà lẹ́yìn rẹ̀ digbí digbí. Èmi yóò gbé ojú mi sí orí òkè wọn ni. Síra mára kóríá. Níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá? Ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ Ọlọ́run Elédùmarè wá. Ẹni wo ni mò ń perí? Olúwa tó dọ̀rùn òun ayé. Òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ mi kí ó yẹ̀. Mo turn back tí ó. Imagine yẹn tó ti ń bá mi ń ṣe é bọ̀ láti ọjọ́ tó ti pẹ́. Èmi ò wá turn back báwo rárá o, kò jọ lákè kò jọ lóko. Billion billion lèmi ò mọ ná Ọlọ́run. Okay, ẹ jẹ́ sáré kẹ́yìn tiwa pé kó àgòlá jìn.

0: ó yá gbogbo ẹ̀yìn tájọ máa ń kọ̀wọ́rìn lórí ètò gèlè odò lórí ètò tapè ní àgò láàjẹ́ ẹ̀rí ọkùnrin tí ń kó sí mi lẹ́mìnú oh my god mo kí ọjà rí lẹ́ẹ̀kan sí bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wọn ó yẹ lọ sí ìtàkùn ẹ̀jọ́ facebook ilé tó jẹ́ ti ìkànnì ọmọlúàbí splash fm 105.5 ìbàdàn ibẹ̀ láwa o gbogbo ẹ̀yìn tí wọn léè tó jẹ́ pé ẹ máa ń tẹ̀lé wa jákèjádò orílẹ̀-èdè wa nàìjíríà gbogbo ẹ̀yìn tí ẹ máa ń tẹ̀lé wa jákèjádò ilẹ̀ òkèrè pátápátá mo kí yín lákọ̀tun sórí ètò tàpè ní
1: àgò láàjìn.

0: ọ̀nà tí àwọn ìgbìmọ̀ aláṣẹ iléeṣẹ́ yìí ń gbé gbà àṣírí ni kò ní tú sọwọ́ aráyé. Àwọn ọgbọ́n ọnú tí Túndé Ọláwo àti Ṣeun Akínọlá ń lò tí gbogbo ètò yìí fi ń tò.
1: Lójú ewé, àṣírí àwa kò ní tú lójú aráyé.
0: Nǹkan tí àgbàlagbà wọn fi ń jẹ̀kọ́ ni tọ́tọ́jú sábẹ́ ìwé.
1: Àṣírí àwa kò ní tú lójú aráyé.
0: Jókà ni o, Jókà aṣẹ́ yìí, ó yé wọn jù, oh my God. Òun ni mo fi ń sọ fún gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ń bèrè fún matchmaking pé ẹja ní sùúrù.
1: Gbogbo tó wù mí o ń bẹ lọ́wọ́ Olúwa, mo ń bẹ ọba bá òkè tètè ṣe fún.
0: A máa ṣe kinní yẹn fún yín, Ọlọ́run ọba ń gbọ́.
1: Ó ń bẹ lọ́dọ̀ rẹ bàbá.
0: Tó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń bi wá léèrè tẹ̀ ń yọ wá lẹ́nu yìí, nígbà tá a bá bẹ̀rẹ̀ pẹ̀lú yín tán, Ọlọ́run ọba ń gbọ́, inú yín máa padà dùn lórí ẹ̀ ni. Gbogbo ẹ̀yin tẹ́ ti tò ní ìtẹ̀kọ́ ẹ̀já, mo rí yín o, mò ń bọ̀ láti wá kàn sí yín láìpẹ́.

0: yẹ ki a lo si abala ongo viral fun taaro yi bo ni o sisi ongo viral
1: dada ni alafia ni
0: nibo ni nkan wa de duro
1: ah nkan de duro dada se ri ta kan ilu jara bayi ho nda ru gudugudu lo
0: o ro
1: ongo viral ti ni yi meji ni mo mu wa fun yin meji tosan ton ni mo mu wa fun yin
0: o si gbono nyoruku
1: o de gbono nyoruku
0: o ya
1: la koko na je ka koko lo si ongo viral ti ti arabirin kan ti o lo si ile eko omo e lati lo na olubagbe omo e
0: ah roommate
1: omo e nkan kan lo sele laarin akeko meji ko sin ti o le sele bo bi omo kan se pe ye niyan bo se ja lo si ile eko won niyan bo se lo na omo yen niyan
0: iya omo tin o lo le na omo ti omo re jo gbele
1: o lo na ni ana baje
0: ana doju bole
1: to tun ya so omo omo yen lara
0: opoju yen opoju
1: omo yen si tun be pe mommy please ko gbo o na omo yen te pe ke si nina kekere o na titi to ya so omo lara
0: emi na ri fanran
1: be ni mo mo ko yin na a si ri fanran yen lori itapa ilujara to wa be o da itapa ilujara lo amọ awọn alakoso fun ile eko yen won tin gbegbese
0: lori e
1: yun
0: da ba
1: won tin gbegbese to ye lori e
0: da ba
1: ongo viral elekeji oni ti arakunrin olokowo kan eni oyin metali logoji
0: 43 years
1: to lo se afikun nkan omokunrin e o lo se afikun nkan omokunrin e lati je ko tobi ko gun si eleti olohun fun ko te lorun mo so wa fe lo se afikun e amo leyin igba ti o se ni lanu pe leyin igba ti o pada gba abere nkan ti yo fi tobi si ti o fi gun si
0: mo
1: lo jade laye
0: o gba bede be o ti soda
1: o soda lati bi to ti lo se nkan omokunrin lati gun lati tobi si ibe na lo gba jade laye be ni
0: emi na ri o da itakun ijaru lowo lowo bayi
1: o da itakun ijaru lowo lowo bayi
0: awon eyan so lori e pe ki lo de mo le yo se roju tan ti o tun mo wa iroju kiri bo le yo se wa ti o so pe nto lohun fun o te mu lorun ohun tun fe se afikun re kì í wá ṣe àwọn ọkùnrin nìkan ni wọ́n ń ṣe àfikún nǹkan ọmọkùnrin wọn kó lè tóbi àti kó lè gùn sí àwọn nìkan kọ́
1: bẹ́ẹ̀ni
0: àwọn obìnrin náà ń dárú àwọn àṣà bẹ́ẹ̀ wò ẹ̀wọ̀n ò pé kí ti ọwọ́ iwájú kó lè pọ̀ sí kó lè lé téńté
1: wọ́n tún ní
0: kí tọwọ́ ẹ̀yìn náà
1: kó lè pọ̀ sí kó lè lé téńté
0: níbo là ń lọ táàrọ̀ kan ṣé ọlọ́run bó ṣe dá wa ṣé ò dá wa dáa ni
1: àbíyí
0: bọ́bá wa jẹ́ pé nìkan ní bá ń dà í láàmú pé wá ní pẹ́pẹ́sẹ́ o kò kéré o kéré o kò gun o gun o èyí ọjọ́ mọ̀ bá tiẹ̀ lọ
1: kọ́
0: lọ
1: wá
0: size
1: ẹ
0: size by size ọlọ́run.

bí àkọlé kan bá se pọ̀ fẹ́lòmíì ọkàn ò ní gbé mọ́ kẹ́ ẹ tó mọ tó ń ṣẹlẹ̀ olúwa rẹ ti dákẹ́ kó mọ̀ bá wá dà bẹ́ẹ̀ la ṣe wà fún yín bí lórí ètò ta pè ní àgò láàjìun mo ti máa ń sọ fún wa pé a ní àǹfààní láti pè wá wọlé ká sì sọ ohun tó ń dùn wá lọ́kàn ká sọ ọ̀rọ̀ náà tó dí kókó ká wá sí ojú òpólẹ̀ fún àwọn èèyàn wa láti gbà wá lámọ̀ràn ààyè bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀.

bẹ́ẹ̀ náà la sì tún ní àǹfààní láti pe atọ́kùn ètò ká ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́. Àwa máa nọ́ńbẹ́ fáwọn èèyàn wa eléyìí tó jẹ́ pé Ọlọ́run fún wọn ní ọgbọ́n ìmọ̀ àti òye wọ́n sì bá wa wá ojútùú sí látara àmọ̀ràn eléyìí tí wọ́n bá fún wa.

0: gbogbo ẹyin tẹ wà ní ìtàkọ ẹjọ àti ẹta kú ti wà àwa mọ dúpẹ lọwọ yín o Maryam ṣé wọn náà ti rí àwọn èèyàn tó tò sójú òpó ńbẹ o wá jẹ kí àwọn èèyàn ká kí wọn kó tó di pé àwọnú ètò ọ̀nà ní sànsàn àwọn èèyàn ti tò síbẹ wọn pọ gan rẹpẹtẹ ni o wọn pọ rẹpẹtẹ bàbá alhaji kabiru jalaroro
1: ọláyẹmí ọlásco wọn wà lójú òpó pẹlú ọtúnba akin pẹlú charles ọláìdé
0: àwọn náà
1: wà ńbẹ pẹlú wa
0: wọ́n dúró tì wá ní o
1: wọ́n dúró tì wá
0: gbagba báyìí àfi bí àjẹ́ tí ń sọ́lé elédùnmarè kò sí wàhálà kò sí wàhálà ẹ jájọ mọ́ kawasaki onikesto level lọ̀rọ̀ náà ò bá lẹ́jọ́ nú.

0: Àwa bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ láàrin àwa méjèèjì. Wọ́n jẹ́ kó yé mi wípé ìyàwó ni Ọlọ́run fún àwọn ni. Àbí wọ́n pè ní ìdàkejì mi ò ní pè báyìí láfẹ́fẹ́. Torí pé àwọn ọ̀rọ̀ kan bẹ NTBB ni.
1: Ìyá ẹ máa ṣe wọ mi o. Ìgbáyà labi.
0: Kò gbọ́dọ̀ jáde láfẹ́fẹ́ ni wọ́n ń pè bẹ́ẹ̀.
1: Láíláí. Gbá mi lẹ́jọ́ tún kí n tó sì sí.
2: Ó ṣàmọ̀ pé mi ò lágbára. Alágbára fún mi kó má ba regret o.
0: Èmi ò tiẹ̀ ní kọtòsí. N ó mú rìfáàsì bẹ́ẹ̀ ní mọ̀ sá lọ lé wa o.
1: Lẹ́jọ́ tún kí n tó sì sí.
2: Ó ṣàmọ̀ pé mi ò lágbára. Alágbára fún mi kó má ba regret o.
0: Káṣámọ́ dé ìnàpẹ́nu. Arákùnrin tá à ń sọ nípa rẹ̀ wọ́n tẹnu bọ̀rọ̀ o. Wọ́n bẹ̀rẹ̀ láti ìgbà tí àwọn àtìyàwó àwọn jọ ríra àwọn tí wọ́n sì bẹ̀rẹ̀ eré ìfẹ́.

0: àbí ṣe àwọn lè sọ pé kò fẹ́ràn àwọn torí pé gbogbo ohun tí àwọn bá ní kó ṣe fáwọn nígbà táwọn bẹ̀rẹ̀ arìnrìn àjò ìfẹ́ ló máa ń ṣe fáwọn o gbogbo ohun tí òun náà bá sì bèrè pé kí àwọn ó ṣe fóun làwọn náà máa ń ṣe fún un.
1: olùbàdàn ìwọ òjò wọn kì í pọn dáhùn ní wọn dẹ pọrọ kìnìún rẹpẹtẹ.
0: àwọn arìnrìn àjò ìfẹ́ ń fún odidi ọdún mẹ́rin gbáko.
1: àwọn àgbà ọ̀pẹ kò ní í pẹ́ tán mọ́ wá bí wọ́n lèrè óò.
0: ọ̀rọ̀dọ̀rọ̀ á ṣègbéyàwó láàrin ara ẹni wọn ni àwọn méjèèjì múra àwọn lọlé o lọ́dọ̀ àwọn òbí àwọn àwọn gbé lẹ́yìn lọ fi hàn bàbá àti màmá tó bí àwọn lọ́mọ òun náà gbé àwọn lẹ́yìn lọ bá bàbá àti màmá tó bí òun náà lọ́mọ àwọn sì ṣàlàyé fún igun méjèèjì pé tó a ti wà ní inú ìrìn àjò ìfẹ́ yìí ó ti pé ọdún mẹ́rin àti wá wò wípé ẹni tó lọ ilé ẹ̀kọ́ ti lọ ó ti jáde ẹni tó ń ṣe òwò náà ń kọ́ òwò rẹ̀ ń gbèrú sí i ẹni tó ti jáde ilé ẹ̀kọ́ ti ríṣẹ́ gidi àwọn ti ṣetán láti ṣe ìgbéyàwó láàrin ara àwọn àwọn òbí àwọn méjèèjì ń kọ́ wọ́n sì fọwọ́ sí.
1: ṣébà ọlọ́run ló ní kò dùn kó pọ̀ kó pẹ́. bàbá lókè lórí kò dùn kó pọ̀ kó pẹ́.
0: wọ́n wá ní kó dùn kó pọ̀ kó pẹ́ eléyìí táwọn tọrọ lára àyàwó àwọn ǹjẹ́ jẹ́mọ̀ wípé kọ́kọ́rọ́ kan ti bèyìn ajá jẹ́ báyìí o.
1: ọlọ́run tó ṣe ìyàdú pé kí wọ́n lọ́ máa sùn àrùn.
0: èmi wá bèèrè lọ́wọ́ wọn pé ẹ dákun o nígbà tẹ́ ẹ lẹ́ ẹ ti jọ sọ̀rọ̀ pẹ̀lú àwọn òbí yín méjèèjì ǹjẹ́ ṣègbéyàwó.
1: olókè ìyàn nínú jẹ́ tó máa jẹ́ tèmi gangan.
0: wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní kódà ìlànà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn gbà táwọn fi ṣe ìgbéyàwó ọ̀hún ẹ wá ṣáà wò ó wọ́n ní bẹ́ẹ̀ làábí ni o àwọn kọ́kọ́ ṣe ètò mọ̀ mí mọ̀ ọ́ tá a mọ̀ sí introduction àwa tá a máa ń ṣe alága ó ti yé wa dáadáa bá a ti máa ń ṣe ẹbí méjèèjì ó kọ́kọ́ lọ mọ́ra wọn wọn ó kọ́kọ́ fira wọn hanra wọn wọn ó fi ọkọ ìyàwó han lé wọn ó fi ìyàwó náà mọ àwọn ẹbí ọkọ rẹ gbogbo wọn ó sì wá padà jókòó ṣe ìpàdé láti mú ọjọ́ ìgbéyàwó.
1: ìgbà gbogbo wa táyà ẹ ní pẹ́ fún ìtòkù ní pé tẹ́bà mi fà mí lé lórí ìmẹ́.
0: wọ́n ní lẹ́yìn oṣù mẹ́ta táwọn ṣe ètò mọ̀ mí mọ̀ ọ́ àwọn ẹbí rẹ̀ jókòó wọ́n sì fi déètì láàrín lọ́wọ́ pé tó ìjọba yìí oṣù báyìí òun náà ní kẹ́ ẹ wá múyàwó yín tán pátápátá o.
1: lórí

wọ́n ní lẹ́yìn ìgbà tí wọ́n fún àwọn ní déètì pé ijọ́ báyìí òun ni káwọn wá tí wọ́n sì fi líìsì ẹrù ìyàwó lé e wọ́n ní ibi olólòfin làwọn ti kọ́kọ́ bẹ̀rẹ̀ mo ní olólòfin bò wọ́n ní bẹ́ẹ̀ ni àtàwọn àtìyàwó àwọn àtàwọn ẹbí péréte àwọn kọ́kọ́ lọ sí rẹ́gísítírì àwọn lọ ṣètò ìgbéyàwó ní ìbámu pẹ̀lú òfin orílẹ̀-èdè wa nàìjíríà ó de ní.

0: ojúmọ lemi so.
1: Ọjọ́ ti Friday ni wọ́n fi eléyìn sí, wọ́n ló dìdí ọjọ́ Friday làwọn fi ṣe. Àwọn bẹ́ẹ̀ látago méjì láàárọ̀, àwọn sì wọ gbọ̀n dago mẹ́rin márùn-ún rọ̀lẹ́ mi. Ẹnáwó gan o.
0: Láto lójúmọ̀ kan fún mi láyé á. Tó fi jẹ́ pé lójoojúmọ́ yóò la fi wé. Tó fi jẹ́ pé lójoojúmọ́ lemi so.
1: Wọ́n nígbà tó wá di ọjọ́ Àbámẹ́ta Sátidé, àwọn wá lọ sí chọ́ọ̀chì ilé ìjọsìn láti ṣe ìdàpọ̀ mímọ́ láàrin ọkọ àtìyàwó. Wọ́n lẹ́yìn wá àgbà náà, àwọn wá bọ́ sínú hall ńlá níbi tí wọ́n ti ṣe wẹ̀jẹwẹ̀ mú tá a mọ̀ sí rìsẹ̀.

0: wọ́n ní obìnrin làwọn kọ́kọ́ fi ṣàkọ́bí.
1: Tọ́lá máa tún máa jẹ́, Ọlọ́run àbá yìí jẹ́.
0: Wọ́n nígbà náà gbogbo àwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ pé owó ẹ̀rọ ló mú wá o, ó la ọkọ rẹ̀ mọ́lẹ̀ o. Wọ́n ní iṣẹ́ bàbá àwọn òfò ṣá.
1: Lẹ́nu kárí kàṣọ olè ní lọ́lọ́lọ́lọ́.
0: Wọ́n nígbà tí ó padà bí àwọn ọmọ méjì tó bí lé èyí obìnrin yẹn, akọ akọlògìdá bí ni. Àwa bá wọn bí ni o, àwa bá wọn kà lórílẹ̀ ayé yìí, ọmọ wọn di mẹ́ta.

0: wọ́n níṣẹ́ ẹ wá rí o.
1: Amẹ́ríkà ni mo wá ti mọ́ lọ́ba ọ̀sán.
0: Iṣẹ́ ọ́fíìsì nìyàwó àwọn ń ṣe.
1: Ìyá yà kọ̀ báwọn ní tukútu o, mo ti dé sí Naija gbogbo ní ẹ̀rọ.
0: Wọ́n ní olókoòwò tó gbajúgbajà tó sì lówó lọ́ọ́ làwọn.

0: níbi kẹyìn lọ bí iṣẹ láàárọ tó yẹ kó dín aago mẹrin aago márùn wọn ni wọn ní dé aago mẹrin márùn yẹn ó dìgbà tí òkú bá lẹkọ kó tó di pé wọn dé. bí aago mélòó wà lélẹyìn. wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé bí aago bá máa lọ bí aago méjìlá aago kan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ wá kan géètì pé my dear wá bá mi ṣí géètì mo fẹ́ drive wọlé wọ́n ní ìyàwó àwọn ni wọlé. ó dáa kí wá ní tẹ́ ẹ kẹ́fí wọ́n ní bẹ́ẹ̀ láàbí ni o àwọn rí wípé báwọn bá ti sọ̀rọ̀ kan báyìí lọ́wọ́ ẹ̀rọ làwọn fi báyàwó àwọn sọ̀hún wọ́n nígbà tí ọba máa fún àwọn lẹ́sì báyìí àwọn èsì tó gbóná yakinyakin ò ní ò mọ̀ fún àwọn. àwọn wá wò pé ìyàwó táwọn fẹ́ táwọn mọ̀kọ́ lélẹ̀ yìí àwọn nǹkan kan ti ń yí padà lára rẹ̀. wọ́n wá níṣẹ́ rí òde lílọ òun tó wá tan stern. wọ́n ló ní àwọn ladies club kan eléyìí tí wọ́n kó jọ èyí tán kó jọ fúnra wọn èyí tán náà lọ darapọ̀ wọ́n ní bíi mẹ́ta nìyẹn ni. wọ́n ní òde wá ni òde lílọ ní ràyè. èmi àlọdòru èmi alálọ́ọ̀lẹ̀ bíi kí wọ́n ti lọ ní ọjọ́ thursday friday saturday ó di sunday kí wọ́n tó dé. pàṣùmá mi máa ń pa yẹn o mi ò máa ń pa yẹn mò ń kìlọ̀ fún ẹ o mò ń sọ fún ẹ mò ń sọ fún ẹ lọ ṣọ́ra ẹ wo pàṣùmá yìí lọ ṣọ́ra ẹ o. kásámà dé ìnà pẹnu wọn ní bí wọn ti máa ń lọ rèé ó ti wá di ìrédìí òru àti lílọ bọ̀hùn bí òkò rọ́bà.
1: pàṣẹ èmi náà ni ó èmi náà bàbá sọ òwò lọ́hún ló kẹ̀rẹ̀ báyìí káàkiri ọmọ tá a yẹ.
0: wọ́n níṣẹ́ wárin tó ń bà wọ́n lọ́kàn jẹ́ lọ́ra ìyàwó àwọn táwọn ò tí ì mọ̀ bí táwọn ò gbégbà báyìí ni pé

0: wọ́n ní ìjẹ́jẹ́mọ̀ wípé. Ọkọ méjì ni ìyàwó àwọn operate successfully.
1: Ìlérí tó lúwa fẹ́.
0: Èmi ti ẹ̀ kọ́kọ́ yarí pé bó lobìnrin ó ṣe operate ọkùnrin méjì successfully tí ó sì mọ pé wọ́n ní ọkọ̀ ọ̀hún abomination.

jẹ́ kó di mímọ̀ wípé wọ́n ń lọ́mọ dáná fún ẹni tá ń wí nínú ilé rẹ̀. Àwọn ẹ̀rí máa jẹ́ mi ìṣó fífi owó ṣọwọ́ sí ni. Tí ìṣe owó kéékèèké àwọn owó ńláńláńláńlá. Ẹ̀rí rẹ̀ ń bẹ lórí fóònù ìyàwó àwọn. Wọ́n ní kódà nínú ìbáṣepọ̀ wọn, oyún ti di bíi méjì, èyí tí wọ́n ṣe bẹ́ẹ̀ gbà ń pàkó padà síbi tó ti wá.

wọn ní ṣó dá yín lójú wọn ní tàdá ó dá àwọn lójú tàdá torí pé àwọn ẹ̀rí máa jẹ́ mi ìṣó oúnjẹ láti fi tì lẹ́yìn ǹjẹ́ àwọn ẹ̀rí máa jẹ́ mi ìṣó yín dà ń wá bẹ̀rẹ̀ sí ní ṣí wọn fi ń kàn án àwọn solid evidence tí kì í ṣe soft copy hard copy ni o.

0: báwo ló ṣe wá dà bẹ́ẹ̀.
1: Sipangbala ìyàwó tọwọ́ òsì bọ́ ọ̀bẹ. Sipangbala.
0: Ẹ̀yin jẹ́ ń dà mí.

wọ́n jẹ́ kó di mímọ̀ fún mi pé ọ̀rọ̀ yìí àwọn ti mọ̀ láti bí oṣù mẹ́ta sẹ́yìn o. Mo ní ẹ wá gbé sára. Wọ́n ní bẹ́ẹ̀ ni.

0: wọ́n ní ṣe wá rí ìfẹ́ tí àwọn ní sí arábìnrin yìí.
1: Láì ìyàwó ń tọwọ́ ó sì ń bọ̀ bẹ́ẹ̀.
0: Ó ń jẹ́ kí àwọn nǹkan táwọn rí yìí kó máa ṣe àwọn ní ahín. Ìyàwó ti ṣí pàǹpàlà báyìí o, ìyàwó ti tọwọ́ ó sì bọ̀ bẹ́ẹ̀.

won ma ba ti wa fe gbe igbese pe kan ti e lo gbanko pe wo wa mo ti ka e omo mo gbogbo n to n se o won ni boyo ti wa ma mo ni o yo kan dede gbe awon eja lagbara kan kale to je pe gbogbo nkan yo daru ni sin te woju tu e ti te ni ri mo dá mo níṣẹ́ ti lọ fi ọ̀rọ̀ yìí tó àwọn òbí yín létí ṣé ẹ̀ sì ti jẹ́ kí àwọn òbí tiẹ̀ náà gbọ́ pé àwọn nǹkan kan báyìí ó ti ń ṣẹlẹ̀ láàrin ẹ̀yìn méjèèjì kẹ́ ẹ̀ sì jẹ́ kí wọ́n mọ̀ wípé ọkọ ti di méjì ṣé ẹ̀ ti jẹ́ kán mọ̀.

wọ́n ní rárá àwọn ò tí ṣe bẹ́ẹ̀. Mo wá bèrè mo ní kí ló dé torí tọ́rọ̀ bá ti dà báyìí kò yẹ kí ẹ jẹ́ kó tutù ó ti ń tutù pọ̀ jù ó yẹ kẹ́ ẹ tètè máa mú ojú ajá kò ní sọ wọ́n ní ó ti bímọ fún àwọn àwọn ò sì fẹ́ ba orí àwọn ọmọ náà jẹ́. Rabiamọ. Àbọ̀já gbọ́ọ̀rọ̀ gbọ́ọ̀rọ̀. Mo understand wọ́n ń lo ọjọ́ ọ̀la àwọn ọmọ yẹn mọ ìgbésẹ̀ tí wọ́n fẹ́ gbé.

ìwárí láàárọ̀ yìí o ẹgbọ́ bò ní kí wọ́n ṣe gbé gbà ṣe mọ̀ pé ó ti di bàlúù ta fọ́n báhun bò ní kí wọ́n ṣe bẹ̀ fáwọn ẹbí bò ní kí wọ́n ṣe mójú ajá kò ní sọ torí pé arábìnrin yìí ó ń ọpérétì lọ báhun nínú ilé ọkọ rẹ o pẹ̀lú ọkọ méjì yóò ló ń fẹ́ travel àwọn ní ṣíṣe yóò sì lọ lu ọjọ́ mẹ́rin márùn-ún níta yóò wá àlọ́dijọ́ kẹrin lọ́ọ̀dì ọkọ rẹ̀ ẹ dákun kí ni ṣíṣe báyìí o. ọ̀nà wo ni kí arákùnrin yìí kó gbé gbà kó lè bá a bọ́ lọ́wọ́ ìṣòro ìrònú àbáàdì tó ti wọlé tọ́ lágọ̀ọ́ ara rẹ̀ ṣe mọ̀ wípé ń tá a wà fúnra wa ń bì í náà ni pé àfẹ́kẹ́nikẹ́ni ó ti ara àgbéyàwó jásẹ̀ ìṣọkùnrin ni ìṣobìnrin ni.

0: Hello, ẹ kàárọ̀ o.
1: Gogogo.
0: Ago láàjì.
1: A kú ẹ̀tọ́.
0: Yes, sir.
1: Ọlọ́run ọba yìí ṣe o.
0: Àmì.
1: Ẹ̀yin tẹnu kó bí ọwọ́.
0: Àmì.
1: Lóòótọ́ ni Ọtúnba ti ń tẹ̀lé sáré lọ́la yẹn.
0: O.
1: Yorùbá máa ń sọ pé àìrúre lẹ́yìn àti jẹ́ òkú lọ́rọ̀. Wọ́n tẹ̀ sọ pé tóbìnrin ò bá pa tí obìnrin obìnrin tó bá ń yàlè tí ò bá pa rẹ̀ á pọ̀kọ́. Nákàn advise the man instead of causing domestic violence. Oògùn olè gbogbo kó má níbi tó ti gùn wá.
0: Bẹ́ẹ̀ni.
1: Ó jẹ́ káwọn tó ní ìyàwó yẹn ó pọn irú pẹ̀tẹ̀ sí ọmọ wọn. Nítorí pé kó má nígbà tó bá máa já sí ìbò nígbà tó ń ṣẹlẹ̀ ta lóyún.
0: Ta ló sọ fún?
1: So, ó kọ́kọ́ fi lọ. Bẹ́ẹ̀ni, ilé tí ìyàwó gbẹ̀gìrì, ọkùnrin tó ti mọ̀ pé ìyàwó wọn ti ń gbé olùgbẹ́sẹ̀ bẹ́yẹn. Kó wulẹ̀ ẹ̀kọ́ tó ń gan-an ni ò bá lè mi ò bá advise.
0: Kó fọ́tọ́ ń gan-an.
1: Ilé tí ìlé tí ìyàwó gbẹ̀gìrì, ojú bá kúrò ń bẹ̀, ọkàn ò lè kúrò ń bẹ̀. Kò sí ìgbéyàwó yẹn ò lè sọ ní ìmọ̀.
0: Àmì ẹjọ́ ń bo lẹ ti pè wá wọlé o.
1: Látọ̀dẹ̀ alẹ́.
0: Ok. Ẹ ṣeun gan ni.

0: kókókó.
1: Ẹ
0: káàárọ̀. Ẹ káàárọ̀, tá a bá ti ní kókókó, ẹ̀yin ó dáhùn pé àgò láàjẹ̀. Yes, sir.
1: Àgò láàjẹ̀.
0: Ẹ ẹ ṣe gan ni. Orúkọ yín bo lẹ ti pè wá, sir?
1: Orúkọ tèmi ni Jésù láti gbọ́.
0: Mi ò gbọ́.
1: Jésù láti gbọ́.
0: Bí ọdún láti igbó ọ̀rà. Tó bá pọkọ yẹn ni ò da.
1: Ṣé rí mi wá ti parọ́ fún yí nígbà wọ́n ti lè rí evidence ìpín òórí tí òfin yẹn tún ṣe náà jẹ́ ọmọ. Màá tẹ̀ sọ̀dí fún yí.
0: Ẹ ṣáwo.
1: Olú ìbò máa ń sọ kí ní kò. Bó ṣe wà yẹn, ọ̀rọ̀ philosopher kan ni. Ó ní if you can marry without love, then you can love without getting married. Ṣẹ́rí kò ṣe ní kúbi àwọn onímọ̀ fún wa. Obìnrin tó bá tẹ̀ sí jẹ́ pé ojú ẹ̀ ò gbébí kan. Ohun tí obìnrin bẹ́ẹ̀ ń wá ní ọkọ. Iná ò lè fi jẹ́ pé ẹ bá wò dáadáa, àwọn ọmọ tó bí gan bá kílò kan fi balẹ̀ pé bàbá yẹn lónìí.
0: Torí irú ìgbésẹ̀ yẹn ti ń béèrè fún DNA o.
1: Kí wọ́n máa lọ para wọn tú ẹ̀ tí wọ́n bá padà bọ̀ fún bàbá yìí ti bọ̀ ó lè pa ọkọ ẹ lọ fún rẹ̀. Mo fẹ́ lọ kí n kò fi lálẹ́ yìí. Ẹ bá fi lè rẹ́ tó ń lọ ìyàlè. Ẹ má jẹ́ sọ ìtumọ̀ ẹ ní pípa àlè tí ń lọ ìyẹn ó ní fí ẹ̀jọ̀ ọkọlọ.
0: Àgbọ́yé àgbọ́yé.
1: Ìyọ̀bọ̀ ni wọ́n á kọ ààrẹ o. Bí àwọn àbí ọkọ̀ wa yìí kò kú sí ìjù ẹ má jà tó ara wọn. Tẹ́gbà ara wọn tó jẹ́ pé wọ́n fẹ́ ìyàwó méjì ìyàwó mẹ́ta gbọ́. Lọ́kọ̀ wọn lọ́hùn wọ́n ọmọ ẹni fún ọfẹ́ jù o. Ṣèṣiyé.
0: Àgbọ́yé.
1: Ohun tó lè mú kó fi máa lọ ọ̀tá. Ó ní nǹkan kan níwájú títa títí lè rìn ní o.
0: Tó ń wá lọ bẹ̀. Tó sì nífẹ̀ẹ́ sí.
1: So ọkọ yẹn ọlọ́run ti fún ní gbígbàdúrà o. Gbígbàdúrà ni pé ó ti ẹ̀ lè àṣírí ẹ̀ lè tú. Nígbà tí wọ́n ṣe ń wo pé ó ti bímọ fún mi ó ti ṣe kíní tó bá kú tú ẹ́ ọlọ́run yóò tún mọ̀ lórí ẹ̀. Nínú Islam ó ní òfin kan. Wọ́n ń pe àwọn kan ní dayut àwọn tó bá pé wá ti máa dọ́mi. Àtúntò kan jẹ́ kó ní wa pé dayut ò ní wo àlùjọ́nà.
0: Dayut ò ní wo àlùjọ́nà.
1: Dayut lẹ́ni tó jẹ́ pé ó gbọ́ pé ìyàwó òun ṣe ṣìná. Ó lè rí evidence tó fojú hàn.
0: Ó sì dé mọ́ra.
1: Tí ò gbégbèsè nípa bí ìfìyàwó yẹn lẹ̀ tàbí kó tún wá ṣe díẹ̀ díẹ̀ àlóbìnrin ò ní wo àlùjọ́nà.
0: Sallallahu alayhi wa sallam.
1: So ẹni ẹni tó ó túmọ̀ sí pípọ̀ ìwọ̀n gbọ́dọ̀ dédìdì rẹ̀. Ìwọ̀n gbọ́dọ̀ dédìdì rẹ̀ onígbà fúfẹ́ ẹni tó bá nífẹ̀ẹ́ tí ò bá ti nífẹ̀ẹ́ tiẹ̀ yẹ kó máa lọ.
0: Yẹ kó máa bá tiẹ̀ lọ. Dé yọ lé mẹ́ka dé máa ilé.
1: Ẹgbẹ́ fún mi kí ni kì í ká díẹ̀. Mo máa ń gbọ́ àwọn ìròyìn kan recently tí àwọn obìnrin kọ̀ọ̀kan ṣe léṣe. Obìnrin tó bá ti ń yàlè ẹgbẹ́ tí wọ́n ní wọ́n lọ́gbọ́n tí wọ́n máa ń dáni pé wọ́n máa wá lọ ìgò sínú oúnjẹ fún ọkọ. Èmi pakọ́ fún yín ìgbà tí mo gbọ́ ẹnìkan kọ́ mi lẹ́kọ̀ọ́ ó ní kò le láti sọ àìtó wọn àti àwọn ọmọ òun tí ìyàwó òun bá ti dáná báyìí káwọn bá fẹ́ jẹun lálẹ́ àwọn jọ ń jẹun pọ̀ ní àtọmọ olóhùn yẹn wùlẹ́ pé ìyàwó ọmọ ẹ̀ làwọn jọ máa jẹ. Bí ìṣòro á fẹ́ pò wọn àtọmọ kù.
0: Ká máa jọ máa wò ó.
1: Ṣé just understand. You share a coffin and walk on enough. If I say, Peter, when we be sick, we need it. We need to watch him before we leave what I want.
0: Tin ba ni mi o gbori iro ni mo pa eh mo gbori awon gender mi na ni won ma nda gbogbo kini yen wo awon gender mi sha from imiting tin leti awo gbegiri o lo re jade si obirin to ba nyale bi o ba para re yo poko ko wa ni da ko poko o o da akiru obirin be ma lo je jele mo summarize oro otunba ki pelu ati ogbeni abiodun lati gbora ni o still waiting for more calls to come in and advise this man. Awon kan wa ti oro awon okunrin man kalara bi iru mi bayi. Tori e lawon kan fi kora awon jo ti o so pe se bi feminist lo ye ko je ki wa lo de to je pe kini suke. Okay, 0706-949-3000 ogbe yen baun 0701-44-75-770 number mejeji ti mo pe kelu yen lo wole taratara si kan ni omoluabi lori eto ta pe ni agolajin.

sì tún ni ọ̀tún bá kí pẹ̀lú mú wá yìí òun. Ṣé pé ọkùnrin mi òun náà ti dalẹ̀rú lọ pòròpò. Yóò ti gbé obìnrin míì wá ká ìyàwó rẹ̀ mọ́lé tí ó mọ̀ pé kí ni ṣe bọ́kùnrin ni mi I can do anything. I can do anyhow. Mo lè ṣe bí mo bá ṣe fẹ́ náà èmi ni baálé ilé mi tí kì í dẹ̀ wọ́ọ̀kì bẹ́ẹ̀.

0: ẹ ṣáà jẹ́ àmọ́ ṣọmọlúàbí ìṣọkùnrin ní ìṣobìnrin ní ìṣọmọdé ní ìṣàgbàlagbà ní òun.
1: ọmọlúwàbí wù mí lẹ́nu o bóyá ẹ jẹ́ ká ṣe jẹ́.
0: kókókó o orúkọ yín bolẹ̀ ti pè wá sà. dáre láti bò ó láti odò ọ̀nà óyá o the floor is yours sir.
2: Ìrírí sí ni pé lọ́rọ̀ wá lè di pé obìnrin ń yá wẹ́wà sí obìnrin ó ń yá ìdí ọmọ ẹ̀ sí bẹ́ẹ̀ yàtọ̀ sí olóṣò. So obìnrin tó ti máa yàn ó ti láì gbé ọmọ rẹ̀ nípa ẹ̀. So gbogbo pé ìyẹn wá ń dárí ìyẹn sọ pé ẹ torí ọmọ

0: ko je ko di mimo fun pe o di gbogun loni o
1: to ba fi yes yes yen o ori so pe ko se to ma fe pe ko nga ka won na ba ri
0: eri eri ma je mi so
1: so da ba de ran so pe o ti nkan to ko yen ti si ti o mo ni of course awon ori na awon na ni wa lo o be pa ka je so ni
0: abi oni gba
1: so ko si ko si pe yan wa lo bi do fe lo poko ni o ri yawo e o like bo ba so yawo je lo yo ko ti create boundary ba da wo le ni o mi o si le ni to ba se mo to si ta e o si po ti do wo re ta ara ra ra to
0: owo yawo to gba default wa ẹni tó fẹ́ wa láyà ò jẹ̀bi aya yín ni ẹ kì lọ fún. Aya yín oníṣekúṣe ni kẹ́ ẹ kì lọ fún o. Ṣé ẹ wá rí ọ̀gbẹ́ni Abiodun láti Gbọ̀ra? Wọ́n mọ̀ mú àmọ̀ràn kan wá bẹ́ ẹ bá ti kẹ́fin pé ìyàwó yín yànlẹ̀ bẹ́ ẹ bá ti fẹ́ jẹun oúnjẹ tó bá sè ẹ̀yìn àtọmọ rẹ̀ ní ẹjọ́ mọ̀ jẹ́. Nítorí ìjọba ìgòlí lọ lọ́búlọ́bú sínú ọbẹ̀ ewé dún ni o. Àtẹ̀fọ́ rírò téèyàn ò ní rí na rí. Ọlọ́run ó mọ ṣọ́ wa yóò mọ ṣọ́ nǹkan ni wa. Ẹ wò ó fún ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ pe triple A alága àbí ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ lẹ́yìn tí ètò yìí tó bá tẹnubodò tán nọ́mbà tẹ́ ẹ pèrè o. Ẹgbọ́ lẹ́ẹ̀kan sí 08167782354.

0: Coco.
1: The princess.
0: Ekaro.
1: The princess.
0: Ah, Ekaro. Eddie, that's it. Oh, what, John Martin, lo?
1: Oh, you know, I'm like that, lo.
0: Ami, Ami, Eshongoni.
1: I don't love you.
0: Oh, that's little too. United States of little too. Oh, da. I show. Lẹ́yìn tí mo ti pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tá a fi sọ̀rọ̀ lẹ́yìn tí ètò yìí bá parí. Àwa ń lọ fẹ̀gbẹ́ wa lélẹ̀, à ń lọ sọ̀nà. Mariam dágbére fún àwọn ará ilé.
2: Mariam Ọpẹyẹmí Ali ni mo ń dágbére fún yín pé ó tún di ọjọ́ mẹ́jọ tátùn láǹfààní àti pàdé lórí ètò àgọ́lájì.
0: Mo mọ̀ fẹ́ràn yín gidi gan ni èyí olólùfẹ́ mi o. I love you so much, ninja bẹ́ẹ̀. Ká pàdé ní ọjọ́ mẹ́jọ nínú ayọ̀ àti àlàáfíà tó ń ti ìdùnnú tó pọ̀ rẹpẹtẹ títí wá dìgbà náà. Aminat Adetun, Badmus olórúkọ tèmi, mọ́tàlá yín ilé tó ń ṣe bẹ́ẹ̀ tó ń ṣe dáadáa, aka AAA Alaga.

fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà, ìfẹ́ inú rere sí ènìyàn. Mo fi ògo fún ẹni tó dá ayé àti ọ̀run lórí ìgbé ayé mi àti ìgbé ayé yín. A dúpẹ́ fún ẹni tí ó gbà wá kúrò nínú ayé ẹsẹ̀. A dúpẹ́ fún ẹni tó fún wa lórí ọ̀fẹ́ láti so wá pọ̀ pẹ̀lú Ọlọ́run. A dúpẹ́ fún ẹni tó wá sáyé nítorí èmi àti ẹ̀yin, ẹni tó kú nítorí àṣìṣe tèmi tí kìí ṣe tirẹ̀, ẹni tá a lù, ẹni tá a pa, ẹni tá a gún lọ́kàn lẹ́gbẹ̀ẹ́, ẹni tá a wò ó sùnsùn tá a dé ní adé ẹ̀gún. Ẹgba tí àwọn ìjọba Róòmù lù lọ́jọ́ náà, ó jẹ́ ẹgba mọ̀lẹ́gbàgbé, ó jẹ́ ẹgba tí kò ṣeé fẹnu sọ. Ìró omi tó ń jáde lára rẹ̀ lọ́jọ́ tó gbàdúrà, ìyẹn tún dàbí ẹ̀jẹ̀. Ìyẹn ló pe ẹ̀jẹ̀ méje jáde lára rẹ̀, tí ẹ̀jẹ̀ fi ń sun ní orí. Tá a rí ẹ̀jẹ̀ ní ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì, tí a rí ẹ̀jẹ̀ tí ń jáde ní ẹ̀gbẹ́ rẹ̀, a rí ẹ̀jẹ̀ ní ẹsẹ̀ ọ̀tún àti ẹsẹ̀ òsì, a rí ẹ̀jẹ̀ tó ń jáde nínú àgọ́ ara, a sì rí omi tó ń jáde lára rẹ̀, bó ṣe dàbí ìró ẹ̀jẹ̀. A dúpẹ́ lọ́wọ́ ẹni tó gbà wá lọ́wọ́ ikú àìtọ́jọ́. Ògo fún Ọlọ́run lókè ọ̀run. Ẹni tó ni kú orí àgbélébú, ìwọ ni mò ń ké sí láàárọ̀ yìí. Ẹni tó ni ọkọ̀ ẹ̀gbẹ́, ìwọ ni mò ń pè. Ẹni tó ni adé ẹ̀gún tí ò pé méjì, ìwọ ni mò ń ké pè. Ẹni tó ni èso tọwọ́ tí ò pé méjì, ìwọ ni mò ń ké pè o. Ẹni tó ni ẹgbá láti ọ̀dọ̀ àwọn Róòmù, ìwọ ni mò ń ké pè. Ẹni tá a tutọ́ sí lára, ìwọ ni mò ń ké pè. Inú ayé màmá àti bàbá tó ń gbọ́ mi yìí, lónìí lórúkọ Jésù Olúwàgbà ọ̀pẹ wa, ní ti ẹ̀ṣẹ̀ bàbá, a béèrè fún àánú, mo béèrè fún àánú lórí èmi àti gbogbo ẹgbẹgbẹ̀rún tó ń gbóhùn Olúwa lẹ́nu mi. Àánú o, àánú Júdà, ní ti ẹ̀ṣẹ̀ Olúwa dáríjì, ní ti ẹ̀ṣẹ̀ Olúwa dáríjì. Ohun gbogbo tá a kọ nípa títèmi àtẹ̀yìn èèyàn yìí tó lòdì, mo béèrè fún àánú, àánú àgbélébú, ẹ̀jẹ̀ Jésù, ó yẹ kó yí ìdànù lónìí. Ìwọ ló ní ẹ̀jẹ̀, kò sẹ́lòmíì tó ń bá ọ dùn. Ẹ̀jẹ̀ àgbélébú o, mo jí ní kùtùkùtù òwúrọ̀ yìí, mo pè ọ́. Ẹ̀jẹ̀ orí pẹpẹ, iná orí pẹpẹ tí ò gbọdọ̀ kú, mo jí ní kùtùkùtù òwúrọ̀ yìí, mo pè ọ́. Ẹgba mọ́kàndínlógójì, mo jí ní kùtùkùtù òwúrọ̀ yìí, mo pè ọ́. Ṣé bí wọn ló ní ikú ibojì tó jí dìde lọ́jọ́ kẹta? A tún gbọ́rú ẹ̀mí mọ́ ní gbogbo àgbáyé. Ikú àgbélébú o, ikú àjínde o, májẹ̀mú ẹ̀jẹ̀. Ọ̀rọ̀ tó sọ gbẹ̀yìn lórí àgbélébú, ọ̀rọ̀ méje orí àgbélébú. Ikú ọjọ́ tó jínde, májẹ̀mú ọjọ́ tá a gbà sókè padà. Áńgẹ́lì tó sọ̀rọ̀ níbojì lọ́jọ́ kínní àná, tó sọ pé kò sí ní mọ́, a ti gbé dìde. Ó wo bó ṣe wí fún yín tẹ́lẹ̀, èéṣe tẹ́yìn ń wá àlàyé kiri láàrin àwọn òkú. Ọ̀rọ̀ tó sọ gbẹ̀yìn o, ọ̀rọ̀ tó sọ pé èmi lẹni tó ti kú, tó sì ń bẹ láàyè sí kíyèsí. Èmi sì ń bẹ láàyè síbẹ̀, mo sì ní kọ́kọ́rọ́ ikú àti ti ipò òkú. Bàbá mi o, mo wọnú ilé yìí wá lónìí. Gbogbo májẹ̀mú yìí, ó ní mo lò lórí ilé yìí. Gbogbo iṣẹ́ tó kù kù ń ṣe lọ́wọ́ lórúkọ Jésù, ó yá lórí ilé yìí, ayérayé máa bà á jẹ́. Ìwọ nìkan lẹni tí ò tún ẹsẹ̀ wò, ìwọ nìkan lẹni tí ò kọwọ́ bẹ̀sẹ̀ láyé, ìwọ nìkan lẹni tí ò tún ẹsẹ̀ wò. Ó jẹ́ kó dá mi lójú pé o ní àṣẹ àti agbára láti mú mi déwájú Ọlọ́run mímọ́. O ní àṣẹ àti agbára láti kó wa déwájú Ọlọ́run mímọ́. Jésù tí ò tẹ́sẹ̀ wò, Jésù tí ò dẹ́sẹ̀ rí, Jésù tí ò kẹsẹ̀ bọnu, Jésù tí ò fẹ́yàwó, Jésù tí ò gbẹ̀san lára ẹnikẹ́ni. Ìwọ ni mo pè lónìí o, Jésù tí ò gbẹ̀san lára ẹnikẹ́ni. Jésù tí wọ́n tutọ́ sí lára, ìwọ ni mo pè. Jésù tí ò gbẹ̀san lára ẹnikẹ́ni. Ìwọ ni mo pè lónìí o, torí pé o mọ̀ pé olóore ọ̀fẹ́ láti mú mi déwájú bàbá. Mo pè ọ́ nínú ilé yìí lónìí. Ẹ̀jẹ̀ Jésù, ó yẹ kó máa sàn lórí wọn. Ohun tí Sàtánì gbé sókè lórí màmá yìí, ohun tí Sàtánì gbé sókè lórí bàbá yìí, ó yá lónìí, ayérayé máa bà á jẹ́. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pátá, ní àárọ̀ yìí mo fi Ọlọ́run bẹ̀ yín. Ẹgbẹ́ ìgòròrò kan, ẹ pàdé mi lórí Facebook. Mo máa wà lórí Facebook ní agbègbè mẹ́ta àbọ̀ lóru. Ẹ gbọ́ dáadáa o, ní ọ̀gànjọ́ òru, agbègbè mẹ́ta àbọ̀ lórí No More War Prayer Mountain, ní ọ̀gànjọ́ òru, agbogbo mẹ́ta àbọ̀ sí agbogbo márùn-ún àbọ̀ ní ìdájí. Mo pè ní òru àwọn áńgẹ́lì. Bẹ́ẹ̀ náà ni lórí TikTok, ẹ máa pàdé mi lórí TikTok, lórí YouTube àti lórí Instagram ní Bàbá Àdúrà AK47 Prayer Mountain. Ẹ jọ̀ọ́ sà, àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́. Lẹ́yìn tí n bá súre fún yín tán, ẹ ó fi òróró yẹn àná ti ara yín àti àwọn ọmọ yín. Ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́, ẹni tí ọ̀nà dí mọ́, tàbí ẹni tí ń wá ire kan, ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan, àbò fẹ́ promotion, pàdé mi
ororo yen ni ko fi anoint ara re o de mo pe nipa igbagbo anu tele oro mi leyin yo dara fun yin mo ya owo yin si mi mo mo ba owo yin soro owo yin yo gba iyanu mo ya owo yin si mi mo loruko oluwa owo yin yo gba iyanu owo mose dete ko ri nkan kan kojo ṣugbọn nigba ta wo etesa lowo mose lojo na o le ri kojo mami e ma ri kojo daddy to ngbo mi e ma ri kojo gbogbo eni to ngbo won oluwa lenu mi lati aro ilo e ma ri kojo agbara to ni ke e ma ri kojo emi to ni ke se lasan majemu to ni ke e ma damu agbara yen lana bayi emi to ni ke e ma ri kojo loruko jesu agbara yen lana bayi mo wi loruko eni to ni aye ati orun aye yin gbagbara owo yin gbagbara owo yin gbagbara ete owo yen siwaju e ma so bayi pe iwo owo mi gbagbara otun iwo owo mi gba ase titun iwo owo mi o ma ri kojo latoni lo iwo owo mi o ma ri kojo ko tun tu kamo latowo mi idile ko tun tu kamo latowo mi igbeyawo ko tun tu kamo latowo mi awon omo won o tun tu kamo latowo mi ise owo ti mo nse ko tun tu kamo latowo mi ilu ti mo kojo ko tun tu kamo latowo mi ise ti mo kojo ko tun tu kamo latowo mi irin ajo ti mo kojo ko tun tu kamo latowo mi ogbo ti mo kojo ko tun tu kamo latowo mi e pariwo pe owo mi gbagbara owo mi gba iyanu so pe agbana to nbe lowo mi jabo agbana to nbe lowo mi jabo oya egba owo yen so wi pe ase danu to nbe ni owo mi laaro yi jabo aseti to nbe lowo mi jabo opolopo kon le mo pari e gbogbo to n ba ti dawo le ki sasi yori mo ro si o nibi to wa oya loni owo re gba itusile mo ni loruko jesus owo re gba itusile matthew osei ma ni adu ojo meta yen osei na lo ma pari lojo thursday abi be ko oni a pari ise ta nse lowo lori

láyé. Àwọn kan ọmọ òkú ó wà láyé, ṣùgbọ́n ọmọ yẹn òye, torí pé kò rí nǹkan kan kó jọ. Ìyá ló tún ń gbúrú àdúrà yìí, kó dẹ̀ tún wá, kó gbé ọwọ́ yẹn wá, ká bá gbàdúrà sí, ká tún àná ìtẹ̀, kọ́wọ́ wọn ó dòmìnira. Ẹ̀mí èsù kan tún lè máa sọ pé má lọ bí àdúrà o, wọ́n ń parọ́ fún ọ ní o. Ẹnìkan ń ṣàmì, ọwọ́ rẹ gbàtú sílẹ̀, ayé rẹ gbàtú sílẹ̀, ọwọ́ rẹ gbàtú sílẹ̀, ayé rẹ gbàtú sílẹ̀. Nígbà tí wọ́n mú ọmọkùnrin yẹn lọ́jọ́ wọn ni, tí wọ́n gbé sínú ibojì, ọwọ́ rẹ̀ wọ́n dé, ojú rẹ̀ wọ́n dé, ẹsẹ̀ rẹ̀ wọ́n dé, kò lè rí kójọ. Nígbà tí wọ́n máa tú, Jésù wí pé ẹ tú, ẹ jẹ́ kó máa lọ. Ìgbà náà ló tó dòmìnira. Mami lónìí, mo wá sílé rẹ, mo tú ọ sílẹ̀. Ó yẹ gbá ìtú sílẹ̀, ayé yín gbá ìtú sílẹ̀, ayé yín gbá ìtú sílẹ̀, ayé yín gbá ìtú sílẹ̀, ayé yín gbá ìtú sílẹ̀, ayé yín gbá ìtú sílẹ̀, ayé yín gbá ìtú sílẹ̀, ayé yín gbá ìtú sílẹ̀. Lórúkọ Jésù, ẹ gbá ìtú sílẹ̀. Matthew, ìparí oṣù yìí, Lọ́ndé 30 àti October 1, ń la máa sí omi àkọ́bí. October 1 gangan la sí omi àkọ́bí. October 2 la máa kú olórí òkè. Gbogbo ènìyàn ẹ máa bọ̀ sórí òkè náà mọ̀ wọ̀ ní October 1st. Ó máa lágbára, òru ọjọ́ méjì péré ni ó láwà ń bẹ̀, láti on the 30 láti wà ń bẹ̀, on the 31st àti on the 1. Oh my God, ó máa lágbára ní orí òkè náà mọ̀ wọ̀ ní apàtẹrẹ. Gbogbo àwọn tó ń bèrè pé bóò làwọn ó ṣe ni, tẹ́ ẹ bá ti dé wòrò, ẹ wọ mọ́tò tó ń lọ séjì òkú, látẹ̀jì òkú, ẹ wọ apàtẹrẹ, orí òkè náà mọ̀ wọ̀, òun lẹ ti dé yẹn. Ṣé ẹ wá rí ọjọ́ Monday, every Monday, èmi ẹ kú ò lórí òkè, àfi tí n bá sí Nàìjíríà. Monday eléyìí, oh my God, gbogbo ẹ̀yin soldier of Christ, ẹ̀yin tẹ́ ẹ gbàgbọ́ wípé agbára Ọlọ́run ń ṣiṣẹ́, ẹ̀yin kọ Ọlọ́run, ẹ̀yin ìríjú Ọlọ́run. Soldier of Christ ní orí òkè apàtẹrẹ ní gbogbo ọjọ́ Monday, ẹ má bàjẹ́, ẹ má bọ̀, tọ̀sẹ̀ yìí tún máa lágbára. À ń kọ́ ẹ̀kọ́, à ń gbàdúrà. Bẹ́ẹ̀ ni 50 èèyàn tó bá kọ́kọ́ dé ni ló máa ń rí wòlíì o. 50 tó bá kọ́kọ́ dé ló máa ń rí wòlíì o. Ẹ̀yin bá ti dé, ẹ̀yin kẹ́kẹ́ kan péré Pastor Sim. Tẹ́ ẹ bá ti rí Pastor Sim, ẹ gba nọ́mbà lẹ̀ mi. 50 tó bá kọ́kọ́ dé ló máa ń rí wòlíì o. Ẹnìkan ń ṣàmì ọ̀nà sí fún ọ. Ọjọ́ Monday tẹ́lẹ̀ yìí, ẹ lè mìíṣẹ́ àárọ̀ yìí ẹ gbéra báyìí, ẹ máa bọ̀ bá mi lórí òkè náà mọ̀ wọ̀ ní apàtẹ rẹ. Ẹ bá ti dé wòrò, ẹ máa bọ̀ kíá. Ṣùgbọ́n láàárọ̀ ọjọ́ Thursday, ẹ ságbe omi ẹyọ kan lọ́wọ́ wá sí challenge ní branch wa tó wà ní Ìbàdàn ní challenge. Ibẹ̀ yẹn ni ti ń ṣẹlẹ̀ 7:00 sí 10:50. Ìgbà mi 11:00 àti ìpò ń bẹ̀. Ẹnìkan ń ṣàmì ọ̀rọ̀ ẹ dayọ̀ báyìí, ọ̀rọ̀ ẹ dayọ̀. Sẹ́rí ẹ̀yin tẹ́ wà ní Ìkòròdú ẹ̀ẹ̀kan lóṣù ni tọ̀dọ̀ yín, First Friday ìṣòro ni, but oṣù tí ń bọ̀ yìí First Monday ni màá ṣe, First Sunday ni màá ṣe lọ́dọ̀ yín. Ẹ máa múra lẹ̀ fún toṣù tí ń bọ̀ yìí lágbára Ọlọ́run. A ní branch kan náà ní Ẹgbẹ́dá ní Water Bus Stop ní ọ̀nà Ìpájà. Ní tẹ́ ẹ bá ti dé yànà Ìpájà yẹn, wọ́n mọ́tò tó lọ sí Ìpájà, ẹ sọ̀kalẹ̀ ní Water Bus Stop. Bus Stop yẹn gangan náà lẹ́tì rí signboard wa, ibẹ̀ ni. Lórúkọ Jésù yóò dára fún yín. Ẹ lè lọ darapọ̀ kẹ́ ẹ bá ṣe Sunday service níbẹ̀. Lórúkọ Jésù, ẹ ó ra àánú gbà, ọ̀run àánú sí fún yín, ẹ ó rí ti ń ṣe. Bẹ́ẹ̀ ló máa rí. Mọ́mí ẹ gbéra báyìí báyìí báyìí, ẹjọ́ pé kẹ́mi mi mo kọ yín, kẹ́ ẹ máa bọ̀ báyìí. Kẹ́mi àti yín ó ti ríra lónìí, kẹ́yìn náà sọ pé dádì àṣẹ máa rí yín. Á ló dára fún yín. Ẹ̀yin tẹ́ wà níjẹ̀bú lágbára Ọlọ́run, every Friday òun la máa ń wà níjẹ̀bú, 7:00 sí 10:50. Ìjẹ̀bú ní 7:00 sí 10:50. Àwọn pásítọ̀ wá wà ń bẹ̀, á jọ gbàdúrà pọ̀, á yà ní àdúrà. Lórúkọ Jésù yóò dára fún yín. Ẹ ó ṣe rere o. Ẹ̀yin àkúrẹ́ à ń bọ̀ láìpẹ́ yìí, ẹ máa gbúrò gbọ́. Ẹ̀yin ìjẹ̀bú, èmi náà ń bọ̀ ní ìjẹ̀bú yẹn láìpẹ́ yìí. Lóṣù yìí náà ni o. Lórúkọ Jésù, ó ti dára fún yín, ó ti dára fún ọ. Ọ̀rọ̀ ẹ dayọ̀, ìwọ ni o, ọ̀rọ̀ ẹ dayọ̀. Ta ló sàmì ọ̀rọ̀ ẹ dayọ̀? Ọ̀nà ńlá fún ọ, ọ̀nà ńlá fún ọ, ọ̀nà ńlá fún ọ. O ní padà sẹ́yìn. Gbogbo ẹ̀mí aṣọ ní dẹ́ni ẹ̀yìn. Lórúkọ Jésù, ó yá kó jáde lára rẹ. Agbára tó fẹ́ dá ọ padà nínú ìrere, agbára yẹ kó tẹríba. Ó rí tí ẹ ṣe o. Ilẹ̀ lẹ́yìn yẹn wàá débẹ̀. Ó ti rí bẹ́ẹ̀ o. Lórúkọ Bàbá, ọmọ ẹ̀mí mímọ́, ayé ò ní yé sí ọlá. Bẹ́ẹ̀ ló máa rí o. Jésù Olúwa wa. Fire. No more war. Jesus is coming soon. Olúwa ẹ ṣe o.

0: Ah, Bíbélì wí pé òkúta tí ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀, ó padà di pàtàkì ego ilé. Mi mọ ipò tó wà báyìí, wọ́n lè má rántí ẹ, wọ́n lè má kà ọ́ sí, kódà wọ́n lè má sa ayẹyẹ ilé yín, ká má sọ fún ọ. Tó yẹ pé ọ́ ti rí invitation, àwọn èèyàn ó ti gbọ́ kí ìwọ náà tó máa gbọ́, a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Mi mọ ìlàkọjá rẹ, but ẹ gbọ́ àní Bíbélì sọ pé òkúta tí ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀, wọ́n padà di pàtàkì ego ilé. Torí náà ni mo jáde sí ọbí wòlíì, mo sọ tẹ́lẹ̀ fún ọ pé wọ́n padà di èèyàn pàtàkì láyé. Wọ́n di èèyàn ńlá. Fọkàn orí ẹ, orí ẹyẹn yóò padà di orí àpèsìn. Mo ní yóò di orí àpèsìn. Orí ọmọ rẹ yẹn ó máa padà di orí àpèsìn. Ọlọ́run aṣọ di ńlá. Aṣọ di púpọ̀. Ohun kékeré tó kà sí tó níyẹn, ó máa padà sọ di ńlá. Ohun kékeré tó kà sí yẹn yóò sọ di púpọ̀. Wàá rógolo láyé. Ìlérí Ọlọ́run aṣẹ fún ọ. Wàá dẹ̀ ṣe bí ọba. Gbogbo ẹni bá ṣe a program yìí, wàá ṣe a testimony. In the name of Jesus. Lọ mú ẹ̀rí ẹ wá. Jésù Olúwa wa. Orúkọ mi ò yí padà. Apostle àti wòlíì SMO Mustapha JP Bàbá ṣe bí ọba láti ìjọ Seed of Christ Golden Church Land of Reality tólùjọ wà ní Gbaremu Idiobi Airport Area ní ìlú Ìbàdàn. Bó o bá ti dé ọ̀rẹ́ méjì agogo sọ pé òun lọ sí ṣe bí ọba. Àwọn ìpàdé pàtàkì ní irú ọ̀la Wednesday àkànṣe ìpàdé wà. Olúwa kọ sí mi, mo dẹ̀ ti sọ fún gbogbo àwọn àlùfáà wípé ní ọ̀sẹ̀ yìí ẹ gbọ́dọ̀ fi òróró yan àwọn ènìyàn ní ẹsẹ̀ wọn. Bẹ́ẹ̀ ni ó sú bàbá babaláwa yìí o, ò ní kọsẹ̀ lórúkọ Jésù. Ó ní tolúwa sọ fún mi, but olúwa ti sọ fún mi solution tí a ó ṣe. Bẹ́ẹ̀ ni mo ní ò ní kọsẹ̀ lórúkọ Jésù. Ìyẹn nìkan kọ́ olúwa kọ sí mi pé ìpàdé ọjọ́ mẹ́ta tá a máa ṣe kí n sọ fáwọn èèyàn pé tó bá ti ń bọ̀ ní camp kan ra slippers dání. Yes, sípà so bá ra wáì a máa àná ẹ̀tẹ̀. Tá a bá ti àná ẹ̀tẹ̀ ẹ̀ so bá ti di ìparí oṣù wàá ti kò sẹ́gbẹ̀ bẹ́ẹ̀ díẹ̀ tó bá ti ń jí ní on the one slippers yẹn ló kọ̀kọ́ wọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n máa rìn wọnú ògo wọn. Ìyẹn ìpàdé tá a máa ṣe nínú fún àpẹ́ ó máa ní agbára ní kámpù wa on the 16, 17, and 18. Olúwa dẹ̀ sọ fún mi ìró ọwọ́ agbára tó ń fẹ́ lò ha gí abọ́ orí adarí ìnáruá rẹ́bẹ̀kulì ẹ̀ndà ha mo pàṣẹ bó o bá gbàgbọ́ ìgbé ayé ẹ̀ ó máa nítumọ̀. In the name of Jesus. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ wà ní jẹ̀bú òde ẹ kú ìgbàlejò wòlíì mo máa yànnànà ẹ̀ bá a ṣe máa rìn ìrìn àjò ìjẹ̀bú òde lórúkọ Jésù ó máa ráàánú gbà. Mo ló máa ráàánú gbà. In the name of Jesus. Mo sọ fún wa pé Thursday yìí màá wà lẹ́kọ̀ọ́ lágbára ọlọ́run tá a bá ti kúrò ní mẹ́ná ní ọ̀la lágbára ọlọ́run mò ń bọ̀ wá sí ìgandò ó máa ní agbára sà ìpàdé ńlá ní àárọ̀ Thursday àti máa péjú síbẹ̀ ní Friday àwa jẹ́ òru gbàrà mi fún mi ní Sunday àwa jẹ́ Sunday òróró ẹ tẹ́wọ́ sí mi lórúkọ Jésù ó máa ráàánú gbà. Oh my God, mo ló máa ráàánú gbà. Gbàgbọ́ ẹ̀sìn Akíríbà mo ló máa ráàánú gbà. Ó máa tayọ. Ó máa tayọ. Ó máa tayọ. Ó máa tayọ. Ó máa tayọ. Ó máa tayọ. Ó máa tayọ. Nígbà mo ka Bíbélì, ó ní bí ó tilẹ̀ jẹ́ pé kékeré kí ó ní wá tá a jẹ́ nǹkan kan. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó bá àwọn ọba wí nítorí tiwa. Psalm 105 ní verse 12, 13, and 14, 15 ló ká. Ó ṣe pàtàkì bí ìmọ̀ ohun tó ní tó kéré. Iṣẹ́ rẹ lè mọ́ tó nǹkan kan. Sálàyẹ lè kéré. Ṣùgbọ́n èèyàn ńlá ni ọ́. Bẹ́ẹ̀ni èèyàn ńlá ni ọ́. Agbo rẹ lè kéré. Chọ́ọ̀chì ẹ lè kéré. Kọ́mpìnì lè mọ́ tó nǹkan kan. Ó lè mọ́ ẹ̀tí ìmọ̀ tà dáadáa. Ọjà rẹ lè tóbi tẹ́lẹ̀ kó ti kéré báyìí. Kò dí ọ̀la rẹ lọ́wọ́ o. Kò sọ fún ọ ohun tí ọ̀la rẹ ń jẹ́. Ìrí àwọn wòlíì ṣiṣẹ́ agbára. Mo sọ tẹ́lẹ̀ sí ti ẹnìkan to gbagbo lara awon to ma jeyan laye iwo je number 1 o dide laye opolopo igbaye mo nilo woli gbogbo e ta je gbese fitin balẹ kan gbo mi obere kan be ako akosile re nu iwe mo iwe awon oba keji ni ori kere lati ese kini de keje obere ye o je nikan to ye pe oko re ti ku iranse olorun na ni oko e sugbon o ma se o ba se o oko re su nipa to oko re su tan o je wi pe o je gbese sile de iyawo atomo ki o to di pe o sun awon ni gbese wa de won la fe gba owo awon ko sowo ti o ba sowo a ko omo re mejeji se pa won mi daju gan ha eyin te kan mo yawo gbogbo bi kon le yen ti yawo awon kan be te ba yawo lowo awon owo oran ni wa da mo e tu je pe ah ayo fe su o ah e te gbo mi bibeli fi yo pe iwo ma wi awon orilede iwo ki yo si toro Deuteronomy chapter 28 iwo ma wi awon orilede iwo ki yo si toro emi kan ti toro nu aye re mo le jade lori oluwa le jade
1: amen
0: yes oluwa le jade
1: amen

0: ẹ̀dẹ̀ wọ́n báyìí sọ pé olúwa
1: olúwa
0: níbi
1: tí ire mi wà
0: tí ẹ̀tọ́ mi wà
1: tí ẹ̀tọ́ mi wà
0: tí ìrànlọ́wọ́ mi wà
1: tí ìrànlọ́wọ́ mi wà
0: by fire by force
1: by fire by force
0: olúwa pé jáde wá
1: olúwa pé jáde
0: wá oyè oyè oyè oyè oyè
1: olúwa jésù olúwa jésù olúwa jésù ẹ̀mí mi bá wọ̀
0: láyé ní ẹ̀dá fún bọ́lá ẹ̀kọ́
1: ogun
0: olo n dena mi
1: ogun olo n dena
0: oma mi

sọ̀rọ̀ gbogbo àṣẹ gbèsè láyé lórúkọ Jésù ó yá gbiná àyà kú yá mọ tẹ̀rí ha gbèsè a máa sọ ní dọ̀dẹ̀ ẹni tí ò tó ní adẹ̀ sọ̀rọ̀ sí ni wá búyàn adá kalẹ̀kùn wá lọ sápamọ́ gbèsè gbèsè máa ń sọ ní di ẹni ẹ̀yìn gbèsè ò kì í jẹ́ kí èèyàn lákojọ gbèsè kì í jẹ́ kí èèyàn mójú èrè ẹ̀ mo gbàdúrà gbogbo èyí tẹ jẹ gbèsè olúwa sọ gbèsè rẹ ẹnà fún ìyẹn sókè mo gbàdúrà lórúkọ jésù ìrànlọwọ tó a mú kí gbèsè rẹ ó gbiná lórúkọ jésù ó yá gba ìrànlọwọ yẹn ẹjọ ẹyin ọmọ náà tẹ bá sọ ọrẹ yín lónìí ẹ sọ pé olúwa fi owó ìsọ gbèsè ni gbèsè ó dá o kò sẹ́ni tó jẹ gbèsè tí ó mọ̀ pé ìrírí gbèsè kì í ṣe ìrírí tó dáa mo gbàdúrà bọ́lúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà níwájú olúwa tí èmi dúró gbogbo ẹ̀mí gbèsè kó fa ayé ẹ̀ sílẹ̀ ọ̀nà rẹ kó máa là ọ̀nà rẹ là ọ̀nà rẹ là ọ̀nà rẹ là ọ̀nà rẹ là ọ̀nà rẹ là gbogbo ẹ̀ tọ́lọ́ fi sọ́lọ́ kàn láti san ọ̀rẹ́ májẹ̀mú yín lónìí mo ti sọ́ mo tó tu sọ jọ́ tó bá

0: ṣalábàápín nínú ìsọdọ̀tun àtòkè wá ní The Light of Power Evangelical Ministries International. Ẹ darapọ̀ mọ́ wa fún wákàtí mẹ́sàn-án pẹ̀lú Jésù. 9 hours with Jesus Christ. Gbogbo ìjọ Kristẹni láwùjọ máa darapọ̀ fún ìsìn alágbára yìí ní gbogbo ọjọ́ Wednesday kejì lóṣooṣù láti aago mẹ́sàn-án àárọ̀ títí di aago mẹ́fà ìrọ̀lẹ́ 9 a.m. to 6 p.m. Àwọn tí yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́: Pastor Ademola àti Pastor Mrs. Kehinde Adeniran JP, Pastor Olúṣọlá àti Pastor Mrs. Taiwo Ọláwọyin JP, àtàwọn ẹni àmì òróró Ọlọ́run mi. Èmi ò ní dàwátì níbi ìpàdé tó ń sọ ayé ẹni dọ̀tun yìí. Jésù ń retí rẹ̀ o. Ìpàdé yìí yóò máa wáyé ní gbàgede ìjọ No. 1 The Light City ní àdójúkọ Olóhundé Ẹlẹ́yẹlé Road, Ìbàdàn. Wákàtí mẹ́sàn-án pẹ̀lú Jésù. Wá kò di àṣẹ́gun.
1: Ẹ kú ilé o. Ẹbí ń pa kàásì nǹkan sí mi la.
2: Ẹ káàbọ̀ ìyá mi, kí lẹ wàá jẹ báyìí o?
1: Ìwọ náà, mo fẹ́ oúnjẹ tó yerugu lálá tó sì ta lẹ́nu. Mo fẹ́ kó lọ tìrín, kó má sì ṣe mẹ́yẹmẹ́yẹ. Mo fẹ́ kó sọkutu ọ̀. Kó gbá yagiyagi. Mo sì fẹ́ ní kíákíá. Ṣé ẹ lè ṣe é sà?
2: Bẹ́ẹ̀ ni ìyá mi, Golden Penny Noodles ló lè ṣe.
3: Golden Penny Noodles, bí o ṣe fẹ́ ló ṣe rí. Jẹ̀gbádùn ojúlówó adùn Golden Penny Noodles.
1: O ṣeun ọkọ mi, bí mo ṣe fẹ́ Golden Penny Noodles ni gan ló ṣe sí èyí.
2: Ìyá tó yáyì tó sì mọ̀ tọ́jú ọmọ ni.
3: Golden Penny Noodles, ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ báyìí.
4: Bẹ́ẹ̀ni ohun tó bá ti yá kan, kò gbọ́dọ̀ gbìdánwò àti lọ ja lórí tábìlì kan ní ọmọlúàbí. Ẹ̀yin olólùfẹ́ wa ní àti ayélujára ní àgbáyé, àdúpẹ́ lọ́wọ́ yín. Ìṣọ̀lá Kúrètà Jíbọ́lá, Serifat Funke Asís, wọ́n wà ńbẹ̀. Aránniyáyá àti ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ wa, Ibrahim Adétúnjì Adébáyọ̀ Tìmílẹ́yìn Tímọ́nì. Àdúpẹ́ ní ọwọ́ yín. Ẹ̀yin tẹ́ gbọ́ wa lórí rédíò yín náà, àgbẹ̀ òṣùbà káre fún yín. Ẹ ṣé, ẹ kú ìfẹ́ wa o. Wàyí, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní máa fún yín ní àtúpalẹ̀ àwọn ìròyìn tá a ti fún yín ní àkòrí ẹ̀ síwájú. Lọ́dọ̀ mi, ẹ jẹ́ ká lọ sí ojú ìwé àkọ́kọ́, bó tilẹ̀ jẹ́ pé a tọpasẹ̀ ẹ̀ lọ. Ọpẹ́lẹ̀ ara padà sójú ìwé ìkejì, ìwé ìròyìn The Nation. Níbi tí àjọ tó ń ṣe kò kárí ètò ìdìbò wa ní orílẹ̀-èdè Nàìjíríà, àjọ INEC ló ti ń ṣe àlàyé ìgbáradì ẹ̀ síwájú ètò ìdìbò gbogbogbò tí ó máa wáyé ní tìbútì ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí. Ẹ̀yin ò ní ọdún 2021 ọdún 2027. Nígbà tó tẹ̀síwájú nu àtótónu rẹ̀ wípé bá a bá ní pé ká sọ̀rọ̀, ohun gbogbo náà lètò rẹ̀ ó ti ń tò sílẹ̀ báyìí. Wọ́n ní ṣùgbọ́n ṣá, àwọn ìlànà mìíràn tí ó máa jẹ́ àfikún láti àrọ́wọ́tò àjọ tó ń ṣe kò kárí ètò ìdìbò wa ní orílẹ̀-èdè Nàìjíríà, òun náà ni ìtọpinpin gbogbo àwọn ohun èlò pátá, bí wọ́n ṣe ń pin àti bó ṣe ń lọ, bó ṣe ń dé ibùdó. Eléyìí tí wọ́n rán wọn sí láti gbé àwọn ohun èlò náà lọ. Wọ́n ní yàtọ̀ fún eléyìí o, àwọn ẹ̀rọ kan ń bẹ ti ìgbàlódé ni, ayára bí àṣà ni pẹ̀lú. Wọ́n ní èyí tí ó máa tẹ̀lé kọ́ wá àwọn tá a bá ránṣẹ́, bóyá èròjà báyìí, ẹgbẹ́ lọ síbi báyìí, agbègbè báyìí, ìpínlẹ̀ báyìí, ẹkùn ìbò báyìí. Ó ní ẹjẹ́ mọ̀ pé ẹ̀rọ náà ti wà ńlẹ̀. Eléyìí kọjá pé wọ́n fẹ́ o. Nínú gbólóhùn tó jẹ́ alága àjọ elétò ìdìbò lórílẹ̀-èdè yìí, à ń pè tó tẹ̀síwájú nu àtótónu rẹ̀. Ó ní bí a bá ní ká wò wá, ohun gbogbo tó ní ṣe pẹ̀lú ìgbéradì ìkẹ́tọ̀ ìdìbò ọdún tó ń bọ̀ yìí kó lè bà já gerege. Ó ní gbogbo ẹ̀ pátá, òun náà làwọn ti ṣe iṣẹ́ àkànṣe lórí ẹ̀. À ń pìtàn gẹ́gẹ́ bí ọ̀kọ̀ gbòógì lára àwọn àgbà eléyìí tọmọ tinú tòde òfin ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní bí a bá ní pé ká wò wá o, ìgbésẹ̀ òun náà ni yóò túbọ̀ mú kí ìlànà ètò ìdìbò wa ní orílẹ̀-èdè Nàìjíríà kọ́ di ohun àmúyangàn láwùjọ. Ó ní bẹ́ẹ̀ tí àbá tún wá nígbàgbé, ẹ rí ẹ̀rọ eléyìí tí ó máa tọpinpin ká lọ kábọ̀ gbogbo àwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú àjọ elétò ìdìbò ti orílẹ̀-èdè Nàìjíríà, ìgbáradì wọn jákèjádò ìjọba ìpínlẹ̀ 36, èyí tó jẹ́ ti orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní tó fi mọ olúùlú lẹ̀ yí Àbújá. Nígbà tí àmúpìtàn ẹni tó tẹ̀síwájú nu àtótónu rẹ̀, ó ní bí a bá ní ká tún wò wá, ṣẹ̀rí àjọ elétò ìdìbò ní orílẹ̀-èdè yìí, ó fi rẹ̀ jí o láti mú àwọn iṣẹ́ náà ní àkànṣe àti ọ̀kúnkúndùn. Ó wá tẹ̀síwájú nu àtótónu rẹ̀ ó ní ṣẹ̀rí àwọn ohun èlò ìgbàlódé tuntun tá à ń sọ yìí, àwọn irinṣẹ́ ni ó gbóná dúró yagayaga. Ó ní iṣẹ́ wọn dúró tán, lẹ́yìn tó sì jẹ́ pé ó ti ní ìlànà bí àwọn ó ṣe máa pin. Ó ní ìlànà ẹpín ẹ̀ tá a bá ti ń pin ẹ̀rọ olùtọpinpin yóò máa tọpinpin ẹ̀ bí ohun gbogbo ṣe ń lọ ní ibùdó ìdìbò ẹkùn ìdìbò kọ̀ọ̀kan. Ó ní ẹ̀rọ atọpinpin yóò máa ká gbogbo rẹ̀, lẹ́yìn tó túmọ̀ sí wípé ìlànà àkóyawọ́ eléyìí tó gáyàtà yo ma rese wa le o ninu eto edibo to nbo lona nigba ti eni ti se alaga fun ajo leto edibo ni orilede Nigeria amopi to tesiwaju nu atotonu re oni be bi abanika wo gbogbo awon ere lo pata eto je pe yo ma ji amulo fun ijagere eto edibo gbogbo le wa o na lo wa nle tawon ipile wa nle elekun jekun ti won ti ma duro lati debo o wa nbe oni e wa gbo koni si aye fun makaruru be koni si aye fun rogbodiyan bi kankan o gbogbo eto ti duro tan a to to moya lori o si ti se be o ti rese wale ojuwe akoko lati gba mu o pada lo epele ara ojuwe keji iwe iroyin the nation
5: to king to iroyin la king koko to la ni bi bayi na la po odo mi nbi oni bi ti won ti ni ajo olominira feto edibo ile Nigeria Independent National Electoral Commission tamos ya ineki to yato sorun gungun o na lo ma ti se tan o lati se agbekale awon kan kan ti o fi je pe yo ma ja topinpin won ni won ti wa nkale wa yo eto ma topinpin to si ma se imojuto gbogbo eto gbogbo fun eto edibo le Nigeria lodun 2027 ni to rotibu ipinle mẹrẹrin dini ogoje to emo olulu le Nigeria gangan won ni ero atopinpin ero atopase ta nsoro re yi tracker won ni o na ni o ma fun iko idari ti ajo eleto edibo le Nigeria INEC ni awon ti o ma silekan gbaragada opopona gbogbo bi nkan se nlo si lati ma je kan mo ibi irin ajo gbede be na si ni iru awon wo ni won gba senu ise gaga bi amogbalegbe asiranwo fun awon osise gangan to ti awon niruru nkan to je ti won ti palese sile eyi ti o ma ran won lowo fun eto edibo na saaju edibo gangan lasiko edibo ati leyin re pelu won ni gbogbo nkan wonyi ohun na ni yo fi ma pinwo gbogbo nta le ma fe ma pe ni asise abi ikuna nigbati ibo to ba nlo lowo abi saaju edibo alaga ajo INEC funra e ojogbon Josh Amukwitan sani agbejoro agba ni se lo soro edi mimo lojo aje Monday ni ipinle Eko yin oni be eto idanileko eto idanileko bi imusese kan ele eto je ti olojo meji ni to waye gangan won ni gege bi oro na to so bode oni idanileko ta gbe kale yi o na ni yo ma je idanileko ti o ma pese eko to peye nipa ilana ba ti se ni agba nla aye lawon orile ede ti won ti je ti olaju be na si ni yo tubo ma je ki yo ma ni ajosepo ati asopo mo eka ti o nse amojuto gbogbo bi eto edibo se nlo labi ajo ti INEC funra re gangan ati eka yi ti won gbe kale fun akanse eto to ro mo eto edibo le Nigeria ti o gbogbo fi bo si bo ti to ti o fi se regi ti ki fi si ifigba kan bokan nu mo pe tan soro wipe INEC te ri un o ti menu akole itan lojo to ti pe wipe won ni awon nkan amulo kan to je pe o le mu ise ko peye ko si wa ni ifenu sokan nigba ti ise ba nlo nipa idibo ati eto gbogbo ti won ma fi palese sile eyi ti ma je ko nira fun awon ti won be leka imowo ise ya gan labi ajo ohun papa ni toro ti borilede Nigeria oniṣawari eto ọtun to je ti abagbamu ti gba lode yi o na ni o ma mu ayipada ọtun ba gbogbo bi nkan se nlo o ti o si ma je ohun iranwo fun awon to je alabojuto leka eto edibo lawon ipinle gbogbo yen resident electoral commissioners ati gbogbo awon alabojuto yoku ti awon na jo ma je alajosisepo pelu awon oga awon koda to fi dori eka ti akowe agba fun ti ajo ohun ni olule ise ohun funra re olule ise ajo ti INEC nu to je pe loju ese o gagan bi nkan ba se nlo na ni won se ma ri ni waranse sa ti o ni ma sogun wipe oku die ka to network yen o buffer to ba lo buffer yen ni pe infa seyin nu o ko yara kankan to ira o eleyi o ni simbe koda gbogbo awon osise ti won ma yan senu ise lásìkò ìpalẹ́sẹ̀ sílẹ̀ ètò ìdìbò tọdún 2027 yìí náà ni wọ́n fi máa wo bí iṣẹ́ wọn ṣe ń lọ sí tí wọ́n sì máa já wọn lábọ̀ gbogbo bí ó bá kù sí tó bá yẹ kí wọ́n ṣiṣẹ́ sí punch ló gbèrò ìyẹn o èyí tó wá mú àkọlé rẹ̀ wá wípé ǹjẹ́ ẹ̀ mọ̀ wípé ìforúkọsílẹ̀ lo tin sumo 100 million awon orilede Nigeria bayo ti won setan lati tekadibo fun eni ti won yan lo kon aya won.
6: After me, okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
7: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
8: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
9: Just one Puro and better bottle start. All the hot shots, the sweet goals. Ball with a scatter dada and make mind court. To the tiki taka and Sangalo. The kind ball where we define.
10: Yes, sir. It does set. Touchlight the Premier League, La Liga, Serie A, Champions League. Live on Top Super Sport. Recharge at GoTV today. Or new customer fit get GoTV decoder. We carry 1 month jolly subscription for 15,000 naira. Make you enjoy for house or anywhere with GoTV stream. Go TV, love it.
11: Supreme noodles, boom boom. Supreme noodles, boom boom.
12: Sit up, supreme noodles.
11: Supreme noodles, boom.

0: Hello.
1: Hello, Johnny. How you doing now? I just say you dey avoid am for jiggy jiggy. What happen? Una get issue?
0: Oga counselor. No be quarrel matter. Na because say me and I dey plan better life together. I want make all our pikin wey we born, make them get better life, standard education, live for clean house, and grow in a safe environment. I dey fear to enjoy myself fully for the other room. Make you no go lead to football team, oh.
1: That one a small thing now. Una fit enjoy yourself wella once you don't do family planning.
2: Yes, you heard right. You can choose the family planning option that fits your lifestyle. Call 7790 for discreet support and guidance to help you stay intentional about your next steps.
3: Today, I'm making my mother's smoky jollof recipe. Her secret? Cook it with love. And because I love my family so much, I'm switching it up with Golden Penny Soy Oil for that wholesome goodness that my family deserves.
4: You too can do the same with Golden Penny Soy Oil and vegetable oil refined palm oil in. There's a size for every pocket, enriched with essential vitamins to fortify and nourish your body. Get yours at retail outlets near you. Golden Penny Oil. Eat well. Live well.
5: Ben, kí ló tún ṣe kù? A kì í pe ẹ káàbọ̀ padà sí ìkànnì ti ọmọlúàbí. Ṣé fọ́tẹ̀dọ̀ ọ̀rọ̀ yìí ṣe bẹ́ẹ̀ ò ń tẹ̀ sọ́wọ́ iwájú? Ẹyẹ yẹn wá ní àti ayélujára nítorí àkókò wa ni. Àgbẹ̀ òṣùbà kárí fún yín. A mọ rírì wípé ẹ wà pẹ̀lú wa lówùúrọ̀ òní. Bẹ́ẹ̀ ẹ̀yin tẹ gbọ́ wa lórí rédíò yín. A lò yín lọ́gùn ẹnu, ẹ ṣeré bẹ́ẹ̀. Ẹ ń ṣe dáadáa. Ọ̀dà ẹ jẹ́ ká padà sórí ọ̀rọ̀ kan ọ̀túnbọ̀ tàbọ̀nbọ̀ di àtẹ̀jáde láti akata àgbáríjọpọ̀ àwọn gómìnà lẹ́kùn ti gúúsù orílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tí wọ́n buwọ́ lu àtẹ̀jáde kan lásìkò ìjíròrò wọn tó wáyé. Wọ́n sì ń ṣàlàyé nílùú ti Kalaba pé ẹ wò ó báwọn ṣe wà yìí o. Àwọn kóra jọpọ̀ láti jẹ́ àtìlẹyìn tó mọ́yán lórí fún ìyànsípò ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti orílẹ̀-èdè yìí fún sáà rẹ̀ ní ẹ̀ẹ̀kejì nínú gbólóhùn àgbáríjọpọ̀ àwọn gómìnà. Ẹni tó ń jẹ́ gómìnà ti ìpínlẹ̀ ti Bayelsa nígbà tí ó ṣe àlàyé ó ní bẹ́ẹ̀ ni ìpàdé la wà yìí àgbáríjọpọ̀ gómìnà láti gúúsù ilẹ̀ Nàìjíríà ó ní bẹ́ẹ̀ o. Ọwọ́ gbogbo lórí tábìlì ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà làwọn ṣe tán láti ṣe àtìlẹyìn fún sáà ẹlẹ́ẹ̀kejì. Ṣùgbọ́n gómìnà Ahmed Usman Ododo láti ìpínlẹ̀ ti Kogi nígbà tóun náà ṣe àlàyé wípé bàbá ní ká sọ bẹ́nu ọ̀bá ní bó sí bẹ́ẹ̀. Ṣé rí bí ọ̀rọ̀ dé dúró báyìí hùn á ní káríárà kiri láàjì lóru kò sáàyè kò sí ní tó jọ. Àwa à ń jópa ló ń gò kiri lóró òru ayé kò sí ní tó jọ. Ó ní àyípadà ṣetán láti wọ tìpínlẹ̀ òun wá ní tòkè tilẹ̀ ìpínlẹ̀ Kogi nígbà tí gómìnà tó ń ṣàlàyé ọ̀rọ̀ òun lásìkò tó ń jíròrò ní gbọ̀ngàn ńlá kan ni tó wà nílùú ti lọ́kọjà. Ó ní bẹ́ẹ̀ ni gbogbo àwọn tọ́rọ̀ kan òun náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ ti wà nínú ìpàdé alágbára náà. Ó tẹ̀ wájú inú ọ̀rọ̀ rẹ̀ ó ní àkọ́kọ́ bí abánika tún wá wò tán ní àkótán ẹnìkan wá rúfin o alẹ́ ni ẹ lọ fi kélé òfin gbé o. Ó ní kò sí ní tó jọ bẹ́ẹ̀ bá fẹ́ mú ẹnikẹ́ni pé ó rúfin ẹ lọ mú lójú mọmọ ẹ mú lójú ọjọ́ à ń fi kélé òfin gbé ni lálaalẹ́ làṣàlẹ́ láàjìn. Ó dé ẹ̀wọ̀ báyìí ní ìpínlẹ̀ Kogi gómìnà ló fi òtẹ́lẹ̀ ìwé ìròyìn Vangard ló jẹ́ kárí gbọ́ ẹ̀yin náà ná gan kí ẹ lè kà á sọ̀rọ̀ iwájú o.
6: Ok, ìròyìn rèétí fún tẹ̀dọ̀ ló gbé lóòrọ̀ tòní lápò ọ̀dọ̀ tèmi níbi tí olùdíje dupò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC olóyè Adégbòyega Taofeek Adégòkè FCA tó ti ṣèlérí o wípé ẹ ò gbọ́ bí ń báyìí di gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027 ṣẹ́rí owó oṣù òṣìṣẹ́ fẹ̀yìn tí gbogbo àti àwọn àjẹmọ́nú wọn ní kété bí wọ́n bá ti ṣe ń ṣiṣẹ́ tán bá ti ṣe ń fẹ̀yìn tí báyìí ó náà ní kálukú wọn yóò máa tẹ́wọ́ gba owó àti ẹ̀tọ́ wọn. ọ̀rọ̀ náà rèé o gẹ́gẹ́ bí ó tún ti ṣe ìlérí pé ẹ ò gbọ́ àní ààyè ìgbé ayé ọ̀tún rèé yóò máa jẹ́ fún àwọn ọ̀dọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ti mú ìdánilójú wá wípé nípasẹ̀ àwọn ìjọba ìbílẹ̀ gbogbo àti àjọ elétò ìkọ́ṣẹ́ ọwọ́ náà ni wọ́n fi máa rú àwọn ọ̀dọ́ gbogbo ní agbára. Adégòkè ló ń sọ ìdí mímọ̀ lánàá ọjọ́ ajé Monday lásìkò tí ń bá gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ̀rọ̀ pàápàá jùlọ ìyàn ní ẹ̀ka ìjọba ìbílẹ̀ ti ìlà oòrùn Ọ̀yọ́ Ọ̀yọ́ East Ìwọ̀ oòrùn Ọ̀yọ́ Ọ̀yọ́ West ijoba ibile atiba ati afijio ni ipinle oyo lasiko abewo e seun mo dupe o te nife mi o adegoke se won ti ni omo oba ki dani kan rajo to lo ni ikoworin pelu iko ti solutions 2027 re lo soro wipe o je n to bani lokan je nipa nje mo pe leyin isise feyinti awon osise lenu ise ogoro ninu awon osise feyinti ni a ma duro odun meje si mewa ti won to ma tewo gba awon ajemonu ati eto won gbogbo be na won a ma duro fun opolopo osu ki won to fi oruko won sinu akosile oruko awon ti won leto si owo osu osise feyinti o wa se ni ileri pe to awon ilana to ti wa tele tele ri ele ti yo je pe be eyan ba se n pari ise bo se n sise feyinti o na ni o ma tewo gba awon eto re gbogbo ni awon osise feyinti niye o leka ti ijoba oni bo ba di asiko ton be na ni o ma ri o soro won ni osise feyinti ni o na ni loju ese won tete ma fi oruko won sile sinu akole oruko awon osise feyinti labe ajo to mojuto ni o pension scheme eyin o josi ma waye osu kan kete lẹyìn tí wọn bá ti ń kúrò ní ẹnu iṣẹ ni adegoke sọrọ ó ní òun ní ìrètí wípé àwọn gbogbo ètò amúgbàdẹrùn fáwọn ènìyàn yìí pàápàá jùlọ ní ìpínlẹ ọyọ náà ni yóò di ṣíṣe tí ó sì ṣeé ṣe bẹẹ torí wípé ajé ṣe bí ọyọ láàárí ọyọ tẹ ríhun kì í ṣe bíbá bẹ nìkan kan ó yẹ kórúkọ yẹn ó máa rò wá ó ní wọn máa ṣe gẹgẹ bí àwọn ará iwájú ti ṣe olóògbé olóyè ọbáfẹmi awolowo ṣe bẹẹ rí olóògbé olóyè samuel ládòkè akíntola wọn náà ṣe bẹẹ rí àwọn wọnyí gan ni wọn sì mú kí ẹkùn ti ìwọ oòrùn ilẹ nàìjíríà ń gbà náà kí o dúró re èyí tó mú kí ìpínlẹ ọyọ fúnra rẹ kó máa jẹ ìpínlẹ ọyọ ajíṣe bí ọyọ láàárín àkọṣe àwòkọṣe ní í ṣe wọn ni tá a bá ń sọrọ nípa àwọn nǹkan amúgbàdẹrùn amáyédẹrùn gbogbo àwọn ni tó olóyè adégbòyega taofik adégòkè fca tẹgbẹ òṣèlú adc yìí bákan náà wọn ni òun ló sọrọ wípé ǹjẹ́ mọ̀ pé ní àkọ́kọ́ ọgọ́rùn-ún ọjọ́ tóun bá lò lọ́fíìsì lásán pẹ́rẹ́ bọ́ọ̀ bá ìdí gómìnà ni o òun kọ́kọ́ rí dájú wípé gbogbo àwọn òpópónà láwọn ìlú bíi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìjọba ìbílẹ̀ gbogbo ti ń bẹ òun náà ni wọ́n mú àtúnṣe bá o lè tó ń sọ̀rọ̀ wípé àwọn ìjọba ìbílẹ̀ mẹ́rin

0: ìjọba ìbílẹ̀ kó wà èyí náà ni wọ́n fi lè ṣiṣẹ́ dáadáa torí bí wọ́n bá ń gbo ohun a máa rówó ná bẹ́ẹ̀ sì ni wọ́n a máa rí ètò gbogbo ṣe lẹ́yìn ìwé àgbà náà ń kọ́ wọ́n gbéra pa odi lálùpọ̀n láti tún lọ rè ṣe ẹṣeun adúpẹ́ o láti bẹ̀ lọ sí ìjọba ìbílẹ̀ Lágelú àti Akinyẹlé ṣùgbọ́n ọmọ tájú kan mo tún sáré wo ìròyìn kan bí ọ̀nàrẹ́bù Kọ́lá Àkàndé bẹ́ẹ̀ bá ti mọ̀ àsìkò tẹ́ mọ̀ rèé igbákejì alága ló jẹ́ tẹ́lẹ̀ ìyún ní ìjọba ìbílẹ̀ ti ìlà oòrùn gúúsù ìbàdàn ìyún ìbàdàn south east local government bẹ́ẹ̀ náà ló ti fi ìgbà kan jẹ́ olùdíje dupò ní ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú all progressives congress apc wàyí o kí wá ni ọ̀nàrẹ́bù Kọ́lá Àkàndé ṣe odindi ọkọ̀ ló gbélẹ̀ ó gbé odindi ọkọ̀ sílẹ̀ bẹ́ẹ̀ náà ló sì ṣe ìlérí láti ṣe àtìlẹyìn àti ìgbọ̀nwọ́ yún fún olùdíje dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú apc ní ìpínlẹ̀ ọ̀yọ́ lásìkò tá a wà yìí amòfin Sharafadeen Ali ṣáájú ètò ìdìbò tọdún 2027 ó ní àwọn àwòrán akéde ìpolongo gbogbo náà lòún ṣetán láti ṣòǹgbọ̀wọ́ rẹ̀ wọ́n ní àwọn nǹkan wọ̀nyí eléyìí tí wọ́n ti tẹ́ pẹpẹ rẹ̀ gangan síwájú olùdíje dupò ọ̀hún ìyún barrister Sharafadeen Ali fúnra rẹ̀ òun náà ni wọ́n nígbàgbọ́ pé yóò túbọ̀ máa jẹ́ ohun ìkúnlọ́wọ́ bí apábákún tan tó pín tó hà ní kó lè bàa jẹ́ pé ìgbọ̀rẹ̀rẹ̀ ìpolongo náà yóò fi lọ dáadáa láàrin ọ̀sẹ̀ àti oṣù ṣáájú kí ètò ìdìbò tó wáyé Àkàndé tó ti fi ìgbà kan jẹ́ akọ̀wé fún ìjọba ìbílẹ̀ ti ìlà oòrùn gúúsù ìbàdàn gbà kan yún ní màpó ìbàdàn nígbàtí sẹ́nẹ́tọ̀ Ali fúnra rẹ̀ tó fi jẹ́ akọ̀wé àgbà ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn ni òun náà ni ó sọ pé òun ní ìgbàgbọ́ nípa ìṣèjọbaare tó sì jẹ́ tolóòótọ́ àtolórúkọ rẹ̀ èyí tó nígbàgbọ́ pé barrister Sharafadeen Ali fúnra rẹ̀ ń pàrókò bẹ́ẹ̀ rú èèyàn bẹ́ẹ̀ nísìnyìí ó ní àwọn nǹkan pàtàkì tí wọ́n bá ń tọ́ láti ṣèjọba irú wọn bẹ́ẹ̀ náà ló yẹ ká máa fi sípò ó ní wọ́n sì máa rántí aráàlú ní tòòrò tìbú ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà tí ó ń tẹ́wọ́ gba gbogbo àwọn nǹkan ìrànlọ́wọ́ àti ìṣèrànlọ́wọ́ fún ọ̀hún wọn ní barrister Ali fúnra rẹ̀ náà ló fi ẹ̀mí ìmoore hàn sí Àkàndé ẹni tí í ṣe aláṣẹ àti olùdarí iléeṣẹ́ tó jẹ́ ilé ìtura Rosewood Royal Suite Hotel ti ń bẹ ní Yemẹ̀ tún Ìbàdàn ni pé ẹ ṣeun o amọrírì ẹ ṣeun gan fún èyí tẹ́ ẹ ṣe eléyìí náà yóò túbọ̀ ràn wá lọ́wọ́ yóò sì tì wá dé ààyè tó ní àpẹẹrẹ Ali tọ́ka nú ọ̀rọ̀ rẹ̀ wípé àtìlẹyìn èyí ọ̀nà náà ni ó jẹ́ kí ìpolongo kó tún dírọ̀rùn wọn ni bàbá ti ń rí bẹ́ẹ̀ látọ̀dọ̀ àwọn tí wọ́n ń finú fídọ̀ àti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ṣetán finú fídọ̀ wípé àwọn ò ṣe tàwọn lásìkò ìpolongo gbogbo ń tẹ́ ẹ ṣe yìí náà ni ó tún jẹ́ kó dìrọ̀rùn fún wọn bẹ́ẹ̀ kò ní máa di pé ìbọn láìfẹsẹ̀ ṣe adé ká tó débi à ń lọ ọkọ̀ ti wà ńlẹ̀ bẹ́ẹ̀ lọkọ̀ ó sì tún máa wà ńlẹ̀ káàkiri ó ní èyí ò jẹ́ kó dìrọ̀rùn fún wọn láti dé àwọn ẹsẹ̀ kùkú àwọn ìgbèríko lọ bẹ́ẹ̀ lọ láti máa ṣe ìpolongo náà Ali bákan náà ṣe ìtẹnumọ́ o ó ní òun ní ìgbàgbọ́ nínú ìṣèjọba alájùmọ̀ṣe àti ìṣèjọba alájùmọ̀ kópa participatory governance léyìí tó sọ wípé èyí ní àkànṣe tòun tóun ní fún ètò òṣèlú ní èyí tí ó sì jẹ́ pé yóò máa mú kí ìdàgbàsókè kó dé bá gbogbo ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ọlọ́gbàjọgbà ní ìpínlẹ̀ Tọ̀yọ́ ó ní ìpolongo tòun kì í kàn ṣe nípa pé a fẹ́ díje dupò ká sì gbégbá orókè nìkan o bí kò ṣe wípé ìdàgbàsókè àti ìsọdọ̀tún ìṣèjọba eléyìí tí gbé ohùn gbàròyé làwọn fẹ́ ṣe àti aláfọwọ́sowọ́pọ̀ jọ ṣiṣẹ́ papọ̀ kí gbogbo ìlérí tí àwọn ṣe fún gbogbo ọmọ àti ará ìpínlẹ̀ Ọ̀yọ́ kó lè bá di mímú ṣe àti mímú ṣe.
1: Lọ ń ṣeun adúpẹ́ àfúlẹ̀ o àfúlẹ̀ báyìí àdúpẹ́ lọ́wọ́ elédùn àwọn sọ̀kalẹ̀ láyọ̀ àtàlàáfíà
0: ẹlẹ́mìí ti sọ̀kalẹ̀
1: àdúpẹ́ lọ́wọ́ elédùn ọkọ̀ tún jẹ́ po ìyẹn náà tọpẹ́ kọjá ibi tí ó sì máa wọ́kẹ́ lórí ìtẹ̀múta dádì àwíjù àdúpẹ́ lọ́wọ́ elédùn
0: kọjá ibi tí ó sì bàbá àbẹ́jì ni
1: bàbá àsọtán
0: bàbá àbẹ́jì ni
1: kọjá ibi tí ó sì máa wọ́kẹ́ lórí ìtẹ̀múta dọ̀rọ̀yìn fún ti òwúrọ̀ ni àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn olólùfẹ́ wa ẹ ṣeun gan ni aago méjì gẹ̀rẹ́gẹ́ gba nǹkan gbé ni àwa yóò gbé wá aago mẹ́sàn-án ní òwúrọ̀ ọ̀la ẹfẹ́tílẹ̀kọ fún àkọ́tàn ti fún tẹ́dọ̀rọ̀ yẹn títí ìgbà náà tọ́lá ni aládélájà lorúkọ tèmi yẹ̀rọ yìí ní àwòkọ́ṣe rẹ̀ ọmọ tán sọ̀tán sọ̀tán gbúrayé àpẹẹrẹ eré ọmọlúàbí wan orí yín ó wà ńbẹ
0: ó ti bá síbẹ̀ tó ọlárẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ adé òsì lórúkọ tí mò ń jẹ́ bó bá dé láago méjì alẹ́ ajá pàdé lórí lájúlé ìtàn adi tó olódùmarè lati owo loye di o fagun an tesi waju akala se laago mokanla lo ro to ni iyaleta won ni o na ni omo ba diran odeyemi ni o ma je alejo pataki iyan fun ti eto yin eto a parrot extra pelu olayinka agbo ola nikan ni splash yi na ni omo ba diran odeyemi yi o gangan na ni akapo egbe kaafata fun ti egbe oselu ti People's Democratic Party PDP egbe oselu alaburada o ba di laago mokanla aago mewa kojo ogun iseju ni epade olori sport lori eto ta pe ni jawon si agbawo mo kini ti kike lori kusu eko eswa

ìyẹn láti jẹ ó dẹjẹ wọnú ròyìn lọ ní sansan láàárọ tò ní ẹwò kọlọ ó mọ sànú ẹni ni àsẹran tigers mọ ń dùn báyẹn bí mo pa ẹran tiger mọ ń dùn ó lè dé france ó kùn yàn kọlọ torí wípé ẹ lè nà wá ẹ wá lu dí tigers bí aṣọ òfin kéèyàn gbé kekulí gan kò yẹ kán pèrè rékọ́ọ̀dì ìyàfúnyàn tó bá wọn kéèyàn mọ jó sí àwọn ọmọ rẹ náà wà ká má wọn rí wakanda forever ṣe tó lè dé france ìlúkulù alubankudi alubami alujented wọn fi dí tigers ṣe o ọlọrun ló lẹmí èrò musa kidaso dẹ da ṣé bẹ́ẹ̀ ṣe mọ̀ wòtán mọ̀ da gbogbo ẹ̀rù tán mọ̀ da wọn ṣíbòṣìbò rè ẹ dákun ẹ bá mu gbogbo rífọ́ọ̀mù yẹn president bat yẹsà rífọ́ọ̀mù yẹn ẹ mú wá sí gbogbo sport nàìjíríà kì í ṣe bọ́ọ̀lù aláfẹsẹ̀ ìgbà nìkan gbogbo eré ìdárayá lórílẹ̀‐èdè nàìjíríà ló nílò àtúntò ló nílò àtúnṣe torí gbogbo ẹ ti lọ́jú pọ̀ bí ẹsẹ̀ télọ̀ ó ti ní kéèlẹ́ẹ̀gì ó ti dojú ẹ̀ lákòókò yìí ẹ tún gbogbo ẹ ẹ dàrú kádàálẹ̀ ká tún ṣá

0: choose.
1: Choose Milk, co-funded by the European Union and the Danish Dairy Board.
2: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀ ní ẹlẹ́dàá tí wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kìí sú tí kìí rẹ̀ nígbà kankan, kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Káàṣì ẹ̀ tẹ́ẹ̀ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayín sí ti Independence Day Cashport. Àwọn olúborí 1466 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cashport. Níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kìí ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cashport. Nítorí náà, má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Lágelú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
3: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, síbi èdú kan àti iyọ̀.
4: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ẹjú ṣe kú gbogbo ilé báyìí?
3: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
4: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
5: To enjoy special moments with your friends and family at the Indomie Palooza, a day filled with fun, games, great food, music, and special appearances from your favorite celebrity. Come make memories, have fun, and taste Indomie your way in Ibadan on the 26th of September, Ibadan Stadium, Liberty Ring Road, Adama Simba. Register now at indomie.ng.
6: Taste Indonesia's good for you.
7: Gbogbo ìlú Ìbàdàn àtàgbègbè rẹ̀ ṣe ẹ ti ṣe tán. Ilé ìtajà ìgbàlódé Showbag Mall ti gbọ̀rẹ̀gẹ̀ jígẹ̀. Imagine a place where you can buy quality groceries, pick up your medications from a reliable pharmacy, enjoy delicious bread, and get excellent customer service all in one location. That place is Showbag Mall. Ìròyìn ayọ̀ tó wà níbẹ̀ ni pé ní kété tó bá ti ń di ọjọ́ Sátidé ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2026 ni a kó ilé ìtajà Showbag Mall jáde bí ọmọ tuntun. Látọjọ́ náà lẹ́sì ti máa rí ọjà rà níbẹ̀ lówó tí kò fani lápòyà. Bẹ́ẹ̀ bá ṣe wọlé rajà náà lẹ́tún lè ṣe irun pẹ̀lú àwọn akọ́ṣẹ́ mọ̀ṣẹ́ stylist. Showbag Bakery náà wà níbi tí ẹ ti lè rí búrẹ́dì tó jọlọ tá ń pèsè lábẹ́ ìmọ́tótó àti ààbò tó péye. A wà ní Off Akala Expressway along St. Anne School, Odeku Road, Oluyole, Ibadan. At showbaggrocery.com lórí Instagram. For more inquiry, telephone 091-1009-2279 tàbí 091-1009-2278 àti 091-1009-2277 ní Showbag Mall. Gbogbo ń tẹ fẹ́ lójú kan ló wà.
8: Ẹ̀kaàbọ̀ padà látọjú ọjà ìkànnì Splash 105.5 FM ilé fún Bọ́lá Gbẹ̀fẹ́lẹ̀ Lílùbàdàn náà lẹ́wà lótúrò ètò jáwọ̀n sí ẹ̀lò wọn kàn ní bàńdọ̀rẹ̀ Facebook Splash 105.5 Ìbàdàn. Ẹ fèrò ń gbà yín ṣọwọ́ síbẹ̀ láàárọ̀ tó ní lórí ìfigagbága ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Real Madrid àti Inter Milan. Pápáṣẹ̀rẹ̀ Santiago Bernabéu, pápáṣẹ̀rẹ̀ Bernabéu, wọ́n ti yọ Santiago kún wájú ẹ̀. Pápáṣẹ̀rẹ̀ Bernabéu ìyẹn níbi tí ìfigagbága àwọn àkọ́kọ́ fún ìdíje UEFA Champions League ó ti láǹfààní láti mọ wáyé nítorí pé Real Madrid àti ikọ̀ agbábọ́ọ̀lù Inter tó máa gbá. Ok, nínú ìdíje Formula 1, Lewis Hamilton òun náà ló ti yẹ kó ti mọ̀ wípé ẹ wo ó ti pẹ́ jù jáde fún ikọ̀ Ferrari láti mọ dìjà ju ìdíje WBC àbí Constructors Championship nínú ìdíje Formula 1. Ẹ mọ̀ wípé tán bá sọ pé mbo gangan ni Ferrari ti wá ilẹ̀ ta lónìí, èèyàn orílẹ̀-èdè Italy. Àmọ́ ní Italian Grand Prix gbogbo ẹ̀ kò sójú re, kò ṣe é fún wọn o, ẹ kò sójú múmu ẹ o. Ibẹ̀ òun náà ni Lewis Hamilton ti wá jẹ́ òdì mímọ̀ pé ẹ wo lẹ́yìn káwọn ọmọ manage gbogbo ohun tó bá yẹ káwọn ṣe, ó lẹ́yìn táwọn ti jáwé olúborí ní Italian Grand Prix yẹn aye atami to wa laarin awon ati Mercedes o ti po gan e to tun mo si wi pe Olorun lo le mi ero iyen ni sai fa won ni e je wa lo sinu idije US Open to n lo lowo oro ti wa ipele e n balaya ko wa wo bayi o ipele eleni mejo iyen quarter final ori wi pe leni odun meji le ni ogun Coco Golf ohun na lo se dada o to de fi ya je akegbe mo lede America Djokovic ami mefa se yo kan mefa si merin ohun na lo fi lafani lati na Ivan Djokovic iyen ni flushing meadows ni ani afẹ ni ana be sire ni Monday bakan na Elena Rabakina o mo jana omi Osaka jade iyen ninu idije yi iyen gangan lo ka mi ni sanju ori wi pa awon style na mi Osaka yen o wu emi ke mi si ma ri o iyen ninu idije US Open Elena Rabakina ti fi ya o ti fi kin la o ti jana omi Osaka danu ninu idije na ami mefa se nkan mefa si merin lo fi na ni Louis Armstrong Stadium ohun na eni fi ka ba gan mo ti waye bakan na Zheng Qinwen ohun lo wa lati wa na Gaziantep lati Five Love ninu ere daraya tennis yan ko mo ti so fun yin e ma gbagbe e ko le ipe zero ni tennis eni so pe olodo uprising le yin abeyan gbodo love na ma pe zero ere daraya tennis o te ba ri 60 50 ti mo so yi ama 60 less aba mo ri 6 love ohun na ma pe e fi fe han se ni ori ki se pe fe na laluba mi okay Qinwen o lafani lati fi ya je Gaziantep ti tin na lowo bi 5 love amo pada wa o wa so di meje si marun mefa si meta o de fi ja bi olubori mo lowo en to gba idije US French Open iye Mira Andreeva ohun na o fi di re mi o o wa Anastasia Potapova iyen ninu figabaga ti na nilu New York o ti lafani lati waye marun si meje mefa si merin ati mefa si meta ohun na okay o ni Mira Andreeva vi na Potapova Mira Andreeva o ja bi olubori Mira Andreeva wa mo kojuko ko golf ni ipele eleni mejo iyen quarter final lagbon ti tawon okunrin oso gear ohun na ami kan pere lo fi wa ko jawe olubori ninu figagbaga yi o sa pada sonu tori botic van de zandskulp o lanfani lati fi aje meta si mefa mefa si meje meje si mefa ati meje si mefa ati mefa si merin to fi lanfani lati jawe olubori iyen mo ni owo bakana Alexander Zverev ohun ni wa mo koju Van de Zandskulp ni figagbaga ele to kan leyin to hun lanfani lati na mo leta lo iyen Luciano Daderi ami mefa si meji mefa si meji ati meje si mefa o fi lanfani iyen lati na gbogbo awon figagbaga Zverev ninu idije sire figagbaga meta to si igba seyin awon akoko to n pari bi aago meji ku seju marun loru aago meji koja seju 15

0: ilé tóun náà tó láǹfààní láti gba ikọ̀ LA Clippers òun náà ni wọ́n ti ní $30 million òun náà ni wọ́n san ìyẹn lọ́sẹ̀ tó kọjá lẹ́yìn ìgbà tí wọ́n fi ẹ̀sùn kàn wọ́n wípé wọ́n kẹ́ fi mọ̀gòmọ́gò kan lórí owó ilé tí wọ́n san ìyẹn fún Kawhi Leonard tó dẹ̀ jẹ́ wípé ikọ̀ LA Lakers wọ́n ti péjọ kò tẹ́mi lọ́rùn pé which hunt lélẹ́yìn náà nígbà tó bá jẹ́ wípé kan ní àwọn sínú tó bá fẹ́ mọ fòrú àwọn ni wọ́n ti ní àwọn péjọ kò tẹ́mi lọ́rùn. Ó yẹ jẹ́ a lọ sínú ìròyìn tó ní ṣe pẹ̀lú ìdíje UEFA Champions League torí wípé lónìí ìdíje UEFA Champions League ti padà dé wọ́n tí kò bá gbọ́ bọ́ọ̀lù Obasanjo Ọlọ́run ló lẹ̀mí rẹ̀ o kì í sí pé à ń tàbùkù ẹni àmẹ́ mọ́ra yín. Ikọ̀ Antes yóò mọ kojú LASK yẹn ní dédé aago mẹ́fà kú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún Club Brugge àwọn àti Aston Villa wọ́n kojú ara wọn mẹ́fà kú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni. Ikọ̀ gbọ́ bọ́ọ̀lù Borussia Dortmund ó gbàlejò Villarreal aago mẹ́jọ lálẹ́ òní FC Porto ó kojú Man City Lille ló kojú Betis Real Madrid ó kojú Inter Milan aago mẹ́jọ ni gbogbo àwọn figagbága mẹ́rẹ̀ẹ̀rin tí mo ka jọ yóò láǹfààní láti wáyé. Ẹ jẹ́ àṣẹ yìí kò tó ká ṣe pàtó mọ́ lára Real Madrid àti Inter.
1: Ṣẹ́rí lápọ̀dọ̀ tèmi bíbá yìí tábà wo ikọ̀ Real Madrid àti ikọ̀ Inter jọ pé ikọ̀ tó ń ṣe dáadáa bọ̀ látẹ̀yìn náà ni àmọ́ nígbà tí ikọ̀ méjèèjì tán ti láǹfààní láti jọ kojú ara wọn ikọ̀ Real Madrid ti láǹfààní láti nà wọn ní ẹ̀ márùn léra tí ẹ ṣe pé bóyá pé kíní àmọ́ ṣẹ́rí ní alẹ́ yìí àǹfààní wà fún Real Madrid láti jáwé olúborí torí pé kíní ilé ni wọ́n wà. Ẹ má jẹ́ ká wo ìpàdánù tí wọ́n pàdánù lópin ọ̀sẹ̀ òkè ta nìyẹn àmọ́ ilé ni wọ́n wà á dẹ̀ ri pé ilé wọn gan àwọn figagbága tán láǹfààní láti gbá nílé wọn wọ́n jáwé olúborí lórí ẹ̀ so lọ́dọ̀ tèmi ìwà ikọ̀ Real Madrid àǹfààní wà fún láti
0: jáwé. Ẹ̀ẹ́d Abdul Qadir ọgbà ikọ̀ Inter àwọn ń ta lẹ́nu lọ́wọ́ kò sí figagbága tán ti fìdí rẹ̀ nínú ẹ̀ ní Sátáwà lílọ bá Jose Mourinho àti kò gbá bọ́ọ̀lù Real Madrid ṣé ìfigagbága yóò rọrùn fún Madrid bẹ́ẹ̀ àbí Inter wọ́n jẹ́ pé champion gba champion wa.
2: Mi rí pé ìfigagbága yìí bí ikọ̀ gbé agbábọ́ọ̀lù Real Madrid ò bá ṣọ́ra ó ṣe é ṣe kí wọ́n bá jákulẹ̀ pàdé. Ìdí ni wípé tábàwọ̀ ikọ̀ Real Madrid tábàwọ̀ wọn dáadáa lábẹ́ olùkọ́ni Jose Mourinho ó dàbí pé ikọ̀ yìí pátá wọn ò tí ì yẹra wọn torí tábàwọ̀ ikọ̀ agbábọ́ọ̀lù ń tà dẹ̀rì àwọn agbábọ́ọ̀lù táwọn wọn parade láti bí abi 2 to 3 years àwọn Lautaro Martinez gbogbo àwọn àkó yìí gbogbo wọn náà sì ni wọ́n wà.
0: Ẹlú ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ o Adéronke lorúkọ mi láti Splash ṣé ẹ takàṣẹ láàárọ̀ yìí. Orúkọ yín àti ibi tí mo ti ń pè yín. Orúkọ yín àti ibi tí mo ti ń pè yín.
3: Amisula
0: Arọ́ yìí. Ok ẹ ti jẹ́ 25,000 Mr. Amisula Arọ́ yìí àwọn kọ́sọ́mà kẹ́ wó pè yín láti bèrè ẹ̀ka ndé tèmi ẹ ti káṣẹ nìyẹn ẹ ṣeun gan ni ó yá ọjọ́ tèmi.
2: So lápọ̀dọ̀ tèmi rí pé ìfigagbága yẹn ó ṣeéṣe kó bọ́ sọ́mí.
0: Láàrin àwọn méjèèjì ok ó wù ní ká jẹun pẹ́lẹ́ ló fọ̀nà fún yẹn ó stubborn ó lè dé Belgium àjọ tó ń bọ̀ láfi ṣe gba wọn wọ́n ti sọ fún àjọ FIFA wípé nínú ìpàdé wọn tó bá kàn ní tó mú balógun wọn láàrin balógun tó fi gbá àfikàpọ̀gà kojú àwọn nígbà tí ó yẹ kó gbà àjọ FIFA ó ṣàlàyé sẹ́ẹ́rí pé wàhálà máa wà báyìí. Kódà títí ọ̀la táàmù pàdé lórí ètò ìjà wọn sí Adéronke Adéṣọlá lórúkọ tèmi lórí sport tí ń bá dìde láyín ká gbọ́lá níwọlé lórí parrot extra mo ti ń ga lọ torí mi ò fọ́ ẹ má kàná mi ní gbọ́ kú eré o.
4: Ó ń kilẹ̀ ó ń milẹ̀ ó ń kilẹ̀ ó ń milẹ̀.
5: Splash 105.5 FM, the integrity station.
6: We've got the city on lockdown.
7: Got my own city that I hold down.
6: We are Splash 105.5.
8: Here is
9: 105.5.
10: One station, all the hits.
9: 105.5 Splash.
11: Baba?
12: Yes, my son.
11: Tell me a story.
12: Millions of years ago, a meteorite made of vibranium, the strongest substance in the universe, struck the continent of Africa, affecting the plant life around it. And when the time of men came, 5 tribes settled on it and called it Wakanda.
11: Why?
13: We are black. We respect our culture. We are the history. We stand for unity. We stand for integrity. We all splash. All splash. 105.5 FM.
9: 105.5. The Splash.

All right. Jẹ́ ká máa kí àwọn akúdádá wo gbogbo ibi tẹ́ ẹ ti ń láǹfààní láti máa gbọ́ ìkànnì yìí. Ìkànnì ti Splash 105.5 FM. Èlé tó wà nílé fún Bọ́lá Fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yàtá lọ́tà ọ̀tá ń jẹ́ òpè ní o gbọ́dọ̀ Voice House. A tún ti dé lọ́sẹ̀ tèní. Pẹ̀lú àwọn ìròyìn lọ́lọ́kọ̀jọ̀ kan tó jẹ́ tẹ̀rẹ́ ìdárayá ní bíkíbí káàkiri àgbà ńlá ayé lólédè wa Nàìjíríà nípínlẹ̀ Ọ̀yọ́ àti ní ẹsẹ̀ kùkú ni. Ó máa dùn gbẹ́gbẹ́ máa kán sórí pa àti pòwó rẹ pápá tó ga ṣàlẹ̀ ó yá join together. Bá ń sọ nípa ìròyìn lọ́lọ́kọ̀jọ̀ kan tó jẹ́ tẹ̀rẹ́ ìdárayá á tún láǹfààní láti máa túṣu rẹ̀ désàlẹ̀ òkùnkùn. Ìyẹn làwọn ìròyìn eléyìí tó takoko takoko. Bákan náà làwọn ìròyìn yàjò yàjò tó lóyìnbó ń pè ní breaking news. Bí bá ṣe ń balẹ̀ báyìí, òun náà la máa fọn síra wà láà. Ìyẹn lọ́sàn-án tèmi ni o. Èmi ní kẹ́kọ̀ọ́ mo wà nílé agbára o. Desmond Tunde àgbáwo tí ọ̀gbọ́dọ̀ báwo jẹ́. Òun kan ni mí fi dáwà tí ó máa jẹ́ kí ẹlọ́pàá tí máa gbá dáadáa níbikíbi káàkiri àgbà ńlá ayé. Tún dé ọmọ láwo lọ́ọ̀tún ètò ìyàlẹ̀ Swagosi nìyẹn o. Bákan náà Alfred náà wà ń bí Alfred Nana. Kìí ṣe ó Nana ọ̀ Nana kọ mo pé o. Ìwọ́ tó ń kọ ò Nana yẹn Alfred Nana. Mo ṣe pé nìyẹn o. Ókè ó náà wà lápá bí. Pọ̀ owó rẹ̀ papọ̀ lọ́sàn tí gbogbo rẹ̀ ó fi dùn tí gbẹ́gbẹ́ ó fi kan sí. Ẹ má gbàgbọ́ láàárọ̀ pé mo sọ fún yín pé àwọn agbẹ́ tá àgbéyẹ̀wò lọ́sàn yìí. Àkọ́kọ́ ìdíje UEFA Champions League ti dé ní Rabaji gan ní rẹ̀gẹ̀dẹ̀ fihìn. Á wo àwọn ìfigagbága kọ̀ọ̀kan. Àwọn ìfigagbága kọ̀ọ̀kan bẹ tó ní kìmí àgbéyẹ̀wò ìyẹn fún tèní. Bákan náà mo sọ nípa ikọ̀ Manchester United mo ní mo ṣiṣẹ́ kan láti wo kí gangan nìṣòro ikọ̀ yìí gangan. Lóòótọ́ làwọn èèyàn ń pariwo ọwọ́ ẹ̀yìn sọ́wọ́ ẹ̀yìn nìkan ni àbí abo tún ni nǹkan tó bẹ́ kù sí. Mo wá discover pé ókè mo wo ìfigagbága àwọn àkọ́kọ́ mo wo kejì mo wo kẹta mo á wo ibi tí ṣù wà gangan pẹ̀lú àwọn agbábọ́ọ̀lù kan tí style àwọn kan ti change style wọn tí ò jẹ́ kí wọ́n excel pẹ̀lú tí wọ́n mọ̀ wọ́n mọ́. Níbo nìṣòro yẹn wà màá láǹfààní àti màá gba sí yín lára lọ́sàn yìí màá gba sí yín lára lọ́sàn yìí. Ẹni ṣe kóòtì lèmi ẹ máa wọ ẹ máa sọ ẹ kí ṣe kóòtì ṣíṣe gbogbo èèyàn náà tó jẹ́ kóòtì náà kọ́ ló le gbogbo ẹni tó jẹ́ kóòtì kọ́ ló le read the game. That's why tó jẹ́ pé most of the coaches tẹ́ ń wò yẹn wọ́n ní game reader. Wọ́n máa ní game reader lọ́tọ̀ then wọ́n máa ní àwọn tó máa analyze game fún wọn àti individual. Wọ́n máa ní àwọn tó máa analyze individual player fún wọn lọ́tọ̀. So iṣẹ́ coach ò ní ṣe pẹ̀lú pé you must know all. Àwọn kan bẹ tó yẹ pé wọ́n ń ṣe coach bọ̀ game reader ni wọ́n. Wọ́n á rí the game fún ẹ pé ok n tó ṣẹlẹ̀ yìí ibáyìí tọba yìí ti ṣàtúnṣe sí o máa ń work. Ọ̀pọ̀lọpọ̀ gbádẹ̀ ń bẹ tí ò ní work torí pé game reader opponent náà ti lè read tẹ̀yìn náà ẹ ti get bẹ́yẹn game reader opponent náà ti lè read game tẹ̀yìn náà. So by the time tẹ́yìn bá fẹ́ wo pé kẹ́ ẹ block àwọn ibi tí àkùdé wà ọ̀dà opponent game reader tẹ̀yìn náà ti wò pé ó ṣeé ṣe kí báyìí o wọ́n kàn tún mújó kàmí ìjáde ni ló fi fa tó fi jẹ́ pé ní ọ̀pọ̀ ọgbà yóò ṣiṣẹ́ láwọn ọgbà míì náà kò ní ṣiṣẹ́. Bákan náà àwọn game analyst máa ń wà tó yẹ pé bí match ṣe ń lọ lọ́wọ́ ni ó máa wà bí match ṣe ń lọ lọ́wọ́ tí first half bá ti parí báyìí a sáré analyze nǹkan issue tí ikọ̀ yẹn ní fún coach báyìí o ibi tí weak point ti wá wà rẹ̀ o ibi tí weak point ti wọ́n wà rẹ̀ ṣùgbọ́n àṣàmúlò rẹ̀ yóò sáré analyze ẹ̀. So gbogbo ẹ̀ ló wà fúbọ̀ ti kú òní ẹnìkan sáwà mọ gbogbo rẹ̀ ó ní curator coach ni curator coach ni team manager coach ni analyst coach ni game leader ẹ fẹ́ pa coach ni ẹ fẹ́ pa bọ̀ràmúfù ni bọ̀ràmúfù ó ń bọ̀ràmúfù ẹ fẹ́ pa wọ́n dànù àbí kí wọ́n kó gbogbo
cohesion. Football, division of labor ni. Division of labor only football and a cow, le se bubore. Lumeje yan kan soso yi ro ni je be Alaji si crying die won fi gbe wa mara ni lumeje yan kan soso lumeje yan kan soso tun de ba le ga ijoya lulu fu wa lara iro ni ko pe meje ja drum set ni won pe lumeje yan kan soso ko pe meje meji bayi wa nbi kan wa nsale de awon jazz nkan kan lo tun ku okay bose jadi yen lagba be a ma gbe yewo ma tan mo lesi bi nkan se ri niyan lose bakan na kashe we go again kashe e wa losun yi nibi tawon eyo tun ti towo ofa benu mo so fi bo ti yato si ti dole owo ti po si ola ti po si afikun awon tin je ti po si lori ti kashe na ni star 347 star 1004 star 2 star 1 hash star 347 star 1004 star 1 hash star 347 star 1004 star 1 hash o gaga lo ma gbe yin debe bi nkan se ri niyan lori ti kashe o ye papapa lati be yen e je bere lati olede wa Nigeria gege bi o se je wi pe iroyin ti gbe jade o iroyin olede wa Nigeria won ma gba ifi gagbaga olore sore kan bo ba tin di ojo kefa ninu osu kewa ojo kefa ninu osu kewa gege bi royin se gbe jade nu o ifi gagbaga olore sore pelu olede Russia o ma waye o ilu Nizhny Novgorod lolede Russia ni o si ti waye gege bi atejade eleyi tin jade gege bi en to je FIFA agent iyen FIFA match agent Jairo Pachon bo se je odi mimo be ba gbagbe igba ti olede Nigeria koju olede Russia gbeyin ni ojo kefa iyen ninu osu ojo kefa ninu osu kefa lodun 2025 odun to koja ami ayo kokan o na la lanfani lati gba wole ara wa ngba na lohun sugbon bayi ifi gagbaga olore sore mi yo tun lanfani ati waye o nigba ti Nigeria ti ba nkoju olede ti Russia olore sore na ni o olore sore na ni o gege bi royin ta wa ngbo e mo pe ninu osu ta wa yi ifi gagbaga onibeji kan be iyan Nations Cup qualifier nibi to lede Nigeria ta ti ma koju lede Guinea Bissau ati lede Madagascar Guinea Bissau awe niyan Madagascar ilu Uyo ni ipinle Akwa Ibom eniyan o ti waye nti e se ra wa ti Guinea Bissau awa ti ti awa ti Guinea Bissau yen ojo kokedinlogbon lo bo si iyan ojo Tuesday iyan September 29 oni e bo si awa ati Madagascar ojo kedogbon iyan September 2050 oni e bo si gege bi royin to tun a lowo niyan lapa abeyen o ya lati beyen as we dey go.

0: Ε, μπορά, ατσι αλιγιονού. Ε, κάμπο. Σινού η βέη τον αρουσό. Ο, μπόντου οδε. Νινού η γκόη νουμολέ. Νουμολέ.
1: Ojuode ninu igbo irumole
2: ero eboramba mi o
3: amọ pe ki lo fe ra yen
4: ororo sebe ni mo fe ra jare
3: ororo aburo ti oloruko ke
4: owo re ko won ara o si ma n gbadun re
3: amọ pe won ti pe ifa ma fani lapo ya o
4: ororo wo lo wa fe ki n ra bayi
3: ororo Devon Kings lo ye ko ra o je ororo isebe to poju owo o si ku fun eroja asara lore vitamin A
4: ororo ijo ti mo le yan layo fun emi ati idile mi
3: be ni o paro fun ira iwo ba ti owo re ba ka o si mo pe wa gbadun onje aladun to ba fi ororo na se
4: o to lo so o se won re mi mo ri daju pe mo so fun gbogbo eniyan pe ororo isebe Devon Kings ni ororo isebe to dara
3: o dara be ore mi
4: Devon Kings orun aladun adun to ko ebi ati ara mora o wa ni gbogbo ile itaja jake jado orile ede Nigeria.
5: E kaabo pada latoju oja. Ìkànnì ti Splash náà ni Splash 105.5 FM tó wà nílé Fúnbálá Fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yàtọ̀ lọ́tọ̀ tá ń jẹ́ òpè ní o gbọ́dọ̀ voice out. Tọ́ba ẹgbẹ́ yìí sẹ̀ ń darapọ̀ mọ́ wa. Ẹ lè wo 1500 níbikíbi káàkiri àgbà ńlá ayé. Ẹ lọ kàn ní ìbánidọ́rẹ̀ẹ́. Ìkànnì ti Plus 105.5 FM lórí Facebook. Bákan náà lórí Jẹ́kọ̀mọ̀ Fan Family. A wà ń bẹ̀. Bákan náà lórí TikTok @topstriker100 @topstriker100 ìyẹn lórí TikTok. A tún wà ń bẹ̀ yẹn náà. Ọmọlẹ̀ rokoṣọ́ lálẹ̀ òwú pílà. Ó yá pápápá láti bẹ̀ yẹn. Mo sọ fún yín pé káṣẹ̀ ẹ̀ ó ti gbọ́dọ̀. Èèyàn márùn-ún ó ti ẹ̀ kọ́kọ́ gba ọpẹ́ lọ́sàn-án iná. Èèyàn márùn-ún ni. Márùn-ún ni. Márùn-ún yẹn. 50-50k, 100k, 150, 200,000 naira. 50-50k, meji, 100k kan, 150,000 naira kan, then 200,000 naira. Ẹsẹ̀ ìgbàlọ́sàn. Mo sọ fún yín pé káṣí ẹ ti ṣe àfikún àwọn owó yẹn. Ìwọ lọ́wọ́ kù sí lọ́wọ́. Bọ́ ọ̀ bá rí jẹ láàárọ̀, gbìyànjú ẹ̀ lọ́sàn-án. Ó rí pé mò ń tẹnu mọ tèmi yé mi. Ọ̀sẹ̀ yẹn náà tún máa ń sú ọ̀ bákan-bákan ju àárọ̀ lọ. Ṣùgbọ́n wọ́n ń wò pé o bá ti ṣe láàárọ̀ kankan tó gbójú. Ìgbìyànjú ò dúró sórí ọwọ́ kan. A máa gbìyànjú láàárọ̀ lọ́sàn-án lálẹ́ náà ni. Ìgbìyànjú àmọ̀gbà tí ọ̀gbàdà yìí ti jackpot. Ìgbìyànjú yìí sọ fún yàn pé ìgbà báyìí gangan ni o. Ó lè jẹ́jọ́ téèyàn ò gbìyànjú yàn gangan làwọn tí wọ́n fẹ́ wá inspect náà ni wọ́n wà. Ẹni tí ò gbìyànjú láti jọ́ tó ń kẹ́ gbìyànjú ń jọ yẹn wọ́n bá mú wọ́n bá ní ẹni yìí ń try gan o. Meanwhile, ìjọ àkọ́kọ́ tiẹ̀ tí ó gbìyànjú nù Ọlọ́run má jẹ́ kí ayé ó fi re tèmi ṣàpínlé. Oúnjẹ tọ́tọ́ sọ́mọ wọn ò ní gbé fẹ́rú jẹ o. Èèyàn ni ò ní wúra ẹ̀ràn o. Má dagun lá, má dagun lá, má wúra rẹ̀ ràn mọ́ relent. Lọ́sàn-án yìí ọkàn mi sọ pé ọ wà lára àwọn tí ó jẹ lọ́sàn-án yìí. Tọ́ ọ bá wúra ẹ̀ràn ni o, tọ́ ọ bá relent ni o. *347 *1004 *1# ni. *347 *1004 *1# *347 *1004 *1# ló máa gbé edébẹ̀ gẹ́gẹ́ bí àlàyé eléyìí tí a ti ṣe wípé bí ó ṣe rí nù. Ok, ó yá pápápá láti bẹ̀ yẹn. Mo sọ fún yín pé àwọn figagbága kan ń bẹ lọ́sàn-án yìí tá láǹfààní àti ìtanná wò. Ẹjẹ́ ń wọnú kọ. Ẹjẹ́ tí ọ̀kọ́ lọ sí ti Ballon d'Or torí pé wọ́n ti ń kéde bí wọ́n ṣe ń list. Wọ́n ti kéde nominee. Àwọn nominee ti ń jáde báyìí. Best 2026 Ballon d'Or Best Men's Club. Ìyẹn nominee. Wọ́n ti nominate àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù márùn-ún tó ṣeéṣe kó gba àmì ẹ̀yẹ Best Club. Best Club. Lẹ́yìn àkọ́kọ́, wọ́n mú ikọ̀ Paris Saint-Germain láti orílẹ̀-èdè France. Wọ́n ní wọ́n mú ikọ̀ Flamengo láti orílẹ̀-èdè Brazil. Wọ́n mú ikọ̀ Bodo Glimt láti orílẹ̀-èdè Norway. won mu Bayern Munich lati orede Germany bo won si mu iko Arsenal lati le Gẹ̀ẹ́sì awon best team lokunrin eleti en wo niyan pe ikan lara awon marun yen na ni o gba ami eye best men teams in e fun ti odun 2026 bakan na ti awon obirin na tawon obirin na ti jade o won tawon obirin na ti jade won ti seto ti awon obirin na hey okay ni ti awon obirin bi an se seto e orilede spain iko barcelona to gba uefa champions league yen ma po birin iko won ti an gba uefa champions league yen won mu iko barcelona to gba uefa champions league won mu iko agboje won lobirin iko agboje orilede spain lobirin won mu yen na network yi se bakan o ye ko ti lodu awon kini yi okay ju gbogbo e lo bo ba ti jade tan won gbe jade fun yin alright awon fi gbagbaga to ma waye yen an bo lati wa yan na re sugbe je nkan ko gbe yin ribe David Raya ti jo di mimo yi pe se ri ni sayi confidence ta won ni okoja kazi nkan o confidence sayi oju ta yin teyin wa lo tori pe idi ni pe ni sa to koja yen okay eje nsare so tawon obirin fun yin Women's Ballon d'Or Best Club nominee todun 2026 won mu iko Barcelona lobirin mo ti so be tele Olympic Lyon latolede France won mu iko Manchester City lobirin won mu Club America feminine latolede Mexico won si mu iko Bayern Munich lobirin latolede Germany eni ti club bi an se se niyan o lapa be ye o ya gbagbagba David Raya ti so yi pe confidence ta won ni sai koda awon ori eni keke bi igba to ye pe o le seru ba won o ni sa to koja ka won mo paro ka won mo jale iberu bojo la won fi gba league sa to koja nje kilode oni be la bi ni oni league ti o je yi pe for the past 22 years ni awon oti gba ni ko governance oti gba te gbe opolopo awon gan na gbo itan yen ni agan gbo itan yen to gbe opolopo awon gan awon ogbonjumo igba ti opo agbabalu mi nbenu ko Arsenal to gbe igba ti en gba league kan gan ehun ebi en to je bi omo ogun odun kankan ah mi gan benu awon to je gbe won gba asiko ti en gba league nkan bi omo odun meji meta o le lomi wa te an tin gbo itan yen pe lati gba na ni an si gba league kan pe iberu bojo wi pe eyin egun mo serere egun mo saseyori en ba iko governance ja wi pe egun yen iberu bojo yen wa lokan awon titi league fi pari ni o tori ba ti sasise keke ba na gba sese pe egun ti en wi lo tun ti dey oni sugbon iberu bojo yen la won fi gba ti league fi tan titi di ojo ta won gba league awon o si ni gbagbo tori pe egun yen ba awon leru o titi o do ri pe olodun ni ki league o bo si awon lowo oni sugbon iyan ti ku o nbe ni sayi n to fo ka won bale niye pe ko si beru ko sojo keke ni sa to koja se bi set piece fc ni won pe awon ni sa to koja oni sugbon lodun yi awon to ti gbona to yo o apart from set piece awon ogbon atinu data won ni laka lowo yi o tun ti po ya mura gede bi pe be ba le dibi kan awon o tun gbe bomi yo be ba le dibi kan awon o tun gbe bomi yo le n to tumo si pe e ma foju anawo awon mo o e ma foju ogun anawo ko e bora bo laso o lowo ta won wa yi orisirisi ogbon atinuda ilana agba bolu lo ti wa lori awon bayi o ko si si iberu bojo ta won fi gba bolu lodun to koja ko si e ma nbe bi nkan se ri niyan olukọ ni o se morin o ojo di bimo wi pe ohun o si ni underpair keke ninu idije UEFA Champions League pe eyin olorun ikọ Real Madrid ohun o si ni underpair ninu idije UEFA Champions League o e lo fọkan balẹ ko ni sewu be ni oni bewude tori pe idije teyan ba ti je ajeji idije teyan ba ti je ajeji abi teyan ba ti je oju tuntun oni omo bayan leru leyan ma kaya oke sugbon lowo e o se mori oni a ma se idije ti ngogbari ni a ma se fi eye ti n ogba ri be kede re se ranti lodun 2009-2010 enu ko Inter Milan o na ni wa n bo lasale yi o Jose Mourinho ni ko si beru ko si foya kankan UEFA Champions League odun yi e re fokan bale ololufe Real Madrid ko si prayer kankan no prayer ko si prayer kankan o koda mo wa n bi lere pe bo ni fi gbagbaga le yi o se ri o ni a ya lo bo se ya lo na ni o ni iko Inter Milan e se ko to kere nu aye iko to gbe to ni pon gidi gan ni iko to ni kimi to si le daada ni o ni sugbon gbogbo e lo papa sere Santiago Bernabeu ni won pe bi o Santiago Bernabeu o na ni won pe bi koda oluko ni o ninu ohun ti edo ayo ohun kun pe oluko ni tin ko iko Inter Milan bo ta ba so nipa Christian Schiffu ojo agbagbataki lara agbabolu iko Inter Milan ara awon agbabolu ti Jose Mourinho to lo ni odun 2009-2010 to fi gba idije UEFA Champions League o na ni Christian Schiffu ara awon agbabolu Jose Mourinho ni ara awon boys Jose Mourinho ri Jose Mourinho ni inu ohun dun ayo ohun kun fun idagbasoke Christian Schiffu gege bi oluko ni o si ma fi gbogbo owo soya yi pe that's my boy tori pe begun eni ba jore ori a ma ya ni begun eni ba jore ori a ma ya ni omo dun lati fi omo to ba se daada omo to gbeko omo to mantin se to ni teriba to ni ogbon atinuda ti e so ni kebekebe ti e so alabosi ti e so ni lara omo nrorun lati je ki oga o toka se pe that's my boy omo mi niyan yen lo mo tin se daada gbe n to ba ja labosi oni lara alagaba gebe oga oni na kasi o koda bi n ba pe ni omo se oga gan oga o se bi igba ti ogbo ni pe ta ni e ma kumba o eje kaluku o fi ti e se ti e o lori owo kaluku o mo se jenu lapa abe yen oluko ni o se mori o loju odi mimo abe yen o ya gbagbagba lati beyin asidego mo so fun nipa ti kase ani pe yikoto eyan bi marun ni ogbo pe a si pin awon owo to gara losan yi jackpot yosan 200k ni sugbon ri 50k lati bere a ma mu lo were ta fi mu dori 200k yen bo se je niyan lapa abeye e ja sare wonu awon afigagbaga lolokan ojo kan mo soro iko man yo fun yin e je sare yanju yen ẹjẹ sáré yanjú yẹn ká tó wá bọ sínú àwọn àfigagbága ìyẹn lọlọkan ọjọ kan ókè bàbá sọ nípa ikọ Manchester United mo ní mo ṣiṣẹ́ kan lórí wọn mo wo kí gangan ní ń fa ìjákulẹ̀ ẹ̀yin olólùfẹ́ kan máa yí ikọ̀ ìdá lẹ́yìn ìgbà tí mo wu àwọn ìfigagbága wọn bíi mẹ́ta yẹn máa wò pé ikọ̀ yìí ò níṣòro tó pọ̀ ìṣòro wọn ò pọ̀ in the next 2-3 games wọn ikọ̀ yìí máa ti gẹ́tì bí àárín wọn ṣe rí in tó ń ṣe wọn gẹ́gẹ́gẹ́ ni pé lákọ̀ọ́kọ́ náà ẹ̀yìn ọwọ́ iwájú tí olùkọ́ ni ń lò tá a bá ń sọ nípa Marcus Rashford Matheus Cunha àti Mbemo ṣe rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ̀yìn kò sí ẹni tí ó nírú wọn lọ́wọ́ iwájú tí ó sọ pé òun ò ní agbábọ́ọ̀lù àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn wọ̀ tí kan wà lọ́wọ́ iwájú Matheus Cunha first nine ni wọ́n fi ń gbá is not a main striker kò ń ṣe main striker first nine ṣe rí issue ti Mbemo jẹ́ agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀gbẹ́ tó yẹ pé òun ó difficult fún òun láti lè gé àgbà kò lè gé wọ́nà wọn ṣùgbọ́n ó nífẹ̀ẹ́ sí pé kọ́ máa kọ́tìn ó dẹ̀ gbá bọ́ọ̀lù sójú ilé ìyẹn àkọ́kọ́ lẹ́yìn tó túmọ̀ sí pé irú ìṣọwọ́ gbá bọ́ọ̀lù rú àwọn bẹ́ẹ̀ yẹn ó máa ń rẹ́ndà striker useless ìṣọwọ́ gbá bọ́ọ̀lù irú Mbemo yẹn pẹ̀lú style rẹ̀ ó máa ń rẹ́ndà striker useless because ó believe nu pé kó cut in kó dẹ̀ gbá bọ́ọ̀lù sójú ilé ìyẹn àkọ́kọ́ ṣé rí ti Marcus Rashford lè gé wọ́nà wọn in fact ó ní pace ó left footing ṣùgbọ́n tí ò bá ti sí striker tí ó parí iṣẹ́ fún bẹ́ẹ̀ wàhálà ni òun nílò striker láti compliment effort ti ẹ̀. Man U ò dẹ̀ kí ń lo main striker, first nine ni wọ́n ń lò. Ó di méjì bẹ́yẹ. Sẹ́ẹ̀rí Matheus Cunha, tẹ́ ẹ bá wo géèmù ẹ̀ nínú kọ wo Fountain Wanderers. Matheus Cunha jẹ́ bí agbábọ́ọ̀lù tó yẹ pé ó máa ń drop deep. Ó dẹ̀ láì láti kárì bọ́ọ̀. Kó kárì bọ́ọ̀, àwọn agbábọ́ọ̀lù tí máa ń kárì bọ́ọ̀ tí máa ń drive bọ́ọ̀ ni. A gbé bọ́ọ̀ rìn kó tó di pé yóò fi bọ́ọ̀lù ṣe nǹkan tí ó ṣe láti bí bóyá bíi 20 or 25 yards. Ó mọ̀ yẹn gbá. Ṣùgbọ́n ròó tí wọ́n fi sínsìn first nine, wọ́n ti taari ẹ̀ síwájú. Ṣẹ́wárẹ́ tó occupy role ẹ̀, òun náà ni Bruno Fernandes. So Bruno Fernandes rèé, òun jẹ́ agbábọ́ọ̀lù tó yẹ pé òun náà fẹ́ràn láti máa dé ẹ̀jì 18. Ó ti wá render Matheus Cunha useless torí pé Matheus Cunha as a first nine kò ní àǹfààní àti máa drop deep. Kò láǹfààní àti drop deep níbi tí géèmù ẹ ti lè ẹ̀zẹ́ gangan kó drop deep kó collect ball láti àárín kó attack kó gbé bọ́ọ̀lù move. During the move ó jẹ́ agbábọ́ọ̀lù tó yẹ pé ó ní agbára ó dẹ̀ lè ó lè manoeuvre. During the move yẹn ló máa ń aim pole láti àfá láti ọ̀ọ́kán bóyá bíi 25 or 20 yards. Ó máa gbà ṣùgbọ́n lọ́wọ́ ìtí ẹ ti sọ the first nine wọ́n ti taari ẹ̀ síwájú ó ti render ẹ̀ useless. Mbemo tó ń gbá ẹ̀gbẹ́ lọ́wọ́ ọ̀tún òun ò kí ń gbá bọ́ọ̀ fún striker. Marcus Braddock ń gbá bọ́ọ̀ láwọ́ àlàáfíà ó máa ń gbá bọ́ọ̀ fún striker ṣùgbọ́n Matheus Cunha ò kí ń sí láàyè ibi tó yẹ kó wà láti gbá bọ́ọ̀ sí. Bruno Fernandes tó ń bá ti gbé bọ́ọ̀ súnmọ́ wọn ó ti render Matheus Cunha useless torí pé òun ó tún ti drop kúrò níbi tó yẹ kó wà ní tiẹ̀. Àwọn nǹkan ni ó hàn fẹ́ ti ikọ̀ ti Manchester United ṣùgbọ́n by the time tẹ́ bá máa gbá bọ̀ papọ̀ fún bí ìgbà bíi mélòó kan yẹ kan lè understand. Tẹ́ ẹ bá wò ó nígbà tí wọ́n change sí plan B ìyẹn nígbà tí wọ́n lo main striker gẹ́gẹ́ Sesko ẹ rí pé ngbà yẹn wọ́n change sí direct football. Direct football Sesko ti mọ̀ pé striker lòun òun ti mọ ibi tí striker máa ń dúró sí òun náà ló dẹ̀ bring out goal tí wọ́n gbá wọlé lọ́jọ́ ẹ rí pé by the time ti Bruno Fernandes ń wo àwọn ibi tó yẹ kó ṣe pass ó rí àwọn tó yẹ kó rí unlike ìgbà tí àwọn mẹ́rẹ̀ẹ̀rin ó ti jọ wọ́rí papọ̀ ìyẹn sójú kan. Àwọn nǹkan yìí ó gangan ní ń fa àkóbá ìyẹn fún ikọ̀ Manchester United lọ́wọ́lọ́wọ́. Mo sì nígbàgbọ́ wípé olùkọ́ni náà ó ti wo àwọn nǹkan kọ̀ọ̀kan torí pé irú Patrick Dorgu tó introduce Patrick Dorgu náà ó jẹ́ agbábọ́ọ̀lù tó yẹ pé direct football ló máa ń gbá. So àwọn direct football yẹn wọ́n máa ń jẹ́ kí striker kí wọ́n wúlò dáadáa. Striker máa ń wúlò fún team tó bá ń play direct football ṣùgbọ́n fún team tó bá jẹ́ wípé midfielder ni ó kárì bọ́ọ̀ dé ẹ̀jì 18 ó máa ń difficult fún striker láti excel. So Bruno Fernandes ó ti render Matheus Cunha useless. Iṣẹ́ tó yẹ kó máa ṣe Fernandes ti ń ṣe so Matheus Cunha ò ní iṣẹ́ púpọ̀ ti ń ṣe mọ́ gẹ́gẹ́ bíi first nine yẹn ni ò jẹ́ ká rí best of Matheus Cunha. Nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú kọ Manchester United yẹn tátúnṣe bá ti dé ní iṣẹ́ rí pé iṣẹ́ máa yàtọ̀ so báàrin yẹn ṣe jẹ́ nìyẹn. Ó yá pápá láti bẹ̀ yẹn ẹgbẹ́ ìyẹ̀wò nǹkan tí mo sọ yẹn ẹgbẹ́ ìyẹ̀wò ẹ̀ sì gbé láàrin in the next 2-3 games ìyàtọ̀ ó dé bá ikọ̀ Manchester United tó lù kọ́ni tọba ti láǹfààní láti ṣe àwọn àtúnṣe yẹn bí nǹkan ṣe rí nìyẹn. Ẹ jẹ́ wo àwọn ìfigagbága tó máa wáyé ìyẹn ní èní nínú ìdíje UEFA Champions League. Akúdédé wo yí ọ̀gbẹ́ni James Aremu.
2: Akúdédé wo yàtọ̀kùn mo kí gbogbo ara lé pé wọ́n ká sàn.
5: Ọ̀gbẹ́ni James Aremu former Chelsea fan. Abi.
2: Bẹ́ẹ̀ni.
5: Fọ́mà ni.
2: Bẹ́ẹ̀ni fọ́mà ni ó ṣe wà fọ́mà báyìí.
5: Kí ló dé tẹ́ ẹ rí báyìí ẹ̀yìn èèyàn kí ló dé jẹ tẹ́ ẹ ya alájẹ ẹ̀ mọ́ra.
2: Wọ́n ní mo yó lánà kò kan tẹ́bi so ìgbà yẹn nìyẹn.
5: Lẹ́nu yín.
2: Kì í ṣọ̀rọ̀ ṣé àwọn olólùfẹ́ Chelsea ṣó tẹ ẹni tí wọ́n position tọ̀wá ṣó tẹ àwọn gan lọ́rùn àtọ̀wá ni a ti dúró ní sòrò gbàtà àti ẹ̀tọ́ lóbẹ̀yà nǹkan máa ṣe ilẹ̀ ó máa ṣe dáadáa season àfi bí ọ̀pin ọ̀sẹ̀ bí yẹn tún ṣe wáyé gbàlé ni gbà lọ́la tí wọ́n ní tójú òun ò bá fọ́ pé bàràbàrà báyìí ló máa
5: ń lọ. Ẹ ti pa bí òwe mẹ́rin lórí pé ẹ fẹ́ explain kí ló dé.
2: Bọ́lá yẹn ṣe ń ká mi lára sí ni so kì í ṣe fọ́ọ̀tẹ̀mí náà tí nǹkan bá ti wá yí padà sí gbà tẹ́lẹ̀ a tun pada
5: e owe le npa emi no owo we da yin lohun yoruba so yi pe aye le ebo ni le je ko bo ni le mu kodojo opuko ye ese yen le ni eme lo yoruba so yi pe igba ponju la mo re
2: ah
5: kilo de titi yin ri bayi
2: e mo pe aye le yato sasa asa le mi o bi se aye le
5: asa ni yin asa konko abi asa aru ewo
2: bi te ba ti pe ni
5: leyin
2: e bo ni se
5: aye le
2: ah mi se aye le o aye le gan ti o ti wogbo doro soro ara re sin
5: eya
2: ah mo ya o
5: gbogbo ofila ti mr eh mr
2: olukunle
5: olukunle lati Scotland ti won send owo tori pe je kini gbogbo ofila yen wa nko bayi
2: won wa won wa eh ti Chelsea ba tin se dada la man de ko ma di pa yo ofila lo lori ah ti mo lo last die loku ki won yo lo ko soro ti mi gbo tonjo yen
5: na tinu bi
2: tawon ah lawon tinu bi gidi so mo se ni oyo ti Chelsea ba ti se dada
5: mi
2: ma ma de be ni ke ma lo fi aye ke ma lo fi ma bi awon eyan nu gboro
5: okay ana awijare yin na
2: awijare mi ni e o
5: dakuswala obani ti jani oloku dana
6: akodile o ya tokun akodile go yin ale
5: comrade washeo ero washeo
7: oruko temi na abdul wasim mamadu yusuf akodile o ba kila pa mo tenzi akaka ya pa laye pe akuse lata ro albaraka to po lo fi se ni kokoro le ni naijo lo ni joba
5: awon fi gagbaga kan ma waye le ni nini DJ UEFA Champions League eyin ti kashe mo nbo o e ma se kini yen le ayi koto laipe o in the next less than 5 minutes ama ayi koto ti kashe o the next 5 minutes ayi koto star 347 star 1004 star 1 ash iwo lokan lo san to ba wure ran bo ti wi temi bo ba ti dele tan ma so pe mi o gbo o awon fi gagbaga to ma waye le ni on lo bi mefa ninu idije UEFA Champions League bi mefa naa ni sugbon mo fe ka gbe bi melo kan yewo nbe e je ka wo ifigagbaga laarin iko ti FC Porto ati ko Manchester City FC Porto ati Manchester City eyin iwo to nbere kini e mo ti so fun e pe ninu Naija Sportment News nto ba ti lo si je kan mo fan family news to ni se pelu Champions League prediction wa nbe so bo se je niyan to ba ti le lo be yen e se iwe ati mo nse to ni ki nbo post e mo ti po mo ti post e be ko ma ko luku se gbo bayi jare eyin Manchester City ati ko FC Porto lale ni Porto wa n form o Porto wa n form lowo yo do Man City na o ti se n to bad okan je yi pe nti awon eyan expect nipa won gẹgẹ bi awon ti won ko jọ o na ni ko ti dabi eni pe o ti nta awon eyan expect o ti jọ nti won ri ninu iko lale ni kini ka awon eyan reti pelu iko Porto ati iko Manchester City
7: emi ro pe Porto ati City ko si repete juju ta ba wo kan meje jare pe àwọn méjì náà sì ní bí 100% record báyìí ní líìgì wọn wọn jọ borí gbogbo figagbága tán sì gbà ní sáà yìí ni wọn táwọn sọ̀rọ̀ nípa àyà tí máa ṣe báwọn méjì rò pé ikọ̀ city sì borí nígbà mẹ́ta sẹ́yìn tí wọ́n dúró ẹyọ kan against Porto lè tó túmọ̀ sí pé Porto
5: game ẹ̀tù ẹ̀dì àwọn méjèèjì
7: lè tó sì pé Porto can find it easy
5: against wọn
7: ṣùgbọ́n sọ pé báwọn wo Porto lọ́wọ́lọ́wọ́ báyìí àti city lọ́wọ́lọ́wọ́ báyìí city tán fẹ́ play lérè ní sin city Maresca ni
5: kese city
7: Guardiola so ìyàtọ̀ tó wà níbi ìfigagbága yẹn nu but láti wá jẹ́ pé Porto ló wà ó dà kí Porto ló wà nílé ni báyìí so
5: Porto
7: ni a difficult díẹ̀ fún city pàápàá jùlọ pẹ̀lú bí wọ́n ṣe ń play lọ́wọ́lọ́wọ́ báyìí àgbọ́yé etí olùkọ́ni ìfẹ́ gbá kò tí ì mú yányán tó torí pé wọ́n àti ìmọ̀ control game yẹn ìyẹn bí olùkọ́ni Maresca ṣe fẹ́ so tẹ́lẹ̀ adé lọ sókè ìta pẹ̀lú arúgbó olólùfẹ́ ife onígbà tí Guardiola gan abẹ́gàn tó a lọ sí orílẹ̀-èdè Portugal lọ́pọ̀lọpọ̀ gbà ó máa ń find it difficult ó lè padà borí ọ̀bọ̀ ó máa ń nira látara ariwo olólùfẹ́ ni o bóyá bíbẹ̀ ṣe máa ń ṣe ni o tàwọn ẹ̀sán ọ̀rọ̀ pa Porto mo rò pé Porto náà sì ni bóyá gba kejìdínlọ́gbọ̀n rè táwọn náà máa wà nínú the UEFA Champions League láti wá so àwọn ní ìṣe àlejò so ikọ̀ City wọ́n máa ní iṣẹ́ tó pọ̀ láti ṣe ìyẹn tí wọ́n fẹ́ mú nǹkan bọ̀ lórílẹ̀-èdè Portugal lálẹ́ ni lápọ̀dọ̀ tẹ̀lé
5: àwọn èèyàn sọ pé àwọn like designer ba won kan se so ba won like awon kan so pe ru designer wo wa re champi po won o mo pe o e ni be ni eyin so iwo ni ko sa pa bayi ko complete eh je ki won ori lati bi won wo ampi ampi ampi ni won ri ch wa nbi o e ni wa nbi
7: ampi yen na na
5: so aye ori o ja ka ye ori otan
7: ampi na
5: o ya jade tan
7: ampi na o ko ni
5: jate jate ka ye ori otan
7: won e ti so ibe ti salaye fun won won ti gbo be se salaye na o ti
5: won sapa e bayi
7: ki wa sapa gan sapa genge
5: ka ye ori otan
7: ato ato ko ki mo ra ngbe aye gan
2: lagbalo temi ni ori oro figagbaga yen ta ba wo gbogbo awon ti porto ti gba gbogbo 7 games on to ti gba to de se dada ti mu de ri pe won kin saba kon si jujuju bo ko ti si iko to lowura bi Manchester City
5: ko se big team nbe
2: ko se big team be to ye pe attack won dangerous bayi sugbon fun iko porto la leni yato si asole won ni mo ri pe o tun ma nda bobole dada yen Diego Costa asole won
7: Dogo Costa
2: so defensive line won na won la won agba ball kan to je bi start line sugbon ti won ni won ton ko pa ni aleni fun iko Man City na awon na defensive line won na won ni ju won ti ge bi arin sugbon ki n se bi ru attack porto lo ma da won lagbonu lale mi lero pe normal style ti a ma ri laarin iko to se kan rin ati ko kekere pe kan dile e kan dominate ohun na lo ma sele la leni so Man City all the way lodo ni
5: Man City all the way
2: be
5: lodo yin
2: be
5: okay
6: ta ba se ni ka wo iko ti UFC Porto yi ni form awon mejeji ni last 5 games on ni no dije UEFA Champions League ni o meta ni UFC Porto na to padanu ifigabaga meji nigbati iko ti Manchester City ohun na meji o padanu ifigabaga meta ni last 5 games awon meji Champions League wo gbe mi ka wo ni pe ta ba ni ka wo iko igi agbabolu ti Man City lasiko iko lo ye ki won ti ipade iko igi agbabolu ti FC Porto ko kan le sese keyan ni ki idije UEFA Champions kan sun seyin ni cause labi oloko ni tuntun o ma nda ki iko ti gba ifigabaga o kere tan bi mewa ni league
5: okay
6: ki won to lo gba European competition cause league yen a je gege bi ategun fun won sinu dije UEFA Champions League sugbon in ton tun gba ni league yi iko yen o ti ni agboye n to lukoni fe gba olukoni na o ti ni agboye awon agbabolu kan yin ti won le fun se won le fun ju bayi lo so ye kan ti joko so ye kimi si ma start sugbon igbegbe agbabolu FC Porto in ta won ninu igbegbe agbabolu won koda opolopo ti won le ti won lo ku won le gan ki se first 11 player
5: okay
6: won ti won lo ku wole debi ko ma affect so gba bọlu won iko Man City le mi re ge bi iko to ni akun
5: awon backup la won gbe wole ten je pe ko wule affect last season won awon ti won gba bọ won bọ so won kan rara awon backup
6: ni awon backup demi iko Man City le mi re ge bi iko to ma ni akunde cause ibi ai ni agboye to gun mo yin afani lo ma je fun iko ti FC Porto
5: ki wa ni kawo eyan re si lapa be yen
6: mi re iko ge bi iko to le padanu ni le won
5: iyen lale yi se yo wa na city ni
6: ko senti o se na
5: iya la ya anybody can jia can be beaten abi okay eja wo ifigagbaga laarin Borussia Dortmund Borussia Dortmund ati Villarreal o si daada ni ninu La Liga bo se bere yi Ifilare o se dada nu la Liga bo se bere yi so men ti o pe ba n pe awon so fun o so fun ni awon ti won je cash eyen ba n pe won wa ba n pe awon to je cash eyen wole ko na lo pe won wa abi yo kan wa joko bi kini ka be nbi ni awon to je cash e lo pe won wa o ba ti debe o ba ti so pon to je cash e won tele o lo kun wa be okay Villarreal fi bẹ́ẹ̀ se dada nínú ìdíje La Liga lẹ́jọ́ túmọ̀ sí pé ẹ̀yin lórí ọwọ́ tí a wà yìí ṣé Borussia Dortmund sí èsè yí pé yọ kàn ṣàdédé fi ké burẹ sí ní tiẹ̀ kó tó di gbá lórí ọwọ́ yẹn jásáré yanjú àwọn tí wọ́n jẹ káṣẹ orúkọ yín ẹgbọ máìkì yẹn pápápápápá kò sákòókò
6: ẹ súnmọ́ bẹ́ẹ̀ Adesina Folami
5: èló lẹ́jọ́ Folami
6: 150,000
5: naira adugbo wo lodo yin
6: lodo ni mo ko
5: se je cash e ri
6: mo ti je ri tele
5: elo le je ri ngba yen
8: alakọ ti mo ko je mo je 100,000 elekeji mo je 50,000
5: okay eleketa le nte to je 150 da congratulations ki loruko ti yin sir
9: Chinedu Joshua Ozobunam.
5: Okay, Chinedu Joshua
9: Ozobunam.
5: Ozobunam.
9: Ozobunam.
5: From Imo Abia.
9: Abia State.
5: Abia State. Ah, typical one. Confirm one. Since when have you been playing?
9: 2024. Yes.
5: Have you won before?
9: I've won 10,000. 25, 50, and 25.
5: But now, how much?
9: 200,000.
5: 200K. Yes, congratulations! Yes, congratulations! Yes. That's all. We get your alert very soon. Now, what is delaying you is this interview, as they ask you to come for interview. That's what is delaying the alert. Now that you have finished the interview, the alert we surely enter now. So that's all. You are welcome. You are free to go. You are free to go. You are welcome. Yeah. So bani yen seri niyan bi ti yen e je se bayi Villarreal ati Borussia Dortmund kini ki awon eyan reti Villarreal Borussia Dortmund
7: e ro pe Dortmund si ni edge over won to ko ta ba wo Dortmund ni sayi la sansin o ti koju iko Bayern Munich e me ri gege bi pe eyan ti koju test kan to le lati fi mo nkan to fe ba pade iyan ninu dije UEFA champion ta wa de wa wo Villari awon ko kekeke tin gbagba gan o ton ni japule
5: o ni soro
7: against won so emi oro ga bi ko to le withstand nkan ti Dortmund
5: to wa nle
7: gba lo lo
5: to to hun le
7: Dortmund se se dada at least ninu Bundesliga lo lo bai so mi se ro pe Dortmund le ni edge die ti o ba bori o se se ko ta omi iyan lo le despe
5: ti o ba bori o se se ko ta omi ora eyin lodo ti nkan
10: last 5 games awon meji ninu gogo competition iko Villarreal eyo kan ni won na won ta omi meji won pada nu meji iko Dortmund won pada nu eyo kan won ta omi kan won bori ti jabaga meta sugbon nu dije UEFA Champions League akosile awon mejeji last 5 games won fe sumo ra won game maro ti Dortmund ti play seyin nu UEFA Champions League o pada nu meta o bori ti jabaga kan o ta omi kan iko ti Villarreal o ta omi kankan ti e o padanu gbogbo last 5 games e nu dije UEFA Champions League ni le to tumo si pe iko yen ta ba ti eni ka ma wo akole ni last 5 games Champions League ni sa yi na ko sin form ta le so po le gbe wonu dije UEFA Champions League anfani ni ele ma je fun iko to je pe lorilede ti won yen Dortmund ni o ngba lejo olulufe to poju ni papa sere
5: okay
10: so
5: okay.
10: Mo ri gẹ bi atileyan alailegbe fun iko Dortmund lati fi nkan se Villarreal
5: okay eja sare lo fa awon ti won je kase hello
11: hello sir
5: e ga so ruko yin ati adugbo te wa isa
11: adilani ani bijini sir ni soka
5: soka le wa igba o le tin play kase
11: ah o di pe
5: sir se ti jeri
11: mo ti jeri customer dada ni o be
5: e melo le ti je customer dada
11: 100 kan 50 meji
5: customer ni lo te to ti je 50 mi lo san congratulations e
11: se
5: o pe yin asusua iyan ti lo be yen customer dada ni won lo to babu baba another 50,000 naira re another 50,000 naira re ta lo wa nbe another 50,000 naira re ta lo wa nbe ambo a fe pada ambo another 50,000 naira re ta lo wa nbe le

0: nígbà tó ti kọ́ọ̀tì fúnra rẹ̀ nígbà tá à ń sè yẹn lọ́wọ́ ẹja sáré pé ₦100,000 ta ló lélẹ̀ yìí 090 090 ni 090 090 ni ₦100,000 090 ta ló ní 090
1: to activate it.
0: Hello. Hello. Hello. Ẹ ká sọ orúkọ yín àtàdúgbò tẹ wá. Congratulations, yín lẹjọ́ ₦100,000 lọ́sàn-án lórí ti káṣẹ. Network. Ọya 150 yẹn dà. Ká wá pàpanu ẹ̀ dé sí 200k. 150 yẹn dà. Ẹ gbé kọ́ọ̀lù yín o.
2: Hello.
0: Hello. Ẹ kásán.
2: Ẹ bá ti sá.
0: Orúkọ yín àtàdúgbò tẹ wá yìí.
2: Bámidé lọ láyé wájú mo ti jẹ́
0: 150. Ẹ ti jẹ́ 150.
2: Mo ti jẹ́ 150.
0: Ọ̀dà congratulations, ẹ ti jẹ́ 150. Kọ̀sọ́rọ̀.
2: Ó
0: dá o. Ó ń gbọ́ wa lọ́wọ́ ni. Ó ń gbọ́ wa. 200,000 rèé 080 ni.
3: To copy this tune, press 1.
0: 9408. 200K. Gbé kọ́ọ̀lù ẹ̀. Àwọn èèyàn gan ṣe 200K mọ̀ ni. Àwọn tó mọ̀ wá ń bí ọ̀gbọ́n gangan, wọ́n dìlítì ẹ̀ ní ìsìn kíni. Ní kíni. Ọ̀sáàyè ni ìròyìnmọ́ òfin ṣe ká. Ọ̀sáàyè ni. Ọ̀sáàyè ni. Àwọn dìlítì ẹ̀ kò sí nǹkan kan o. Ok, for the last time. Hello.
4: Hello.
0: Orúkọ yín.
4: Ìgbà yìí mo lọ.
0: Àdúgbò wo?
4: Àǹfààní layout.
0: Ìgbà wo lẹ ti ń play cash ẹ?
4: Mo ti ń play cash ẹ ṣe yìí 2 years ago.
0: Ṣé ẹ ti jẹrí?
4: Mo ti jẹrí o, mo jẹ ₦50 2000 mo jẹ kọ ní.
0: Ẹ sá ti jẹ lẹ́ẹ̀mejì tẹ́lẹ̀ àbí? Àbí?
4: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀dà congratulations, ẹ̀yin lẹ jẹ ₦200,000 lọ́sàn-án yìí.
4: Alihamdulilayi.
0: Ye. Ọ̀dà o máa ti dé yọ gbàròyìn sí aláà bàbá ìmọ̀. O máa ti dé ₦200,000 ní ti yín o. O máa ti dé báyìí yọ gbàròyìn sí aláà. Ẹ jẹ́ máa lọ fún tọ̀sẹ̀ yìí. Ọmọ tó chan yẹn o ti dé o. Ẹ máa gbọ́ ìkìlọ̀ o. Dẹ̀sí ẹ máa kówó fún dẹ̀sí o. Kọ̀mọ́ kankan pa rẹ̀ èmi mọ́níjà rẹ̀ o. Ó dábọ̀.
5: Àwa ti ní Splash FM làwa fẹ́ máa gbọ́. Splash FM, òun wa fẹ́ máa.
6: Quick charge 240.
7: Hot news, cool vibes, sports, and more on the Integrity Station.

0: pàkàn ibì kan ẹ̀sìn náà ni ìwò kò ní rìn ìhòhò lẹ́ẹ̀mẹrin àṣírí yóò ní bò títú ní ọmọ tú daily post ló gbé jáde gẹ́gẹ́ bí gbàǹkan gbèròyìn.
1: ó dá ẹjẹ́ ká lọ sọ́lùlulẹ̀ ti ṣe àbújá wọn ni ilé alájà mẹ́ta ṣe bẹ́ẹ̀ ó dàwó sunfọ́ ní wuze ọ̀nà ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé ṣùgbọ́n abala ìkejì náà ló ń jẹ́ ká rí gbọ́ pé iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà wọn ni tẹ̀bọ́tòrò àwọn ilé ẹ̀kọ́ ìjọba òní tòkẹ́tẹ́lẹ̀ orílẹ̀-èdè nàìjíríà o ètò ààbò ṣe tán láti lè gbéra sọ nítorí pé àwọn ọkọ̀ agbébọn rí báyìí bí 17 ṣe bẹ́ẹ̀ wọ́n bónlélé àwọn ajínigbé ọ̀hún kọ́ mélòó ni wọ́n jí gbé o èèyàn mélòó ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n dóòlà kúrò ní àkàtà wọn ìyẹn ní ìpínlẹ̀ sokoto ìwé ìròyìn the guardian ló jẹ́ ká rí gbọ́ a ó gbọ́ yẹ́bẹ́ sí ẹ̀ tí gbọ́ yín lọ́sàn-án òní.
0: ókè ní ìpínlẹ̀ bauchi náà ni mo ti rí àkọlé ìròyìn kan tí ó jẹ́ pé ń bẹ lójú ìwé karùn-ún ìwé ìròyìn the punch abala gbáǹkangbí tí wọ́n ń pè ní punch metro. wọ́n ní àtọ̀ ọwọ́ ti tẹ ni 20 kan o arákùnrin kan isiyaku usman lorúkọ rẹ̀ jẹ́ lórí ẹ̀sùn wípé wọ́n ní ó fi ipá ní àjọṣepọ̀ pẹ̀lú ọmọdébìnrin kan kò tún wá tán síbẹ̀ ó tún ja ọmọbìnrin kan náà ní jìbìtì ó jà á lólè ó lè dúkìá sì ní pẹ̀lú ẹ ó gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yẹn nígbà tí àsìkò bá tó.
1: wọn yóò dá àsìkò ọ̀hún tó ẹ̀jẹ̀ ká gbéra tán ká lọ sí ìpínlẹ̀ ti katsina àwọn ni ẹ̀jẹ̀ mọ̀ pé ìṣẹ̀lẹ̀ gbàǹkangbé mìíràn wáyé ńbẹ̀ àwọn òṣìṣẹ́ ológun orílẹ̀-èdè nàìjíríà wọ ṣìkún wọn o ó tẹ ẹnìkan èyí tí wọn fi ẹsùn kan gẹgẹ bí olùbániwájíjẹ wá mímu wá títọ wá rírà fáwọn ikọ̀ àgbésùmọ̀mí eyín ní ìpínlẹ̀ ti katsina. ṣùgbọ́n ṣá ikọ̀ àmọ̀tẹ́kùn wọn tún ṣe ribiribi wọn ni ẹjẹ́ mọ̀ wípé àwọn àrèmọ́kànléníogún kan òun náà ni wọn ṣe bẹ́ẹ̀ wọn bẹ́rù wọ̀lú ni o sípínlẹ̀ ondo ọ̀ka àwọn fo iṣẹ́ já àṣírí tú wọn mú wọn bọ́ọ̀tà bọ̀m̀bọ̀ níbo wá ni ọ̀rọ̀ yẹn ló ṣe tán láti dé dúró ṣùgbọ́n abala kásán láyọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ti ṣàlàyé ọ wípé àwọn ti ṣiṣẹ́ takuntakun wọn ti dóòlà àwọn ọ̀dọ́mọbìnrin 17 níbo lọ̀rọ̀ yẹn dé dúró kí gan ni ìṣẹ̀lẹ̀ tó wá ṣẹlẹ̀ gbáǹkangbé nìyẹn ẹ gbọ́ lọ́sàn-án òní.
0: lójú ìwé kẹrin abala gbáǹkangbé ìròyìn ìwé ìròyìn the punch lọ́sàn-án tòní wọn ni ọwọ́ ti tẹ àwọn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ kan o lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n wípé wọ́n dẹ̀mí arákùnrin kan légbodò ní etí oko ọ̀sẹ̀ bíi mélòó kan tí ó ṣe ìgbéyàwó pẹ̀lú olólùfẹ́ rẹ̀ ẹ sì dá ẹ̀mí rẹ̀ légbodò wípé kíní ń bá kánú ayé ìwò làbùrọ̀ lòfẹ́ nígbà tẹ́yìn ò ní
1: lọ́ọ̀fù
0: ẹ sì rí èèyàn sú oyin náà ìwò
1: làbùrọ̀ ọ̀dẹ̀kọ́ ló gbé yín ìfẹ́ àbí
0: àwọn kó gbé wọn fẹ́ lọ ọkọlọ́jà wọn ló lè fẹ́ kí ló dé tẹ jẹ ẹni ẹlẹ́ni ló lè fẹ́ tẹ wá ràn lọ sí ọ̀run àṣà àti lọ́sọ̀ gangan ẹ lọ́njọ́ kan gbogbo alá lọ́njọ́ kan èmi ilẹ̀ ń ṣe ilẹ̀ tí ṣàbọ̀wá bá o punch wá tún gbèrò nǹkan bí wọn ní ìfẹ̀hónúhàn ló gbòde kan ní ìpínlẹ̀ sokoto lórí bí wọ́n ti ní ilé ẹjọ́ pàṣẹ pé kí wọ́n fi àáfàá àgbà kan kó wà ní àtìmọ́ná lórí kíni ẹ̀sùn wo gan ni wọ́n kàn án kó tó wá di pé adarí ẹ̀sìn yìí dẹ ni wọ́n ń pé kó máa wà látìmọ́ tí inú wá bí àwọn èèyàn kan tí ọ̀run ni wọ́n ta tí wọ́n ń fẹ̀hónú hàn án lé lórí ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn bọ̀ ńbẹ̀ tá a bá ti kán sí agbami ìròyìn gbàǹkangbé.
1: bá a wà ó dá ẹjẹ́ ká panu ṣẹ́kẹ́ ọ̀ka lọ sí ẹ̀ka ìkéde àti ìpínlọ̀ ọjà kan ní ọmọlúàbí àgbà owó wà ńbẹ̀ gàjí splash àkókò ọ̀hún tó a tó fẹ́ fi owó àfẹ́ fi ṣeré nìyẹn fowó ṣeré ni wá àjọṣepọ̀ tí ò bá lówó nu
0: àfẹ́
1: gbára wa ni
0: gàjí òṣà.
2: ẹ kú ilé o ẹbí ń pa kà á sí nǹkan sí mi la.
3: ẹ káàbọ̀ ìyá mi kí lẹ wàá jẹ báyìí o.
2: ìwọ náà mo fẹ́ oúnjẹ tó yẹrukú lálá tó sì ta lẹ́nu mo fẹ́ kó lọ tìrín kó má sì ṣe mẹ́yẹmẹ́yẹ mo fẹ́ kó sọkútù ọ̀ kó gbá yagiyagi mo sì fẹ́ ní kíákíá ṣé ẹ lè ṣe é sà.
3: bẹ́ẹ̀ni ìyá mi golden penny noodles ló lè ṣe.
4: golden penny noodles bí o ṣe fẹ́ ló ṣe rí jẹ̀gbádùn ojúlówó adùn golden penny noodles.
2: o ṣeun ọkọ mi bí mo ṣe fẹ́ golden penny noodles ni gan ló ṣe sí èyí.
3: ìyá tó yáyì tó sì mọ̀ tọ́jú ọmọ ni.
4: golden penny noodles ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ báyìí.
5: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
6: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa.
7: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo olùkọ́ wa ṣe ń ṣe fún wa, láwọn náà ṣe fúnra wa.
8: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun.
9: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
10: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
5: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
10: 0807 112 4000.
5: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
11: After me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
12: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
13: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
14: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, e no fit be like Panadol.
15: Make you always dey read the label before no use am. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.
16: Some days don't stop. Between the morning rush and endless meetings, finding a moment for yourself feels impossible. When that moment comes, make it count with Cadbury Hot Chocolates. Creamy, chocolatey, made with real cocoa and milk. Just add hot water.
17: Enjoy Cadbury Hot Chocolate at 350 Naira only. Cadbury Hot Chocolate, the treat you deserve.
18: Babe, why are you frowning for me now?
19: Woman, make noodles for me.
18: Hey, this woman. Okay, how do you want it?
19: I want it as it is hot. Let it burst my brain.
18: Okay, I'll make it. But if I make it, I want a kiss.
20: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.
21: Àìrìnjìnà láìrábùkẹ́ ọ̀kẹ́rẹ́ gbákọ́ bí gbákọ́ mẹ́wàá ṣẹlẹ̀ nínú ayé.

0: ni on to ba ti ya kan ko bodo gbedan wa ti lo ja lori tablet wa ni kan ni omo lo abi e lo lo fe wa ya e je ka pade ni asairo jara ojo po Facebook e lo se awari e ni tona / fm 105.5 Ibadan e ma tele wa be ni ke love ke like e ba ni pin mewa mewa eni kokan ni wa yo gba nkan gbe yi lo gbe wa lo so lulu le ti se ilu Abuja woni ile alaja meta kan lo dede dalule eyan ni agbegbe kan o ta mo ze wuze sun 4 nigba ti won test wa jinu atotonu na woni awon osise ajo tondo la isele pajawire to ti awon osise ajo panopano ni won wa nbe lati re daju we pe isele ohun ko se be ko tun so re di bebe lati ma ba nkan mi je nigba ti won test wa jinu atotonu won eni so ohun je adari eyan fun le se olopa lolulule ye Abuja ona lo gbe atejade ohun bota to sin buwa lo le to n soro loruko ajo esojo popo ajo ile to ndola isele pajawiri ta mo si ajo nema oni ko to sibe e ri ajo ile to ru si alu tojo ati atunse awon opopo na wa gbogbo oni eyan na ajo fama ona na nbe nbe o be ni ile ise panopano awon na wa nibe oni ko tutan sibe un awon ile ise leto abo lolokun ojo kan won duro nbe wa mu wa mu ni lati ri daju pe eto abo to dopin doso o se be o wa fe mi ati dukia awon eyan rere se lo Abuja lapapo nigba ti o tesiwaju ni gbo ti isele to sele un won ni ejema e pe ile to dede dalule na ono je pe saju idalule re un oni ati fi ami pe o to ge eyin eyan te n gbe nbe e tete e ku asa yin ke kuro nbe patapata o won ni nitori pe awon ilana iwadi alagbara kan o ti se alaye saju tele pe wo ile yi o ewu nbe loko lo nge o lo nge fura re na baba iyalaye ewu ni nigba ti o se eto pinpin atotonu ohun si owo iwaju won ni iwadi alagbara o na lo je ka ri gbo wipe ajo ile to rin si awon abo to daju ni abele nilo ti Abuja won ti mu awon ami pupa e ti an ko sare pe bi ta wa ye o lewu ewurun lori ile yi eyin te n gbe be e ku asa yin o e ku angara yin o e kuro nbe ke rin jina tefe tefe ni nigba ti won wa pari oro won ni adupe lowo Olorun oba nitori wipe isele aburu ta so nipa re yi un adupe o ko seni to ku nbe be ti won ke o kere omo won ni sugbo sa e mo pe leyin la ne kuro nbe won ni awon elomi ori koko yi ori inu ko mo ba to de je awon ko mo tun be nbe won ni le itoje pe bi de ohun se wo awon wonyi na lo je pe awon osise le kan je kan won wa nbe lati ri pe won dola won o ki won fa won jade won ni sugbo sa ko si enikeni ti o dagbere faye ninu isele na adupe lowo Olorun oba o e da ko se ma ti ta wa ni olobo e je ki a ma sise lori e je ka ma gboran tori pe bo ba kan wa tan bale ohun tan a ma to kagun se nikan je nikan lo be ni mo so fun yin oju apare ki joju ara mo iwe iroyin Daily Post lo je arigbo danko gbere fote osan oni o
1: to Daily Post na lo gbe banko gbiroyin yi jade lapo odo temi nbi ti won ti ni wipe ajo agbogun ti wa ibaje to hun ti sowo ilu mokomo ko ta mo si ESCC lo ti gbe arakunrin kan Osaretin Osagede lo si waju ile ejo giga to kale si ipinle Eko ni ikeja gangan ni ka fenu eso lori esun ti won ni o ti lu jibiti owo kan ti se 70 million naira 700 million naira le ti won pe lona ebofimo ati aigbase lo fi ni ore ofe si awon asiri kan latori ero ayelujara lori ero computer eleyi ti o si je wipe o na lo fi ni ore ofe lati ji se ijuko awon dukiya kan ti o to owo be atejade oro to bode lati pase ajo agbogun ti wa ibaje to hun ti sowo ilu mokomoku ESCC soro won ni Osagede te ri hun na ni won gbere ile ejo lojo eti Friday ti se ojo kerin osu kesan odun ta wa yi ni o latodo eka ajo agbogun ti wa ibaje ti ESCC ti nbe ni Eko odiwaju onidajo Olukayode Ogunjobi eni afesun kan hun na ni won ni meta esun be eleyi ti o ni se pelu nini anfani si awon asiri kan eleyi ti o leto be ti won o si fun lase si sise be ati gbigba awon dukiya kan to je dukiya ti won ti jiko lati ibi kan ti owo re si n lo bi 70 million naira 700 million naira o sagede ewe nigba ti won ka gbo esun yi si leti gbo to gbo nje re jebi abi o ko jebi oni oluwa mi emi ko ma jebi pelu elaye lori dede esun yi te mu kale mi leti me jebi re ke won ni leyin ti o so fun ile ejo wi pe won o jebi tan agbejoro ti won rojo tako arakunrin ohun HU Kofanaisa na lo wa ro ile ejo pe egbo oluwa mi emi o ba ro wa pe ka mu ojo kan aroto ti igbejo fi bere gan ni perewo oni tohun na lo wa ro ile ejo ipe ki won je ki arakunrin ohun ki o wa ni ogba etuniro na o titi ti gbogbo n to ni se pelu pepe awon eto ati iwe pe won o gbo nduro ti o fi waye ti o fi pe ju pese e ma ti ijo mo lo le wa je be yo mo scrub it o fe n gbigba mo le ti o japani oni dajo ogun jo bi ewe leyin eyi lo wa sun igbejo na si ojo 16 osu kesan odun ta jo le ko esinu re ina ni pe to a o ma gbo nigbati eni afesun kan to ba ti pe gbogbo iwe toto ati ipe dupese eto to ro mo gbigba oni duro re titi igba na sa eje ko ma wa ni ogba etuniro alright court na loro na bade o 1.5 million naira dukia to je jiji nipasẹ wipe e mo si asiri ohun lona tenikan kan fun ilase toju bole o toju bo ti e bo nanu o o fe ma falala lai sise wahala lai ta fala ni won ba bi nti ko to je eyan who does that
0: tani
1: se be is nobody
0: o ja mi lenu o da yin eyan wa ni asa erujara gbe osuba kare fun yin ẹyin tẹ́ ń tẹ̀lé wa náà lórí ẹ̀rọ ìléwọ́ yín àti rédíò yín àgbé òṣùbà kárí fún yín pẹ̀lú wọn yóò dá ẹ jẹ́ ká ti lọ sínú ìṣẹ̀lẹ̀ mìíràn tó ń jẹ́ ká rí gbọ́ pé eléyìí ṣe ni láàánú púpọ̀ wọn ni àwọn èèyàn ẹni ẹlẹ́ni ọ̀nìyàn lọ́nìyàn àwọn èèyàn mẹ́wàá náà ni wọ́n má ṣe bẹ́ẹ̀ tí wọ́n dágbére fáyé lásìkò ìkọlù àwọn ikọ̀ agbébọn ní agbègbè kan tó jẹ́ ti abúlé tova níjọba ìbílẹ̀ tiraba ẹ̀yìn ní ìpínlẹ̀ ti sokoto nígbà tí wọ́n fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ lánàá òde wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún gba nǹkan gbé ayé ni ẹ̀ka iléeṣẹ́ elétò ààbò ní ìpínlẹ̀ ọ̀hún náà ni tàkótó àwọn àtẹ̀jáde ọ̀hún sí àti abẹ́yẹfù tẹ́lẹ̀ tó ti di ìtọ̀nà x báyìí nígbà tí ó ṣe atótónu ọ̀hún sí ọwọ́ iwájú wọn ni ẹjẹ́ mọ̀ wípé àwọn èèyàn tó jẹ́ wípé lójú ẹsẹ̀ ń bẹ̀ lódi òkú lẹ́lẹ́jà ń ta àwọn èèyàn méje ní ọkọ̀ ṣe bẹ́ẹ̀ tí ẹran lọ sọ́run àpàpàǹdodo bẹ́ẹ̀ ni àwọn èèyàn méjìlá míì wọ́n tún palẹ̀ wọn mọ́ kúrò nínú abúlé wọn tó wà ní tova nígbà tí wọ́n tẹ̀síwájú wọn ni ẹjẹ́ wa mọ̀ pé látàrí àwọn ìṣẹ̀lẹ̀ abàmì tó ti wáyé hùn gbáǹkan gbòòrò ni nẹ́sẹ̀ ìpínlẹ̀ ọ̀yọ́ wa náà wọ́n ní bákan náà ọmọ kìíní ọ̀hún ọmọ tó ṣorí lọ́dọ̀ wa o wọ́n ní nítorí wípé àwọn ọmọ ọlọ́mọ tó tó bíi mẹ́fà èyí tó jẹ́ pé àwọn ikọ̀ ajínigbé tí wọ́n palẹ̀ wọ́n mọ́ àwọn ikọ̀ tí ń tọdẹ àwọn ògo wẹrẹ tí wọ́n ń jọ ọmọ ọlọ́mọ gbé tí ń gbọ́ ọmọ ọlọ́mọ pamọ́ wọ́n ni wọ́n bá gbé wọn báyìí wọ́n ń tà wọ́n ni o wọ́n ń tà wọ́n fáwọn èèyàn tí ó fi ọṣiṣẹ́ kú tò nítọ̀la wọ́n ń tà wọ́n fáwọn èèyàn tó tilẹ̀ jẹ́ pé wọn ò mọ pàtó ewu tó rọ̀ ọmọ tàbí ohun tó wù kí wọ́n fi àwọn ọmọ náà ṣe wọ́n ní ó wá ṣe ni láàánú púpọ̀ jù pé àwọn ògo wẹrẹ ọ̀hún mẹ́fà ẹjẹ́ mọ̀ yìí pé wọ́n mọ̀ ti dákẹ́ wọ́n dágbé fáyé sákàtà àwọn ikọ̀ ajínigbé wọn bẹ́ẹ̀ ni iléeṣẹ́ elétò ààbò wọn làwọn dóòlà àwọn 17 kúrò ní àkàtà wọn bẹ́ẹ̀ bákan náà nípínlẹ̀ ogun ọ̀rọ̀ ọ̀hún tún kà wọ́n náà iléeṣẹ́ ọlọ́pàá tìpínlẹ̀ ogun ọ̀hún ti ṣàlàyé o pé kójú ẹni ó má ribe gbogbo ara pátá òun náà lògun ẹ̀ ó ní ẹjẹ́ mọ̀ pé gbogbo àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ilé ẹ̀kọ́ girama ìpele kejì o gbogbo ẹ̀ pátá náà ló jẹ́ pé ètò ààbò ó ti gbẹnu sókè rooro níbẹ̀ síwájú ìlànà wíwọlé fún ìlànà ètò ẹ̀kọ́ mìíràn èyí tí ó máa gbìyànjú ní ọjọ́ 14 oṣù kẹsàn-án ọdún tí a wà níbẹ̀ nígbà tí ó tẹ̀sọ́wọ́ iwájú ẹni tó jẹ́ ọ̀gá àgbà yẹn fún iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè nàìjíríà Ọlátúnjì Dísù nígbà tó kéde ẹ̀yà ya o pé ẹ wo kò sáyé ràkàsídàmọ́ o gbogbo ìpínlẹ̀ pátá ti ń bẹ ní orílẹ̀-èdè nàìjíríà ètò ààbò wọn ṣe tán láti ní òwúra ó ní pàtàkì jùlọ gbogbo àwọn tìbútòrò ilé ẹ̀kọ́ gbogbo tó ń bẹ ní orílẹ̀-èdè nàìjíríà ẹ rí báyìí bí àfikọ́ lọ́hún kó ṣàánú wa ń bẹ o ìwé ìròyìn the guardian ló jẹ́ ká rí gbọ́ kọ́lọ́run kó bá ní ṣe mọ́ ni
1: ami o jare ami ase a ni gbo bi nile yi a ni gbo bi loke to hun okere lo ma pa la si ibi o di gbere lede gbogbo wa o irere New Telegraph lo gbe jade losan toni ni bi ton ti so pe ajo eleto abo ere ni labolu eka ti ipinle Kano New Nigeria Security and Civil Defense Corps NSCDC ni owo sikun won ma tite awon afurasi merin ti won gbe ta je fin la mu ogun oloro ni ipinle Kano awon merin tan soro won yi won ni na ni owo te o lasiko ti iko iriju ti ajo eleto abo ere ni labolu ohun ti won bode tan lati koju oro si awon koloran si agbesumo mi ati awon onise bi gbogbo ti won be ni agbegbe Dorayi baba ni ijoba ibile Gwale awon afurasi awon na ni oruko won ma je Abubakar Abdullahi eni odun 35 years Rabiu Bafa eni odun 25 years Aminu Lawan eni odun 35 years ati Ibrahim Idris ti se eni odun 33 ti o gbogbo won pata olugbe lagbegbe Gaida ni ijoba ibile Kumbotso na ni won se o won ni ajo agbogun ti ajo eleto abo ere ni labolu NSCDC soro wipe nipase ifitoni leti kan ati isini gbere ipako to jina tan ko roko ati itani lolobo na ni awon fi owo sikun awon fi ti awon eni bi won yi ni Gaida lara awon ti won ni won si ri gba lowo won na lati ri awon awon ora ogun oloro kan lori sirisi be ile ti won pe ni PG pregabalin 300 mg capsules ni se be na tun ni ogunlogo ogun ti diazepam be na ni ti won mo si fara abajo ti won fi so pa bo ti ni fra be na ni ko tan sibe o laturi awon ogun kan ti won pe ni ocean solution won tun pe na ni solution o ti e ti wa da bayi o won ni ati o din di apo meta ototo kan ile to je pe ati awon idi loniranran bi ogun to je pe nti won ni nbembe nti e igbo ni igbo nbembe o ti won ti di need leyin ti apo meta ototo ti kun tan won tun wa se idi bi meta mi be bi ogun mi 20 parcels won ni na ni won tun ka mo won lowo o to adari iko ti ajo eleto abo re ni labolu ti ipinle Kano Muhammad Hassan Agalama lo soro wipe to ibi iwadi apile se akoko se tawon na ni awon ti buse bayi o se wa ra awon merin ohun odo won gangan kan ni budu ayo won fa awon gunle bayi sowo ajo ti gbogun ti gbigbe jije lila tito lilo ogun oloro eka ti ipinle Kano e tesiwaju tori won ni customer ogun oloro gbodo po to bayi ko ma le ni won ta fun ko ma le ni won gba lowo ko si ma ni bi won tin ko wa gan fura won gbogbo won yi na ni won se lalaye leyin iwadi won to ba pari tan New Telegraph lo gbe iroyin yen na jade gege bi gbanko gbe iroyin losan toni o
2: Books? Check. Uniform? Check. School bag? Check. And Bornvita?
3: Double check.
2: It's back to school season. And with Bornvita 16 essential vitamins and minerals, your kids are ready to win every day. There's more. Buy any Bornvita jar or refill pack for a chance to win exciting gifts like school bags, lunch bags, water bottles, and much more.
4: Bornvita. Prepare them to win every day. Offer valid while stocks last.
5: Hi, I am Sheye. Ever since I acquired digital skills from NIT, I have had better career opportunities. I have become employed. I also have a side hustle where I design softwares and applications for clients. Enroll at NIT to get information technology, IT skills in digital marketing, data analytics, Java, Oracle, networking, web development, Python, other coding languages, and courses in other core areas of IT. They also offer full stack courses for those who want to be all-round IT professional. NIT impacts complete information technology, IT knowledge without missing any aspect. Do you want to be ahead of your game like me? Enroll now at NIT Ibadan. Admission is now open. For more information, call 0908-751-9480 or 0908-751-9479. You could also visit their center at NIT Building, Challenge Roundabout, Ibadan, to get started.
6: ṣàánú ẹ̀dá ṣùgbọ́n ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀ ní ẹlẹ́dàá tí wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹ̀bà yìí káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayé sí ti independence day cash pot àwọn olúborí 1466 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cash pot níbẹ̀ ni káṣí ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di millionaire wa september 30 ni special independence cash pot nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*1#. Lórí Lágelú FM *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ wẹ́bsáìtì pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòun tẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
7: Life Mate Furniture Ember Season Sale is here. From 1st September to 31st October, get ready for incredible deals. Enjoy an amazing 55% off all regular products. You can get vouchers worth up to 1 million naira. Follow Life Mate Furniture on Instagram, spend any amount, and get free throw pillows. More shopping, more savings, more rewards. Visit any Life Mate Furniture showroom nationwide or call 081-2000-6000 for more inquiries. Life Mate Furniture Ember Season Sale. Life Mate Furniture. Your life mate forever. Terms and conditions apply.
8: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
9: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
10: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
11: Gbáńkọ́gbì ìròyìn, ìròyìn àgbọ̀sọ̀gbáyùn.
0: Bẹ́ẹ̀ni Akinyin wípé ẹ káàbọ̀ padà sí ìkànnì ti ọmọlúàbí. Ìkànnì àdáni àkọ́kọ́ rẹ̀ bẹ́ẹ̀ ìkànnì àkọ́kọ́ ni tó ń gbóhùn sátẹ́gùn láti ààfin funfun Báláwú àdúgbò Fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn náà láti ń gbóṣùbà káre fún yín. Ẹ̀yin èèyàn wa ní àti ayélujára ní àgbáyé àlùyìn lọ́gbọ̀n ẹnu pé ẹ ṣe tí ẹ wà ń bẹ̀ pẹ̀lú wa. Wáyé ẹ jẹ́ ká lọ sójú ìwé ìkọkàndínlọ́gbọ̀n ìwé ìròyìn The Nation torí pé gbàǹkangbè mìíràn ó tún wà ń bẹ̀. Wọ́n ní ẹ̀jẹ̀ mọ̀ yí pé bàbá ọlọ́mọ mẹ́ta kan lẹ́yìn tó ń gbé ní ìpínlẹ̀ Ondo. Ìṣẹ̀lẹ̀ gbàǹkangbè ọ̀hún ó mọ̀ tún wáyé ń bẹ̀. Wọ́n ní ẹ̀jẹ̀ mọ̀ yí pé olóògbé Samuel Jonah àtòun àtọmọ rẹ̀ ìbejì méjì àti ìdòwú èyí tó jẹ́ ọmọ kẹta àti wọn bí ò nígbà táwọn ìbejì ọ̀hún tí wọ́n jẹ́ ẹni ọdún mọ́kànlá mọ́kànlá bẹ́ẹ̀ ni àbíkẹ́yìn tó jẹ́ ọmọ ìkẹta ó ń jẹ́ ẹni ọdún márùn-ún. Wọ́n ní bí abánikà lọ́gàn sí orírun Samuel Jonah ó náà ló jẹ́ ọmọ bíbí wọn láti ìpínlẹ̀ Tẹ̀bẹ̀nù ẹ̀ tó sì jẹ́ pé ó ṣípò lọ sí ìlú Àkúrẹ́ tó jẹ́ olúlu ìpínlẹ̀ Ondo ibẹ̀ ló fi ṣe ibùgbé rẹ̀ láti ọdún 2000

0: tumo bareke ologun o ni ose be ti won ti ri oku awon mererin ninu gbona osoju mi korongba to won o soro o ni ajama pe ohun fe lo ni o leyin bareke ologun ti membe o ni ori oke kan membe ohun fe lo sibe lati lo gbadura ni o ni ajama pe nje ka gbera ka ma lo be lo n ka awon oku awon ni rona o n yadanu ni o pelu ariwo to mu banu pe nkan tu ti sele o ki won ma bo ki won wa wo isele to sele na o oni eje mo pe ngba won o de be nto to won se ayewo enikini o ti dagbe faye omo meteta awon na ti dagbere faye o oni iwadi alagbara nko yo se be yo gbina ya nigba ti le se olopa ni ipile ondo ta won wa salaye o latari isele abami to gba nko gbin na won ni iwadi alagbara ti se to baye lati tu won fo iru ewo re ke lo le pa won iru isele wo lo le fa to je pe baba ku be ni awon omo na won tori orun alakeje e gbo isele gba nko gbinu kolorun ki o ba ni se mo
1: ami ati ase edumare iru o ni sele si wa
0: ami o
1: eyan to ba kan lo mo o
0: ami wa
1: kan wa o
0: ami o
1: o da to daily post lo gbe eleyi lodo timi nbi lebi ti won ti ni pe iko riju omo ogun lewa nigeria kan ta mo si adin kai won ni na ni won ti se kai nbe on si awon agbesumo mi ti won gegun sise ebi ti won si tun ni awon ibuba eyi ti won fi n kolu awon eniyan lairo tele awon koloran si boko haram ta mo si agbesumo mi na ni igbe ni won pada sun sewon ni meridele opopona bunigari buratei ni ijoba ibile biu ni ipinle borno na ni asiri won ti tu han de ninu ate ode to di fifilede nipase eni ti se adele agbenuso ti iko omo ogun ohun muhammed goni lo soro pe iko ti iriju hadin kai ona ni won koju awon koloran si agbesun mi ta nwi yi oro ba doro fire for fire ota e bon bo lure lura won papapa bi e pa ti jabo ni won ni eyi na lo si mu ki awon eni bi koloran si ohun ki won fi tulas tulanga kuro ni awon ebi gbogbo ti won lugo si sise la bi ati ibuba won gbogbo ti won fara pamo si bí wọ́n bá ti sádànù kú lọ́dọ̀ ẹni tí wọ́n ń pè lọ́ta tó jẹ́ pé àwọn gangan lọ́ta iṣẹ́ ẹbí ni wọ́n ń ṣe o wọ́n sọ̀rọ̀ wọn ni ìfúngunmọ́ sọ́dọ̀ wọn yìí òun náà ni kò tẹ̀tì kò dúró wọ́n tó fi dé wí pé gbogbo àwọn ẹbí ààyè tí wọ́n fi máa gẹ̀gùn dé ṣẹ́bùrú ọ̀nà ṣe bí fún àwọn ènìyàn tí ò fura pátápátá ni wọ́n bàjẹ́ tán porongodo gẹ́gẹ́ bí goni ṣe sọ oní ikọ̀ ọmọ ogun ilẹ̀ nàìjíríà ikọ̀ ti hadin kai fúnra rẹ̀ náà ni wọ́n tún ṣàwárí àwọn ààyè kan tó jẹ́ àwọn ibùgbé onípákó onígi gbogbo tí wọ́n kọ́ níbi wọ́n fara pamọ́ sí ibi ìpàgọ́ wọn gbogbo èyí tí wọ́n máa lò láti máa fi pilẹ̀ iṣẹ́ ibi aburú kó tó di pé wọ́n fọ́n sáàrin ìlú tí wọ́n sì máa pa àwọn èèyàn lẹ́kún jayé lọ wọ́n ní gbogbo ibẹ̀ pátá làwọn ọmọ ogun ilẹ̀ nàìjíríà ni wọ́n ráwọ̀ tí wọ́n sì bá ibẹ̀ jẹ́ tán porongodo kò ṣe kò júgbe mọ́ fún gbígbé bíi ti ìwù kan mọ o lára àwọn ohun tí wọn ni wọn wá rí nbẹ nígbà wọn débẹ torí kì í ṣe lófìfo bẹẹ náà ni wọn ti rí ọkadà kan àti àwọn kẹkẹ lóníranran tó ń ti odindi àpòpọ̀ ọta àbọn tí wọn ò tí ì yìn àti àwọn àdó olóró alágbélẹ̀rọ kókòkò tí wọn mọ sọ tí búgbàmùgbàmù tí wọn kó pamọ sí ibi àràmàǹdà ibi kọlọ̀ràn sí ibi kọlọ́fín ayé ibi tí wọn ti ń ṣiṣẹ́ ibi wọn gòní sọ̀rọ̀ oní àdúpẹ́ kò sí kankan nínú àwọn ọmọ ogun ilẹ̀ nàìjíríà yálà tó farapa ni tàbí tí ó di ìrọ̀rùn látara ìkọlù ọ̀hún wọn ni kò sí ń tọ́jọ́ adúpẹ́ o ẹ kú iṣẹ́ ọmọ ogun ẹ̀yìn ọmọ ogun ilẹ̀ nàìjíríà ẹ gáyàtà pọ̀jù ìbáyìn rẹ̀ gba sàlúùtù àwa ṣe bẹ́rí o wọn ni bẹ́ẹ̀ náà tún ni àwọn ọkọ̀ kan tó jẹ́ ti ọmọ ogun ilẹ̀ nàìjíríà ti iléeṣẹ́ ológun wa tí wọ́n ti bàjẹ́ ṣá ni wọ́n tún bá ní àkàtà àwọn ẹni ibi wọ̀nyí ó wá fi kún wọn ni àwọn dúró tán bẹ́ẹ̀ sì ni àwọn fi ń dá àwọn èèyàn lójú pé ní ti ìríjú iṣẹ́ ìríjú tí àwọn ṣe àti ìkọlù sí àwọn agbésùnmọ̀mí yìí ilé ní tiwa o àṣe tí alákànṣepo làwọn ṣe àwọn ṣàṣeyọrí bẹ́ẹ̀ daily post ló post gba nǹkan gbèròyìn yìí o.
0: ó dá ẹ jẹ́ ká lọ sípínlẹ̀ ondo kódiwọ̀ lákàtà eka le se leta bo amotekun won ti kede ayaya bayi wipe awo asekun ofin oto afrasi meta le la dota 53 nigba ti won te waju nu oro won won ni amokanle ni ogunbe 21 won ni se ri awon eleyi o won je are lati awon orilede alamulegbe nile africa de ti ro ra palapala be won wole odiwo nilu owo won ni eje mo wipe ejoba ibile olu joba ibile gbogbo e to je ti owo ni pele ondo won ni ibe ni ade won mo ri won fi bego beun ije nbu oro de duro lasiko ti le se olopa o ti won ko gbogbo won bota bombo pe oya eje ka moju won bata eko amotekun tepele ma wi yan nu e pe awo ilu akure na ti kun abode be la won foju won han nitori pe awon ewo daro ti won wo agbegbe ototo ṣugbọn sa nilu owo ni akorehun won ni ibe na ni owo sekun ofin lo ti to won nigba ti afoju won bade nilu akure lojo aje ose ta wa nibe o na ni o ṣalaye o wipe awon kan lara awon meta le la dota ajinigbe ni won be awon kan lara won ona ni a tun gbidanwo won tun pale ara won mo won jira won gbe lati gba owo won ni eri pe yen ko o tun gba nkan gbi oro ni won na kan be lara won awon eleyi ti pa yan jina won na kan be lara won awon gbidanwo ati pa yan sugbon sa ori awon ti o fe po ti gba bode won ori won pa won na kan be nbe gbogbo orin ti o fi seso sile onile yiyo fokan fokan ni won na kan wa nbe nbe o won je omo elegbe okankan nigba ti o tesi waju nu atotunu re akogun adetuji adeleye oni se ri awon are to je ti orilede miun amokale ni ogun ni oni owo osekun ofin to won pelu ilana otele muye ni awon agbegbe ta won fulani e ti won gbe o ni ipinle na nigba ti adeleye eni to se waju nu oro re pe ri awon ta so npa re yiun awon are mokale logun won ra pa lawole ara awon se ti won se bi won mo rin ke won la won wa won rin erin to ti dogun erin ti oda mo afẹ ba intero le wo se won ni gbogbo e pata ngba won bi an lere ejo jare o iwe to fun yin lase lati ma rin yan fanda ke tun ma sise lorilede nigeria da oni egbon se ni an wo bi epa o ko si we lowo won won gba we lowo enikeni eleyi na lo fi han gbangba wipe won rora wole won yo gini wole won beyin buru wole si ala ni nigeria be ni wa lo taratara si lo owo ni awon agbegbe ta fula ni gbe ni ba lu mo won laarin ibe ni ba bere si ni gbe won la won rarin awon ra awon akujago won ni gbogbo awon eleyi un egbo awon sise iwadi alagbara asiri won tu o be ni ofin o ti gba won mu nigba ti adeleye eni to se waju nu oro re bi pe gbogbo awon to ni lepata ni ipele ondo o lo ran won ni o ki won fi owo so wo po pelu awon osise eleto abo be ba re ni te mo bi o ti wa eye fun won nile o ni ko sirufe eye ti an le fe san e mo bi o ti wa e mo rirun re won kan wa ko seleri ko sebi kankan ko sara kankan o ni ru ife eleji o lewu fun agbegbe ta wa baye pataki julo pelu ipo ti eto abo wa wa eko amotekun fowo sekun ofin se awari awon ikokan ti ki se mo orilede nigeria won beyin buru wole ni won ba di olugbe ni pele ondo iwe iroyin the punch ondo je ka rigbo gbanko gbinu fotosan ni
1: oda to gbanko gbiroyin kan leleyi to je ojo buruku sode paro o ba ninu je o si bani lokan je idile ti ru isele aburu yi si sele si oba bani tu won lokan ba ran won loju o won ni owo sikun olopa na ni ipinle eko

ṣe ìkọlù burúkú dé látọ̀dọ̀ àwọn kan tí wọ́n ní àwọn nǹkan oró lóríṣiríṣi tí wọ́n fi ń panilára wọn ni wọ́n bá fi kọlù bàṣítì o. Adébísí fi kún un wípé ọlọ́kadà fúnra rẹ̀ gan-an ìjẹ́ àwọn pọ́ùn gan náà kò ṣàìfara pa lára ìṣẹ̀lẹ̀ yìí bẹ́ẹ̀ sì ni òun bẹ nílé ìwòsàn níbi tó ti ń gbà tọ́jú. Àmọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó wọ́n tọ́ka àwọn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ kan tí wọ́n ní wọn ò ṣàlọ́wọ́ nínú ìkọlù títí tí ẹ̀mí Bàṣít Kọ́ládé fi bọ́. Orúkọ wọn a máa jẹ́ Khalid Rafiq tí í ṣe ẹni 20 ọdún Gafar Rahim ẹni 21 Ibrahim Aziz ẹni 23 àti Samos Momo ẹni 21. Àwọn ọmọ pínpínpín wọ̀nyí ni wọ́n ń kọlù yàn tí wọ́n ń gbẹ̀mí èèyàn. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó tọ́ka bákan náà pé akitiyan gbogbo ló ń lọ lọ́wọ́ láti lè ṣàwárí àwọn tó kù tí wọ́n

0: Seed Up Supreme Noodles with real chicken essence.
1: Supreme Noodles, boom, boom.
2: Seed Up Supreme Noodles.
3: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹni tán níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà nílé bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọ̀n fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kìí ṣe àṣeyọrí nìkan, ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan, a máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn wọ́n lọ́wọ́ láti débi tó wà, pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí. À ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí i. Sanlam Alliance, gbé ìgbésí ayé pẹ̀lú ìgboyà.
4: Ikú pa ẹ́ lórí.
5: Ẹkú àmójúbà, ìtàn àròsọ tó gbé wa kúrò láàrin àwùjọ ẹ̀dá ènìyàn
4: tó sì gbé wa tààrà
5: lọ sí ní ayé.

0: malaria show. No time to talk. I'm at terms of gen at Odogu. Only the best.
1: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àsàmbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọn ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
2: Ẹyin tèmi báwo ni o ṣe wa?
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi lorúkọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
1: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ kúrúkú mọ́ nínú. Nílẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000.
1: Flash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: Quick, charge a 240.
1: Hot news. Cool vibes. Sports. And more on the Integrity Station.
2: Flash. 105.5 FM.
3: The best and the best.
4: Ìtẹ̀ méjì omi òun bo lẹ́mọ̀nì síbi ìdúkọ àti iyọ̀.
5: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ẹjú ṣe kú gbogbo ilé báyìí?
4: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
5: Gbàgbé àpòpọ̀ yìí, Obsidian Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Obsidian Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó fọ eyín rẹ jinlẹ̀. Obsidian Charcoal, eru àdáyébá.

àkíyèsí pàtàkì. A fẹ́ kí ẹ mọ̀ wípé ìtàn àròsọ pọ́nbélé ni ìtàn yìí jẹ́. Nítorí náà, ohun ènìyàn gbogbo tí ẹ bá gbọ́ jẹ́ ti àwọn tí a yàn gẹ́gẹ́ bí ẹ̀dá inú ìtàn àròsọ yìí lásán, tí kìí ṣe ti ẹnikẹ́ni tí ó ṣeé ṣe kí irú ìṣẹ̀lẹ̀ inú ìtàn àròsọ yìí ó ti ṣẹlẹ̀ sí. Bẹ́ẹ̀ sì tún ni àwọn ìró ohùn tí a lò láti fi yàwòrán ìṣẹ̀lẹ̀ nínú ìtàn àròsọ yìí jẹ́ akitiyan àti ìgbìyànjú ọgbọ́n àtinúdá olùdarí àti onímọ̀ ẹ̀rọ ìsohùnpọ̀ láti fi gbé òye ìṣẹ̀lẹ̀ náà yọ lásán ni. Kì í ṣe wípé ó ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni níbi.

ọpẹ́ pàtàkì lọ́wọ́ iléeṣẹ́ àtẹ̀wéta ti Evans Publishers tí wọ́n fún wa láǹfààní láti máa ka àwọn ìwé olóyè di òfágùn àgbogbo. Màyí o, àyà ti bẹ́ẹ̀lẹ̀, ó bẹ́ ara ni o, àdìtú olódùmarè.

ọ̀tún tó wọlé nǹkan tí wọ́n sì ń wá láti fi ṣe oògùn kò ju ẹ̀kọ́ lọ ìgbà tí ọmọ yìí dé tí ó béèrè ohun tí wọ́n ń wá láti fi ṣe oògùn

báyìí ni ohùn náà bẹ̀rẹ̀ sí ké tí ó ń bọ̀ ní apá ọ̀dọ̀ àdìtú ìgbà tí ó sì ń súnmọ́ jù ó ságun igi lọ kò pẹ́ púpọ̀ lórí igi tí ẹ̀dá burúkú yìí yọ lọ́kọ̀ọ̀kan tí ó banilẹ́rù gidigidi ìpẹ́ bò ó lára bí ara ka síbẹ̀ irun hù jáde lára àwọn ìpẹ́ wọn ni tí orí wọn mú tí ó rí ṣonṣonṣonṣo gbogbo bí orí abẹ́rẹ́ irun orí rẹ̀ pọ̀ ó sì ba irun àárín orí rẹ̀ ó dàbí okùn ó ṣàn lọ sí ẹ̀yìn rẹ̀ títí ó fi kàn án ní ìbàdí ojú rẹ̀ dàbí ojú ẹja ìpìyà ṣùgbọ́n ọ̀kọ̀ọ̀kan tó ti ìpìyà mẹ́fà papọ̀ kìí kan ọwọ́ àti ti ẹsẹ̀ rẹ̀ gùn tó ẹsẹ̀ bàtà kan dáadáa àwọn èékán wọn ní sì wá tẹ̀ bí gọ̀ǹgọ́ ìlú gbogbo orí wọn mú bí abẹ wọn tún jọ èékán àwòdì ẹnu rẹ̀ dàbí ẹnu ọ̀bọ ṣùgbọ́n eyín ẹnu rẹ̀ fi ara wé ti kìnnì ọ̀hún. Ìtàn ń tẹ̀síwájú.

0: lára tòótọ́. Ó lọ bé ọ̀gẹ̀dẹ̀. Bí ó ti dé ọ̀hún tí ó fi àdá kan ọ̀gẹ̀dẹ̀. Ní ẹnìkan dáhùn láti inú igbó. Ìwọ ta ni? Òun náà fèsì. Ó ní.
1: Èmi àdì ìtú Olódùmarè ni o.
0: Òun náà tún béèrè. Ó ní.
2: Kí ló ń ṣe?
0: Òun náà dáhùn. Ó ní.
1: Mo fẹ́ bí ọ̀gẹ̀dẹ̀ ni o.
0: Ẹni náà wá béèrè. Ó ní.
2: Ta ni ràn ọ́?
0: Òun tún fèsì.
1: Bàbá mi ni.
2: Ta ni bàbá rẹ?
1: Obìnrin ayé ni bàbá mi.
2: Òun ló ní ọ̀gẹ̀dẹ̀.
1: Kìí ṣe òun o.
2: Wà ṣe ń bẹ ọ̀gẹ̀dẹ̀ ọlọ́gẹ̀dẹ̀ lóko lóko.
1: Ẹnìkan báyìí ti fún mi láṣẹ ni o.
0: Jọ̀wọ́ sọ orúkọ ẹni náà fún mi ní wérewéré.
1: N kò mọ orúkọ ẹni náà rárá o.
0: Báyìí ni wọ́n jọ ń sọ̀rọ̀ sí ara wọn. Àdì ìtú fẹ́rẹ̀ máì tí ìsọ̀rọ̀ tán tí ènìyàn bíi 24 fi jáde tí wọ́n mú un. Tí wọ́n kó ọwọ́ rẹ̀ méjèèjì sẹ́yìn. Tí wọ́n dèé. Tí wọ́n fún un lókun dán dán. Lẹ́yìn èyí, wọ́n sun ọ̀gẹ̀dẹ̀ púpọ̀ mọ́ Ọlọ́run. Wọ́n tì í síwájú. Gbogbo wọn kó pàṣán lọ́wọ́. Wọ́n nà án bí wọ́n ti ń lọ. Ìgbà tí ó ṣe, wọ́n bẹ̀rẹ̀ sí kọrin tẹ̀lé. Ẹnìkan ni ó ń dá orin náà. Bí ó bá ti lé orin tí ó wípé ojú olè rèé. Àwọn yòókù wá ní wọ́mù.
3: Ojú o lè ré.
4: Wọ́mù.
3: Àyà o lè ré.
4: Wọ́mù.
3: Apá o lè ré.
4: Wọ́mù.
3: Ẹsẹ̀ o lè ré.
4: Wọ́mù.
3: Orí o lè ré.
4: Wọ́mù.
3: Ọrùn o lè ré.
4: Wọ́mù.
3: Inú o lè ré.
4: Wọ́mù.
3: Ẹ̀yìn o lè ré.
4: Wọ́mù.
3: O lè ré.
4: Wọ́mù.
3: O lè ré.
4: Wọ́mù.
5: Ẹtari rẹ wo bí ó lọ bí ó lọ.
6: Ẹtari rẹ wo bí ó lọ bí ó lọ.
5: Ẹtari rẹ wo bí ó lọ bí ó lọ.
6: Ẹtari rẹ wo bí ó lọ bí ó lọ.
5: Ẹgbàlé tí ọ̀tún ẹgbà nítòsí.
6: Ẹtari rẹ wo bí ó lọ bí ó lọ.
5: Ẹgbàlé tí ọ̀tún ẹgbà nítòsí.
6: Ẹtari rẹ wo bí ó lọ bí ó lọ.
5: Ẹtari rẹ wo bí ó lọ bí ó lọ.
6: Ẹtari rẹ wo bí ó lọ bí ó lọ.
5: Ẹtari rẹ wo bí ó lọ bí ó lọ.
6: Ẹtari rẹ wo bí ó lọ bí ó lọ.
5: Ẹgbàlé tí ọ̀tún ẹgbà nítòsí.
6: Ẹtari rẹ wo bí ó lọ bí ó lọ.
5: Ẹgbàlé tí ọ̀tún ẹgbà nítòsí.
6: Ẹtari rẹ wo bí ó lọ bí ó lọ.
0: Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìgbà tí ó pẹ́ díẹ̀ tí wọ́n ti ń lọ ni wọ́n dédé dúró. Tí wọ́n bẹ̀rẹ̀ sí pàtẹ́wọ́. Tí wọ́n ní kí àdì ìtú máa jó.
3: Ojú o lè ré.
4: Wọ́mù.
3: Ojú o lè ré.
4: Wọ́mù.
3: Ojú o lè ré.
4: Wọ́mù.
3: Ojú o lè ré.
4: Wọ́mù. Ojú o lè ré. Ojú o lè ré. Ojú o lè ré.
3: Ojú o lè ré.
4: Ojú o lè ré. Ojú o lè ré. Ojú o lè ré.
3: Ojú o lè ré.
4: Ojú o lè ré.
3: Ojú o lè ré.
4: Ojú
3: o lè ré. Ojú o lè ré.
4: Wọ́mù.
3: Ojú o lè ré.
4: Wọ́mù.
3: Ojú o lè ré. Ojú o lè ré.
0: Kò fẹ́ láti jó rárá. Ṣùgbọ́n nígbà tí wọ́n kó pàṣán bò ó. Wérewére ló ń jó. Tí òun tí omi tí ó ń ṣàn bí àgbàrá òjò lójú. Wọ́n fi ojú ọmọ náà rí nǹkan. Ìgbà tí ó bá ṣe, wọ́n á ní kí ó bẹ̀rẹ̀ kí ó máa ju ìdí nínú ijó.
3: Ojú o lè ré.
4: Wọ́n ojú o lè ré. Ojú o lè ré.
3: Ojú o lè ré.
0: Ìgbà tí ó bá ṣe, wọ́n á ní kí ó máa pò òyì. Èyí tí ó wá burú ju gbogbo ìyà tí wọ́n fi jẹ ẹ́ ni pé wọ́n mú un lágbára láti jẹ́wọ́ ohun tí kò ṣe. Nígbà tí wọ́n mú un dé iwájú akọ̀wé ọba ìlú Ìfẹ̀yìntì, wọ́n ní kí ó máa wí báyìí tẹ̀lé àwọn bí àwọn bá ti ń sọ.
7: Èmi,
8: dárúkọ rẹ̀.
7: Àdìtú Olódùmarè.
8: Olórí burúkú ọkùnrin.
7: Olórí burúkú ọkùnrin.
8: Ojí ní kùtùkùtù ọjọ́ ayé rẹ.
7: Mo jí ní kùtùkùtù ọjọ́ ayé mi.
8: O gbé igbá olè ka àtàrí.
7: Mo gbé igbá olè ka àtàrí.
8: O gbé ti ọlọ́sà ka ọrùn.
7: Mo gbé ti ọlọ́sà ka ọrùn.
8: O dé fìlà jàgùdà páálí.
7: Mo dé fìlà jàgùdà páálí.
8: O ń ṣiṣẹ́ olè jẹun.
7: Mo ń ṣiṣẹ́ olè jẹun.
8: O jalè títí wọn kò rí ọ mú.
7: Mo jalè títí wọn kò rí mi mú.
8: Ṣùgbọ́n ọjọ́ gbogbo ni tí o lè.
7: ṣùgbọ́n ọjọ́ gbogbo ni tí o lè.
8: Ọjọ́ kan ni tó ní nǹkan.
7: Ọjọ́ kan ni tí o ní nǹkan.
8: Ní ìgbẹ̀yìn pátápátá.
7: Ní ìgbẹ̀yìn pátápátá.
8: Àárí ọmú ní oko olóko.
7: Àárí mi mú ní oko olóko.
8: Níbi tí o ti ń jí ọ̀gẹ̀dẹ̀ ọlọ́gẹ̀dẹ̀ bẹ́ẹ̀.
7: Níbi tí mo ti ń jí ọ̀gẹ̀dẹ̀ ọlọ́gẹ̀dẹ̀ bẹ́ẹ̀.
8: Ṣùgbọ́n dájú dájú.
7: Ṣùgbọ́n dájú dájú.
8: O mọ̀ pé.
7: Mo mọ̀ pé.
8: Dandan.
7: Dandan.
8: Àti dandan.
7: Àti dandan.
8: Ní kí wọ́n dá ẹjọ́ fún ọ.
7: Ní kí wọ́n dá ẹjọ́ fún mi.
8: Kí wọ́n dá sẹ̀ríà fún ọ.
7: Kí wọ́n dá sẹ̀ríà fún mi.
8: Gẹ́gẹ́ bí òfin ìṣẹ̀dálẹ̀ ìlú ìfẹ̀yìntì.
7: Gẹ́gẹ́ bí òfin ìṣẹ̀dálẹ̀ ìlú ìfẹ̀yìntì.
0: Gbogbo ọ̀rọ̀ wọ̀nyí ni ó ní láti sọ lójú ọ̀pọ̀lọpọ̀ pàṣán. Ìyàlẹ́nu ni yóò sì jẹ́ fún ẹnikẹ́ni láti gbọ́ pé eléyìí náà ni àwọn ọlọ́pàá ìfẹ̀yìntì yóò fi bá àdìtú ṣe ẹjọ́ lọ́jọ́ tí wọ́n bá máa ṣe ẹjọ́ rẹ̀. Òfin ìlú ìfẹ̀yìntì le púpọ̀ nípa olè. Ẹnikẹ́ni tí ó bá ja olè pípa ni. Ìwé òfin ìfẹ̀yìntì orí 24 ẹsẹ̀ keje kà báyìí.
9: Ikú ni ìyà ẹ̀ṣẹ̀ tí o lè ní láti jẹ. Kò sí olè tí yóò bọ́ lọ́wọ́ ìyà yìí. Bí ó ti wù tí nǹkan tí olúwa rẹ̀ jí ti kéré tó. Ẹnikẹ́ni tí ó bá jí ẹran yọ jẹ nínú ọbẹ̀ ìyá rẹ̀ o lè ni. Ẹni tí ó ti lé ọkọ rẹ̀ wá tí ó gbé àkàṣù ẹ̀pọ̀ ní ilé ìyá rẹ̀ láì jẹ́ pé a fún un láṣẹ o lè ni. Ẹni tí ó bu gaàrí ara ilé rẹ̀ láì jẹ́ pé ó gba àṣẹ o lè ni. O lè ni ẹni tí ó jí iṣu wà lóko bàbá rẹ̀. O lè ni ọmọkùnrin náà tí ó jí ẹ̀wù bàbá rẹ̀ wọ̀. O lè sì ni ọmọbìnrin tí ó rú aṣọ ìyá rẹ̀ láì gba àṣẹ.
0: Ìwé òfin ìfẹ̀yìntì orí keje ẹsẹ 24 sì tún kà báyìí.
9: Ní ọdún 5-5 ni a ó máa yan ìgboyè kan nínú àwọn babaláwo tí ó jẹ́ ọmọ ìfẹ̀yìntì. Orúkọ ẹni tí a ó pè ní adájọ́ olè. Òun ni yóò máa ṣe ètò pípa olè gbogbo. A kì yóò sì so ẹnikẹ́ni rọ̀ lórí igi. Kàkà bẹ́ẹ̀ dídè ni a ó di olè mọ́ igi. Tí a ó sì fi àdá gé lọ́rùn kàù lẹ́ẹ̀kan ṣoṣo.
0: Apá ìsàlẹ̀ ojú ewé náà tún kà báyìí.
9: Kí adájọ́ olè tó dá ẹnikẹ́ni lẹ́bi ikú. O ní láti fi àyè sílẹ̀ wádìí ohun gbogbo kíní kíní. Adájọ́ kádájọ́ tí ó bá dá ẹ̀bi ikú fún aláìṣẹ̀. Pípa ni a ó pa.
0: Ọjọ́ pẹ́ tí òfin olè ti wà bẹ́ẹ̀ nínú ìlú ìfẹ̀yìntì. Kí ọba aláyélúwà òfin tótó kíní tó gorí oyè ni. Bẹ́ẹ̀ ni òfin tótó kejìlá ló wà lórí oyè ní àkókò ẹjọ́ àdìtú yìí. Ìgbà tí wọ́n ti fi agbára mú àdìtú tí ó kọ orúkọ ara rẹ̀ sí ẹ̀jẹ́ tí wọ́n fi agbára mú jẹ́ tán ni akọ̀wé ti fi fún àwọn tí ń tọ́jú ilé ẹlẹ́wọ̀n ibẹ̀ kí wọ́n sọ sínú túbú di ọjọ́ tí wọ́n ó ṣe ẹjọ́ rẹ̀. Bàbá àdìtú kò gbọ́hùn kankan rárá ní ilé. Ṣùgbọ́n nígbà tí ó di ọjọ́ tí ó yẹ kí ó dé tí kò dé tí ó tún di ọjọ́ kejì tí kò rí òun náà kí ẹsẹ̀ sí ọ̀nà ó wá ọmọ rẹ̀ lọ.

0: ti won ni lati pa adi itu ni baba re de si ifeyinti iseju kan pere loku ki won be omo re lori laarin oja lo yo si won nkan ti won se gege bi isedale won yo fi han yin bi eto le pipa ti ma nri ni ilu ifeyinti lọjọ yìí ní nǹkan bí agogo mẹjọ ààbọ̀ gbogbo ènìyàn ti pé sí àárín ọjà pátápátá ìgbà tí adájọ olè máa jáde ó wọ ẹwù oyè rẹ kíjìpá funfun ni wọn fi rán ẹwù náà ní pẹrìyẹ wọn sọ ẹyọ owó mú ara rẹ kanlẹ lẹyìn èyí wọn rán ọpọlọpọ àdúró àti atọmọ wọn sì tún wá so ìyẹ ẹyẹ orí ẹyẹ àti egungun ejò mọ́ lára dìgbọn dìgbọn wọ́n ṣe wọ̀nyí ní ọ̀nà tí ó jẹ́ pé gbogbo àlàfo ara aṣọ náà dí pátápátá ibi tí kò bá sí ẹyọ owó àdó ń bẹ ibi tí kò sí àdó àtọ wà ibi tí àtọ kò sí ìyẹ ẹyẹ tàbí egungun ẹyẹ wà pẹ̀lú ọba dé sí orí ìtẹ́ rẹ̀ ní agogo mẹ́sàn-án géere ó dé adé ó wọ bàtà ilẹ̀kẹ̀ ó gbé agbárí ènìyàn méjì kọrùn ó kọ ojú agbárí kan síwájú ó kọ ti ìkejì sẹ́yìn èyí nì ni pé ẹ̀yìn rẹ̀ kò kan àga adájọ́ olè fa àdìtú lọ́wọ́ lọ síwájú ọba ó dáhùn ó ní
1: kábíyèsí alayélúwà aláṣẹ èkejì òrìṣà ikú bàbá yèyé ọba òfintótó tí ó ju gbogbo ọba lọ àárí olè yìí mú nínú oko ó ń jí ọ̀gẹ̀dẹ̀ bẹ́ẹ̀.
0: òfintótó dáhùn báyìí.
2: ǹjẹ́ o ti wádìí dáadáa ó sì dá ọ lójú pé ó ṣe bẹ́ẹ̀.
0: adájọ́ olè ní.
1: mo ti wádìí àwọn ẹlòmíràn sì ti wádìí pẹ̀lú a bá a níbi tí ó ti ń bẹ́ ọ̀gẹ̀dẹ̀ gan olóko wípé òun kò fún un láṣẹ òun ní ẹnìkan fún òun láṣẹ láti ṣe bẹ́ẹ̀ ǹjẹ́ a béèrè kí ó sọ ẹni náà fún ni ṣùgbọ́n kò lè sọ a bá mú bí o lè kábíyèsí.
0: ọba wa pàṣẹ
3: fihàn gbogbo ìlú ti ṣe ìdájọ́ fún gẹ́gẹ́ bí òfin àtọwọ́dọ́wọ́ wa.
0: lẹ́yìn èyí ni adájọ́ olè pàṣẹ kí àwọn ìránṣẹ́ ní ààfin ṣe ètò bí ó ti yẹ wọ́n gbé ìké igi ńlá kan jáde wọ́n bó ẹ̀wù lọ́rùn àdìtú wọ́n mú un kúnlẹ̀ ó gbé ọrùn rẹ̀ lé ìké igi yìí wọ́n wá gbé irin ńlá kan lé e ní orúnkún tí ó mú ẹsẹ̀ rẹ̀ mọ́lẹ̀ dáadáa wọ́n sì gbé òrùka irin ńlá kan lé e ní ibi ìpàkọ́ tí ó fa orí síwájú tí ọrùn nìkan wá wà lórí ìké igi àwọn ọdẹ àti babaláwo tò yí ibi tí ọmọ yìí wà ká lẹ́yìn èyí ni adájọ́ olè gbé màrìwò ọ̀pẹ ńlá kan tí ó nà án mọ́lẹ̀ ní ẹ̀kíní bí ó ti ṣe bẹ́ẹ̀ ó ké lóhùn rárá ó ní.
1: ẹ̀yin ọmọ ìlú ìfẹ̀yìntì o
0: gbogbo àwọn èrò ìwòran àti àwọn babaláwo dáhùn wọ́n ní. ó tún na màrìwò ọ̀pẹ mọ́lẹ̀ lẹ́ẹ̀kejì ó ké bíi ti ìṣáájú.
1: ẹ̀yin ọmọ ìlú ìfẹ̀yìntì o
0: gbogbo ènìyàn náà fèsì bíi ti ìṣáájú. ó nà án mọ́lẹ̀ ní ẹ̀kẹta.
1: ẹ̀yin ọmọ ìlú ìfẹ̀yìntì o
0: gbogbo wọn tún dáhùn lẹ́ẹ̀kẹta. ìgbà tí ó ké lẹ́ẹ̀kẹrin.
1: ẹ̀yin ọmọ ìlú ìfẹ̀yìntì o
0: tí gbogbo wọn dáhùn. ó ní.
1: àdìtú olódùmarè ọmọ ìlákọ̀ṣẹ́ àlejò ní ilẹ̀ yìí jí ọ̀gẹ̀dẹ̀bẹ́ ní oko olóko a sì fẹ́ pa á gẹ́gẹ́ bí òfin ìṣẹ̀dálẹ̀ wa ẹnikẹ́ni tí ó bá rí ìdí rẹ̀ tí a kò fi gbọdọ̀ pa á kí ó sọ nísinsìnyí bí bẹ́ẹ̀ kọ́ kí ó pa ẹnu rẹ̀ mọ́ láéláé.
0: Gbogbo ènìyàn dákẹ́ minimini adájọ́ olè tún na màrìwò ọ̀pẹ mọ́lẹ̀ lẹ́ẹ̀karùn-ún ó ní.
1: Àdìtú Olódùmarè ọmọ ìlákọ̀ṣẹ àlejò ní ilẹ̀ yìí jí ọ̀gẹ̀dẹ̀bẹ́ ní oko olóko a sì fẹ́ pa á gẹ́gẹ́ bí òfin ìṣẹ̀dálẹ̀ wa ẹnikẹ́ni tí ó bá rí ìdí rẹ̀ tí a kò fi gbọdọ̀ pa á kí ó sọ nísinsìnyí bí bẹ́ẹ̀ kọ́ kí ó pa ẹnu rẹ̀ mọ́ láì.

0: ni obiri aye sajade laarin ero leyin ti o dahun lohun rara pe
1: emi ri o
0: ti o be siwaju adajo ole gege bi asa won ni lati wadi ohun ti o ri gbogbo eniyan tagiri oba paapa dide eni ti o gbe adasoke gbe adasile obiri aye ba omo re nibi ti won de si die loku ki omi bo loju re sugbon o se okan okunrin o koju si adajo ole oni
1: omo mi ni yi ko jale rara ko ju ogedebe enikan to ri loju ona nigbati mo ran wa si ifeyinti ni o fun lase pe o wa ma be ogede ninu oko ti e ti mu daju daju ati emi ati omo mi se bi oko okunrin na ni
0: gbogbo eni ti o gbo oro yi ke lohun kan
2: daruko eni na
3: da
0: eh da
3: daruko eni na fun ni
0: da da
2: da
0: sugbon wa de adi itumole nibi ti o wa ni ko le la enu re soro kan rara adajo le ba lo si odo oba o gba aye ki won tu omo na sile ki o ri aye soro die iro re ni pe ki o soro die sa ki awon to pa ni nitori o ti so ohun ti baba re yi so tele ri sugbon aile daruko eni ti o fun lase ki o wa ma be ogede ni oko ti won ti mu ni ko je ki won gba gbo won ba tu adi tu adajo le ba beere bayi
4: ngbo ooto ni enikan fun o lase lati lo be ogede ologede ni oko oloko
0: adi tu dahun oni
5: ooto ni
0: adajo tun ba oro re lo oni
4: bi o ba je ooto ni nje daruko eni na ki gbogbo wa gbo
0: adi tu ni
5: nko ma oruko re
0: adajo le wa wo obiri aye loju o mi ejika re oni
4: ko pari
0: obiri ni
1: ko pari kan rara je pe emi tun se ibere kan si
0: obiri wa bi omo re oni
1: nde bi o ba ri okunrin na o le mo bi
0: adi tun ni
5: mo le mo daada
0: obiri tun be oro re lo oni
1: se apejuwe nkan ti o le ranti lara okunrin ti o fun olase yi
0: adi tu olodumare ba bere oni
5: mo ranti pe okunrin na ki se eniyan kekere rara nitori aso ti o wo ki se kekere aso aran daada ni sugbon ni koko kan bayi ni ibi iwaju ori koko na gun to bayi
0: o fi okan ninu awon omo ika owo re diwon
5: o darun gbon si ni agbon isale sugbon irun ti sabe ma hu ni ete oke ko si nibe o fa ete oke dan patapata ko si irun kan rara ni ipe npeju bara gidi lori eyi ti mo ranti mo nipa okunrin naa ni eyi
0: oro de ile wa yi eni kan soso lo wa laarin ilu ifeyinti ti o ni iru koko ti adi tu se apejuwe eni naa si ni igbakeji oba sugbon ko si nibe ni ojo ti won se ejo omo naa bi o tile je pe o ti n gbo firin firin nipa re oba paapaa fura die nisisiyi pe ooto ni oro ti omo n so pe enikan lo fun oun lase ati paapaa ti o je pe o ko igbakeji oba yi ko jina si ibi ti nkan ti sele oba pase pe ki gbogbo ilu tuka ki won da adi itu pada fun baba re sugbon o kilo fun awon mejeeji ati baba ati omo pe won ko gbodo kuro ni aarin ilu titi ohun o fi fun won lase ni gbogbo ilu ni ode aye yi ko si eyi ti awon eniyan inu re mo ise afowose bi ilu ifeyinti bi won fi amo mo eniyan igba ti oluwa re ba soro si ti ko dahun ni yoo to mo pe amo ni Ìgbà tí àdì tún ṣe àpèjúwe ẹni tí ó fún òun láṣẹ àti máa bẹ́ ọ̀gẹ̀dẹ̀ yìí. Kò sí ẹni tí kò fi inú wípé igbákejì ọba ni. Kò sí ẹni náà ní gbogbo ìlú tí ó ní irú kókó tí àdì tún ṣàpèjúwe àfi òun. Ṣùgbọ́n ọ̀ràn ńlá ni pé kí ènìyàn mú igbákejì ọba lólè. Ọba yan àwọn ọlọgbọ́n mẹ́fà kan pé kí wọ́n ṣe ìpàdé lórí ọ̀ràn náà, kí wọ́n wá sọ fún òun ohun tí ó yẹ kí òun ṣe. Ìgbà tí àwọn ọlọgbọ́n ṣe ìwádìí, ìmọ̀ràn tí wọ́n fún ọba ni pé kí ó bi igbákejì rẹ̀. Bí ó bá jẹ́ pé lóòótọ́ òun ló fún àdì tún ní àṣẹ àti lọ máa bí ọ̀gẹ̀dẹ̀ ní oko olóko. Ọba ránṣẹ́ sí igbákejì rẹ̀ kí ó wá fi ojú kan òun lóòótọ́. Ìgbà tí ó dé, tí ọba wádìí lọ́wọ́ rẹ̀, ó ṣẹ̀kanlẹ̀ bámú bámú. Ní gbogbo àkókò yìí, wọn kò jẹ́ kí àdì tún fi ojú kan ọkùnrin náà rárá. Ní ìlú ìfẹ̀yìntì, irùngbọ̀n dídá sí ni ọkùnrin ibẹ̀ fi ń ṣe fáàrí. Ṣùgbọ́n kò sí ẹni tí ó ń dárúngbọ̀n àgbọ̀n ìsàlẹ̀ sí, tí ó ń fa irun tí ó hù sí ètè òkè. Báyìí ni ọkùnrin náà ṣe lọ́jọ́ tí ó ṣi ọmọ ọlọ́mọ lọ́nà. Ṣùgbọ́n eléyìí ti ṣẹlẹ̀ tó oṣù mẹ́fà dáadáa. Àti irun tí ó fa ní ètè òkè àti ti ìpéǹpéjú, gbogbo wọ̀nyí ti hù padà, tí kò sí ẹni tí ó túmọ̀ pé ẹnikẹ́ni fa wọn rí. Àwọn ọlọgbọ́n ìlú wà lọ wá ènìyàn 23 tí ó jọ igbákejì ọba púpọ̀, tí ó jẹ́ pé bákan náà ni wọ́n ga mọ̀. Ìwọ̀n kan náà ni wọ́n tẹ̀ nígbà tí a gbé wọn ka orí ìwọ̀n. Wọ́n wá fi amọ̀ ṣe kókó tí ó dàbí ti igbákejì ọba gan sí orí wọn. Ní ọ̀gangan ibi tí kókó igbákejì ọba wà. Lẹ́yìn èyí, wọ́n wá pàṣẹ pé kí gbogbo àwọn 23 àti igbákejì ọba fa irun ètè òkè àti ti ìpéǹpéjú. Wọ́n wá to gbogbo àwọn wọ̀nyí tẹ̀lé ara wọn. Ibi tí igbákejì ọba wà jẹ́ ipò kẹta sí ẹni tí ó gbẹ̀yìn pátápátá. Wọ́n ní kí wọ́n rìn kọjá níwájú àdì tú Olódùmarè. Ẹnì kíní kọjá, àdì tú kò mú. Àtẹ̀lé kọjá, kò mú. Gbogbo wọn sà ń kọjá ṣá, kò mú wọn. Ìgbà tí ó kan igbákejì ọba, wéré ló mú.
5: Òun nìyí.
0: Ní àdì tún ké, wéré ni wọ́n pàṣẹ kí ọlọ́pàá mú igbákejì ọba. Wọ́n fà á lé adájọ́ olè lọ́wọ́ kí ó dá ẹjọ́ ikú fún un. Gẹ́gẹ́ bí ètò oyè jíjẹ ní ìlú ìfẹ̀yìntì, kò sí pé à ń pe ẹnìkan ní balógun tàbí ọ̀tún, tàbí ọ̀tún balógun tàbí òsì balógun. Kò sí pé ẹnìkan jẹ́ lísà tàbí ṣàṣẹ́rẹ́ tàbí ọjọ́mu. Kò sí baṣọ̀run tàbí àgbàákin. Kò sí sẹ́ríkí tàbí àgòrò. Ọba nìkan ni à ń pè ní ọba. Lẹ́yìn èyí ni wọ́n wá to orúkọ wọn bí wọ́n ti ní ipò ju ara wọn lọ báyìí. Igbákejì ọba ní èkejì ìlú, lẹ́yìn rẹ̀ ní ẹ̀kẹta ìlú, ẹ̀kẹrin ìlú, ẹ̀karùn-ún ìlú, ẹ̀kẹfà ìlú, èkeje ìlú, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìwọ̀nyí ló jẹ́ orúkọ oyè wọn. Ọ̀kan nínú àwọn òfin ìlú ìfẹ̀yìntì tí ó wà ní orí 21 ojú ewé 10 nínú ìwé òfin kà báyìí. Ìjòyè tí ó bá mú kí ọmọ nìkejì jalè ní láti kú. Bí ọba kò bá fẹ́ kí ìjòyè náà kú, a fún ọba láṣẹ kí ó yí èyí padà sí ìyàkíyà tí ó bá wù. Òfin kejì tí ó wà lójú ewé 8 ìwé òfin tún kà báyìí. Kò sí ìjòyè tí ó gbọ́dọ̀ dá nìkan kú ní ìlú ìfẹ̀yìntì.
6: bí ìjòyè bá kú ikú àtọ̀run wá ìgbìmọ̀ ní láti pa ẹnìkan láàrin ìlú kí wọ́n sin pẹ̀lú rẹ̀ bí ìjòyè bá ṣe nǹkan tí ó jẹ́ pé a fi dá ẹjọ́ ikú fún ìjòyè bẹ́ẹ̀ ní láti dárúkọ ẹni tí yóò bá òun kú ẹnikẹ́ni tí ó bá sì dárúkọ láàrin ìlú ní láti kú pẹ̀lú rẹ̀ ni bí ọba bá kú ènìyàn mẹ́rin ní láti bá a kú bí ó bá sì jẹ́ pé a dá ẹjọ́ ikú fún ọba òun ti kára rẹ̀ ní láti dárúkọ àwọn mẹ́rin tí yóò bá òun kú ni irú òfin báwọn yìí lè ya ẹnikẹ́ni lẹ́nu ní òde òní ó tilẹ̀ lè dàbí nǹkan tí kò lè jẹ́ òótọ́ lójú àwọn ọmọ ilé ìwé ṣùgbọ́n òfin tí ó de ìsìnkú ọba ní àárín àwọn yorùbá ní ayé àtijọ́ fi ara wé ọba kan kò gbọdọ̀ kú kí ẹrú tàbí obìnrin rẹ̀ kan má bàa kú ó ṣàjẹ́ pé wọn kò ń sábà dárúkọ ẹni tí àwọn bá ń fẹ́ tí ó kú pẹ̀lú àwọn ni síbẹ̀ náà ẹrú tàbí aya ọba tí ó súnmọ́ jù ní ìgbà ayé rẹ̀ ni ó máa ń bá ọba kú kìí ṣe àárín àwọn yorùbá nìkan ni àṣà yìí ti gbilẹ̀ àwọn ọlọ́gbọ́n ti wí fún ni pé kò sí farasí ọba íjíbítì kan tí ó nìkan kú láì jẹ́ pé ẹnìkan bá a kú ní ayé àtijọ́ ṣùgbọ́n wọn kò dá ẹjọ́ náà ní ọjọ́ yìí ọba pàṣẹ kí wọ́n ju èkejì ìlú sí ẹ̀wọ̀n títí wọn ò fi ṣe ẹjọ́ rẹ̀ ó dá ọjọ́ mẹ́sàn-án fún ẹjọ́ náà
7: olóyè D. O. Fagunwa olóòtú àti olùdarí ìtàn ọ̀làǹrẹ̀wájú Adéwùsì àwọn ẹ̀dá ìtàn àwọn tí ó mú àdì ìtú lólè Peter Ọláṣùpọ̀ Bùkúnmi Babárínsá Elizabeth Babájídé ọ̀làǹrẹ̀wájú Adéwùsì ẹni tí ó ń bèèrè ibi tí àdì ìtú ti gbàṣẹ wọ oko ọ̀gẹ̀dẹ̀ ọ̀làǹrẹ̀wájú Adéwùsì akọ̀wé ọba ìlú ìfẹ̀yìntì Peter Ọláṣùpọ̀ adájọ́ olè Kọ́láwọlé Adéwálé àwọn ará ìlú ìfẹ̀yìntì Rónkẹ́ Kúpọ̀ láti Olúwa Ṣakin Kẹ́hìndé ọ̀làǹrẹ̀wájú Adéwùsì igbákejì ọba ìlú ìfẹ̀yìntì Olúwa Ṣakin Kẹ́hìndé òbírí ayé àdì ìtú olódùmarè ọ̀làǹrẹ̀wájú Adéwùsì ire o dìgbà.

0: Àkòrí ọ̀rọ̀ mi tòní, òun ni wípé Jethro fẹ́ràn rẹ̀, kò fẹ́ kó ṣègbé. Ẹ̀yin bàbá, ìyá, ẹ̀gbọ́n àbúrò àti ẹ̀yin ọ̀rẹ́ mi gbogbo. Jethro fẹ́ràn wà, kò fẹ́ kẹ́nikẹ́ni ṣègbé. Kò ní dídùdù sí ìparun ẹlẹ́ṣẹ̀, bó ti wù kí ẹ̀ṣẹ̀ rẹ pọ̀ tó. Kò ní fi ṣe gbogbo iṣẹ́ ibi tó ti ṣe. Kìkì pé kò jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ fún Jésù, kó o sì kọ ẹ̀ṣẹ̀ wọ̀nyẹn sílẹ̀, kó o gba Jésù ní Olúwa àti Olùgbàlà rẹ. Ó ṣe ìlérí nínú ìwé mímọ́, nínú ìwé Àìsáyà, orí kìíní ẹsẹ̀ kejìlélógún.
1: Olúwa wípé,
0: ó wípé,
1: wá nísinsìnyí,
0: ó ní kó wá o,
1: kí ẹ sì jẹ́ kí a sọ àsọyé pọ̀.
0: Ó ní kó jẹ́ káwọn jọ sọ àsọyé pọ̀.
1: Bí ẹ̀ṣẹ̀ yín bá rí bí òdòdó.
0: Ó ní bí ẹ̀ṣẹ̀ rẹ bá ti ẹ̀pọ́ tó rí bí òdòdó.
1: Wọ́n sì fún bí òjò dídì.
0: Ó ní yóò wá yóò fún bí òjò dídì.
1: Bí wọ́n pọ́n bí àlárì.
0: Ó ní bí ẹ̀ṣẹ̀ rẹ pọ̀ tó pọ́ bí àlárì.
1: Wọ́n dàbí irun àgùntàn.
0: Ó ní wá wá tó wọn dàbí irun àgùntàn. Ó tún sọ bákan náà pé bó bá ti àgò fún ẹ̀ṣẹ̀, ó ní gbogbo ẹ̀ṣẹ̀ tó ti dá sẹ́yìn, ó lòun ò ní rántí wọn mọ́. Inú ìwé Hebrew ló sọ bẹ́ẹ̀. Ó lòun àti ẹ̀ wá fojú fo gbogbo ètò ti sẹ́yìn wọ̀nyẹn o. Ó lòun ò ní rántí ẹ̀ṣẹ̀ rẹ mọ́. Ìwé Hebrew orí kẹjọ ẹsẹ̀ kejìlá. Ẹ bá wọn fìdí rẹ̀ múlẹ̀.
1: Nítorí pé èmi ò ṣàánú fún àwọn àìṣòdodo wọn.
0: Ó ní gbogbo àìṣòdodo rẹ yẹn, ó lòun àwa ṣàánú rẹ.
1: Àti ẹ̀ṣẹ̀ wọn.
0: Ó ní gbogbo ẹ̀ṣẹ̀ rẹ yẹn, ó lòun àwa fojú fo.
1: Àti àìṣedédé wọn.
0: Ó ní gbogbo ẹ̀ṣẹ̀ rẹ yẹn, lòun ò ní rántí ẹ̀ mọ́.
1: Kì yóò sì rántí mọ́.
0: Ó lè mi ò ní rántí ẹ̀ mọ́. Ẹ̀rí wa Jésù ló tọ́ bẹ́ẹ̀. Ó ní gbogbo ẹ̀ṣẹ̀ tó ti dá sẹ́yìn. Ó ní tó bá ti lè ṣàtúnṣe ọ̀nà rẹ. Ó ní tó bá ti lè kọ ẹ̀ṣẹ̀ tí ó lòun ò ní rántí àwọn ẹ̀ṣẹ̀ yẹn mọ́. Ó lòun àwa ṣàánú gbogbo àìṣedédé rẹ yẹn. Ó ní gbogbo ẹ̀ṣẹ̀ ìgbà ìmọ̀ pátápátá. Ó lòun àwa fojú fo dá. Ẹ wo àwọn ọ̀daràn méjì tí a so kọ́ sórí igi pẹ̀lú Jésù. Bí wọ́n ti jẹ́ ọ̀daràn tó, ọ̀kan máa rí ìgbàlà. Ó lu ara rẹ̀ lóòkà aya rẹ̀. Èkejì fi Jésù ṣe òfin ṣe ẹlẹ́yà. Ìtìmí èkejì dá lórí pẹ̀lú kò tá wà yìí. Ní tiwa ẹ̀jẹ̀ ẹ̀ṣẹ̀ ń táṣe làwọn jẹ. Ṣùgbọ́n Jésù yìí tiẹ̀ kò lẹ́ṣẹ̀. Ó ní jọ̀wọ́ olùgbàlà rántí mi lónìí o. Nígbà tó bá dé ìjọba rẹ̀, Jésù wà dá lóhùn ní orí gangan ni wọ́n wà pẹ̀lú mi ní paradísì. Bí ìwọ olùbọ́ mi bá lè fa ọkàn rẹ ya lónìí, kì í ṣaṣọ rẹ kó fa ọkàn rẹ ya. Bọ́kùnrin ẹlẹ́ṣẹ̀ tán súnmọ́gi tán kàn máa gbérúkọ pẹ̀lú Jésù tí ó ní. Jésù jọ gbà ń rántí òun lónìí. Tó o bá lè fa ọkàn rẹ ya lónìí, kó kọ ẹsẹ̀ sílẹ̀ kó lu ọkàn rẹ ní lu ara lé ọkàn àyà. Jésù ló gbà ọ́. Ó tó ní tẹ́lú ṣe wá tó ṣe kú. Ó fi ara ẹ̀ṣẹ̀ tutù fún ẹ̀ṣẹ̀ rẹ̀. Romans 3:23. Ó sọ bẹ́ẹ̀ fún wa pé
1: gbogbo ènìyàn ni ó ṣàtiṣe.
0: Ó ní gbogbo èèyàn ló ti ṣe o.
1: Tí wọ́n sì ti kùnà ogun
0: Ọlọ́run. Wọ́n ti kùnà ogun Ọlọ́run o. Èmi àti ìwọ ẹlẹ́ṣẹ̀ ni wá. Ṣùgbọ́n Jésù ti wá. Ó ti fi ara rẹ̀ rúbọ. Ó fi ara rẹ̀ ṣe tutù fún ẹ̀ṣẹ̀ wa. Bí èmi àti ìwọ bá ṣe jẹ ẹlẹ́ṣẹ̀ tó. Síbẹ̀síbẹ̀ Jésù máa fẹ́ràn wà. Ó ní ká kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ ẹ̀ṣẹ̀ owó wa ni òun kórira o. Ó ní ká di ẹ̀dá tuntun. Ó ní ká yí padà ká di tòun. Olóhùn ò ní rántí ẹ̀ṣẹ̀ wa mọ́. Ẹ bá mi tún ka Jeremiah orí 29 ẹsẹ̀ 11.
1: Nítorí èmi mọ èrò
0: tí mo ń rò sí i. Jésù ní èrò tó òun ní sí wa o.
1: Ni Olúwa wí.
0: Olóhùn
1: a ní èrò àlàáfíà.
0: Èrò àlàáfíà ló ní sí wa
1: àti èmi. Ṣé fún ibi.
0: Kò ní èrò ibi sí wa.
1: Láti fún yín ní ìgbà ìkẹyìn.
0: Olóhùn fún wa nígbà ìkẹyìn.
1: Àti ìrètí.
0: Àti ìrètí. Ó ní ká kọ ẹ̀ṣẹ̀ sí wa sílẹ̀. Èrò tí Jésù ní sí wa nìyẹn o. Àwọn tó jẹ ẹlẹ́ṣẹ̀ paraku tí ẹ̀ṣẹ̀ wọn tó ju tiẹ̀ lọ. Wọ́n bá Jésù pàdé o. Wọ́n sì rí àánú àti ìdarí jùgbà. Èmi tó ń bá tọ̀ yìí nígbà kan ni mo jẹ ẹlẹ́ṣẹ̀ o. Ṣùgbọ́n Jésù gbà mí. Ó yí ayé mi padà. Gbogbo olùgbọ́ mi. Jésù tí mo sọ̀rọ̀ rẹ̀ fún ọ yìí. Ó lè ṣe jù bẹ́ẹ̀ lọ fún ọ. Fi ayé rẹ fún. Fún ìgbanímọ̀ràn àti àdúrà pé nọ́mbà yìí 08088038265. Mo wulẹ̀ kan sí 08088038265.
2: Oníwàásù ni Pásítọ̀ Mrs. Moji Akinyemi. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa.
3: Flash FM 105.5.
4: Flash.
5: 105.5 FM.
4: The best and the best.
6: Nìní sun àlejò, ara ń tọ́ka. Nìní mẹ́wàá rẹ̀ bọ̀ látòdì ọ̀run ni. Àbí ni bí ò ṣe fi wá òṣè. Flash 105.5 FM. Your Washington, your Washington IB Radio.
7: Your Washington IB Radio.
6: Flash. Ẹbí kọta rédíò. 105.5 FM.
7: 105.5 FM.
6: Splash! Numero uno!
7: Numero uno!

0: jẹ́ láti máa tẹ̀lé wa lórí ètò tá a pè ní
1: agbo ìfẹ́ special.
0: Mo bọ̀ iná ni awo tìlú Ẹ̀bọ̀yì dídé rèé awo wọn nílùú Òkòtó alẹ́ ìlẹ́kọ́mọ ejò márìn tọmọ eku ló léwu.
2: Bẹ́ẹ̀ni
0: a jẹ́ pé a tún ti dé lẹ́ẹ̀kan sí lórí ètò tá a pè ní agbo ìfẹ́ special fún ti alẹ́ òní. A tún ti dé o. Ọmọ bàbá ló fẹ́ wọlé bàbá àbí bẹ́ẹ̀ kọ́ Adémọlá Ọlágbèǹjọ́ bàbá àbàdàn.
2: Ó di dandan a gbọ́dọ̀ ṣiṣẹ́ gbé.
0: A tún ti dé o. Ọmọ bàbá ló ń kanlẹ̀kù tó fẹ́ wọlé
2: báyìí.
0: Dájúdájú àkànṣe ètò gbáà.
2: Nìtàlẹ́ òní.
0: Ní ti alẹ́ òní.
2: Agbo
0: ìfẹ́ special. Nítorí ẹnìkan la forí ètò ti alẹ́ yìí sọ. Ó wá jẹ́ nǹkan ìdùnnú.
2: Nǹkan ayọ̀.
0: Wọ́n ní kúlù nọ́ọ̀sìn dá ìka tàlẹ̀ máọ̀tì.
2: Gbogbo ẹ̀mí ni ó tọ́ kúrò.
0: Ó ṣe pàtàkì fún ọmọ ènìyàn láti kú lẹ́ẹ̀kan lẹ́yìn eléyìí ìdájọ́ ni. Ẹ̀yin èèyàn wa bá a ṣe ń ṣelé ayé wa lọ ní sísẹ̀ntẹ̀lé ní pẹ̀lẹ́kùtù ká máa rántí ọjọ́
2: kan tá a sùn tá a
0: nìyí mọ́ tí pínpín tí yóò wà sópin.
2: Tí náà dilẹ̀ lẹ́yìn àsunsun
0: jẹ́. Ó wá jẹ́ pé gbogbo ìgbìyànjú ìtiraka ìlàkàkà ìṣesí ìgbésẹ̀ iṣẹ́ tá a ṣe.
2: Orí ikọ̀.
0: Iná làwọn èèyàn ó máa wá sọ nípa rẹ̀.
2: Tá a ní gbọ́ kankan mọ́.
0: Adémọlá Ọlágbèǹjọ́
2: kí ló dé
0: tá a lè ṣayé rẹ̀.
2: Kò yẹ lómii.
0: Àtàwọn àtẹ̀yìn kí ló dé tá a lè ṣayé rẹ̀.
2: Àwọn ayé kú òsì.
0: Àbí
2: tájú ayé rí.
0: Ṣèbí lẹ́nu ọjọ́ mẹ́ta iná là ń gbọ́ bọ̀ sọ aláyẹ̀dé
2: wípé
0: bàbá wa cultural ambassador Alábí Ògúndépò.
2: Bẹ́ẹ̀ ni wọ́n ṣílẹ̀wọ̀.
0: Wọn ò pẹ́yìn náà mọ bó ṣe ń lọ.
2: Gbogbo ẹ̀ la ń gbọ́. Lọ sàánú.
0: Èéṣù ni kó bàbá ti dá tiẹ̀ ó di gbére.
2: Ẹ̀rí nǹkan bàbá ti fìtàn lọ́lẹ̀.
0: Àwáyé èkú ò sí.
2: Gbogbo
0: wa là ń lọ sájú lé ọ̀run.
2: Èmi ni ó tọ̀ kúrò.
0: Ikú panipani tó ń fi pá pani òrìṣà tí ò ní tìjú tí já ni nítàmá.
2: Ikú àwara dúdú ọmọ.
0: Bí ò bá wa síkú bó láyé yìí bá ṣe dùn tó
2: náà.
0: Bó ti wò kẹ́ni ẹni ó gbó tó láyé ta ní fẹ́ kó lọ sájú lé ọ̀run. Àfi ká gbà ká mú ọjọ́ wọn ti dálé ayé ni kú ti ń bẹ bí abẹ ọ̀run mámà kan júmọ́ gbogbo wa là ń bọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀.
2: Ọ̀rọ̀dùn táwọn afẹ́ kú.
0: Kò rọrùn. Ọmọdúrà tó yẹ ká máa ṣe. Adémọlá Ọlágbèǹjọ́ bàbá àbàdà.
2: Bó ni a ṣe ṣe.
0: Tí àkókò tí Ọlọ́run bá kọ mọ́ èèyàn bá ti tó. Àṣeyọrí ńlá ni.
2: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀pọ̀lọpọ̀ ló ń
2: kú
0: pẹ̀lú ìjàmbá lásán.
2: Bẹ́ẹ̀ni.
0: Tọ́jọ́ ikú rẹ̀ gan ò tí ì pé.
2: Tọ́pọ̀tọ́pọ̀ àìmọye fún èèyàn tí a ti rẹ́ mọ́
0: gánà.
2: Ìṣàánú
0: wà. Ẹ jẹ́ kẹ́mi kálukú wa ogun àtẹ̀yìn àtàwọn atajọ́ ń gbádùn ètò
2: yìí. Àmì àbàǹdẹ̀ gbogbo ẹni tí ń gbọ́kọ́ sàmì àdúrà kẹfọwọ́ àdúrà bọ́jọ́ ẹni tí ọba jẹ nǹkan aláta.
0: Bàbá àbàdàn.
2: Mo dé bí torí dédé. Èmi náà ni mo ní fi ṣẹlòmí.
0: Agbo ìfẹ́ special náà ni wà ti dé lórí ètò.
2: Lọ́jọ́ ìṣẹ́gun.
0: Àkànṣe ètò náà ni ti alẹ́ òní. Bọ̀sún aláyẹ̀dé iná ni ọlọ́wọ́ ọdán májì fíńgà fún ti alẹ́
2: yìí.
0: Òun gan bó ṣe jókòó yẹn orísun ìmísí lòun gan jẹ́ fún wa.
2: Nígbà yẹn pàwọn adásí tó
0: gbọdọ̀
2: wà ní àtẹ̀lé àwọlé ni. Wọ́n dú tí àlọ́run wọn gbé wá.
0: Àwọn náà ló ní kí wọ́n polówó ọjà. Wọ́n gbé orin tó dọ́ṣọ̀ wá kó bá ohun tá a bá sọ mu. Ẹ ti mọ̀ pé àwọn bọ̀sún aláyàndé
2: nù. Àwọn tí a fi rán nù.
0: A dúpẹ́ lọ́wọ́ ìgbìmọ̀ aláṣẹ ilé-iṣẹ́ wa Splash 105.5 FM ilé funfun Báláwo Fẹ́lẹ́lẹ̀ Nìbàdàn.
2: Àǹfààní kàǹkà ni.
0: Túnde Ọláwọ̀ ọ̀gá àgbà
2: nù.
0: Òun náà ni olóòtú ètò yìí kí bàbá
2: ọmọjẹ
0: bàbá. Ètò wa ti gbìnàyà o. Bóyá ká lọ sọ́dọ̀ bọ̀sún aláyàndé.
2: Ìyá ti dòyìn káàkó tí rédíò wọn.
0: Ǹjẹ́ ṣé àkọ́kọ́ lọ sí polówó ọjà ni Alábí Ògúndépò ká máa wá àkiri ni àbí. alabi ogunlepo
2: onirisi oba fin gba mu
0: alabi
2: o mo se o
0: omo
2: apede bi nla yin
0: ah
2: baba sun ja la ori a ma fe si bayi ah my god
0: oh god
2: ndo mi jojo
0: da na ambo
2: ina se pa
0: yi ba je la la
2: o ti eni fe ba je ni pe yo ba je
0: asiko lo se pataki ise ti kaluku ba se laye laye
2: oroyin
0: ope
3: ebongo ti rin tomi tomi dana lagun ajo ogun dana sumo asi jo wiri wiri ogun nire omo ori oseje igba ri oseje ogun la bake kini won mu bogun odun mo ba bogun le ma bogun ode ni le wa yan kan bi ogbe yan kan ni ran aso mboko ogun gbe ni dakun awo olumo ki egbe o ni egbe o le koko ko kana kana kan mi etu o tu giririririri ikan la bori gbogi atanpa ko woju orun pon gba lawon yan won oko ade ola koko lodo wa ba wo lolo ogun awo ade ola okunrin nangban nangban okunrin berebe okunrin bebere ni bawo eyin gaga pewu ajamo loju aremo loju ara ogun olumo ki ajan gbodorigi aiseye oko ba won pari logun je onigan o le aise kokoro ba won loru akeke polo polo la koko fenu sogi ogun la ko etu ti fofa fa ogun lola ko ogun lola be ajojurin ogun lola da loni da loni bo afin peran ogun loni gba ogun lola wo ogun loni koko baba sasun lakaye na lo kuku la so di mi mo fin bora egbe leyin omo kan egbe leyin eni a nda loro ogun sagbe mi ka le pe mo nsogo nile wa ogun bo ogbe mi oju ti lo mo ogun bo ogbe mi oju ti lo oni ogun lo won gbe mi afi bi mo le ojo eyan ni ogun ogbe un mo ara re ni nge eni ogun ogbe mo ko wa fi ti ekun temi ko to mi bo ade olu ogun ogbojo osa ugbasere ogun lo won gbe mi temi olumo kin yan kan bi ogbe olumo de re ni fe ade olu sege ni male ajipolowo oku tatata egbe leyin teru tomo sikan ni juwa ba mu eje ogun ba bado yin ko ma tani o lakaye gba mi bo ba dodo ma gbe nlo olumokin ogun bo ba do supo ba do gidan dakun ma peran ya mi je mu oluwon koko lodo wa ba wo lolo obilin kilogun ti gbowo eyin laiko ogun oni gbowo eyin laiko lowo gbogbo wa awon omo eni ti ogbon omo eni ti o moran awon alaimokan mokan won ani bogun ba gba legbodo awon si gboko lo awon o mo po osa to gbalegbodo o le gboko lowo ni ogun oni gbalegboko gbodo gbadi kankan lowo gbogbo wa owo nle loko owo lodo owo laarin igbe binajo loko abawo fohun nile ni lode ni nigboni nigboro ni nile yi ni leyin odi ni nijo ojo ba fe buru ogun dowo wa olumoke ayanra ogun o seri ogun mama je rayin ni re nijo ewo ogun tin ba ni ose njẹ ti ogun lohun o sese agbẹ njẹ ogun lohun o sese odaju ogun poko ogun pada ogun dokotan o ogun o mo hun won foko se ina ni sabahere o sagede
0: ah
2: be lo re
0: iya nla lo olorun lo
2: olorun lo kan
0: alabi
2: ogundepo
0: ogundepo baba agbalagba oga o oro po ta fe so ni ale yi sugbon e je ki a se aponle fawon to ti sanwo ipolowo ija sile ni ipele ta bo seyi bo sun alayede
2: owo se koko
0: e se pupo
2: oju oja
0: abrakadabra

0: Ìyàdé.
1: Ọjọ́ ọjọ́ kan ń bọ̀.
2: Ọ̀gá o.
1: Àníṣe ọjọ́ ọjọ́ kan ń bọ̀.
0: Ilé ọjọ́ náà ó mọ̀.
1: Tí iná yóò dilẹ̀ lẹ́yìn asoso jẹ́.
0: Òkùnkùn sì ni kò kọjá abiri mu.
1: Bí Ọlọ́run bá fún wa ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti máa ṣẹ̀mí lọ́wọ́lọ́wọ́, ẹ jẹ́ ká máa wo ẹ̀yìn wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan.
0: Bẹ́ẹ̀ ni o, pọ́jọ́ ń sún mọ́.
1: Kí á sì tún máa wo ibi tí à ń lọ.
0: Ọjọ́ orí ń dàgbà, ọjọ́ ọkùn ń sún mọ́.
1: La ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ti bàbá wa. Bàbá tó dá yàtọ̀.
0: Kódà.
1: Apèdégbáyè.
0: Apèdégbáyè.
1: Àwọn eléyìnbó a ní cultural ambassador.
0: Ẹni àfihàn.
1: Ẹni tí Ọlọ́run fi ẹ̀bùn ńlá ńlá jíǹkẹ́ ẹ̀.
0: Tàbí mọ.
1: Láti wá tún Yorùbá ṣe.
0: Àwọn àgbà.
1: Ìfẹ̀dẹ̀fọ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Òwe ni ká sọ ni. Àbí ìjìnlẹ̀ ọ̀rọ̀.
0: Àwọn arọgbólò yìí.
1: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba.
0: Kábíyèsí bàbá.
1: Ẹ̀yin èèyàn wa yóò máa yà yín lẹ́nu pé bí òwe là ń lùlù ògidìgbò. Wọ́n ní ọlọ́gbọ́n ló ń jo ọ̀mọ̀ràn ló máa ń mọ̀. Mo sọ lẹ́ẹ̀kan, mo ní nílùú Òṣogbo Òròkè, ìlú Aró, ọmọ Àsálà. Wọ́n ń ṣe ẹ̀yẹ fún bàbá Alábí Ògúndépò. Báwa náà ṣe wà lórí afẹ́fẹ́ yìí. Ìyanu tó wá rọ̀ mọ́ ètò ti alẹ́ yìí. Òun náà ni ti ọmọ bàbá àti ìyàwó ẹ̀.
3: Ọlá Ògún.
1: Ọlá Ògún. Ọ̀pẹ́ kò sọ fúnra rẹ ni.
3: Ọlá Ògún ọmọ Alábí
1: Ògúndépò. Ọlá Ògún Alábí Ògúndépò. Lógun Lẹ́kọ̀ọ́ ti o ti ya kó gbogbo ẹ̀ ńlẹ̀. Ọlá Ògún Alábí Ògúndépò.
3: Ẹ ṣeun.
1: Ọmọ bàbá ni yàbí.
3: Pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run.
1: Mo sì jẹ́rìí rẹ pé ó ti fara balẹ̀ wo ìṣesí bàbá kó tó di pé ọlọ́jọ́ dé. Gbogbo nǹkan tí bàbá ń ṣe kò séyìí tó ò ní tọpinpin mo mọrú èèyàn tó jẹ́. Lógun Lẹ́kọ̀ọ́.
3: Orúkọ wa náà.
1: Èèyàn ńlá. Kí n tó lọ sọ́dọ̀ ìyàwó yín.
3: Yes, sir.
1: Tí a bá takòtó ìbéèrè sọ́dọ̀ rẹ̀, kí làwọn gbólóhùn tó lè jẹ jáde látẹnu rẹ̀ wípé ta ni bàbá Alábí Ògúndépò? Kí ló máa kọ́kọ́ wá sí ẹ lọ́kàn? Bàbá rẹ̀ là ń sọ.
3: Bẹ́ẹ̀ni.
1: Àwọn ọmọ bàbá náà wọ́n sì pọ̀, àwọn ọmọ alálòbáríkà. Kí ló máa kọ́kọ́ wá sí ẹ lọ́kàn nípa bàbá rẹ̀ Alábí Ògúndépò? À ń sọ̀rọ̀ èmi àti Bọ̀sún Aláyẹ̀dé, a ní a fi ń bu ọlá fún bàbá wa tó jẹ́ agbáṣàga olùfẹ́ èdè Yorùbá, ẹni tọ́lọ́run fún ní tálẹ́ǹtì tó tún ṣàrà ọ̀tọ̀ nípa ìgbélárugẹ gbogbo tó bá sáà ti jẹ ọmọ Yorùbá. Kinní kan tí mo sì wá mọ̀ tínú rẹ̀ máa dùn sí ni pé ta bá oní láti ṣiṣẹ́ gan pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi gbogbo tẹjọ́ ọmọ bàbá.
3: Kò sí ewu.
1: Tí wọ́n bá ní kí bàbá polówó ọjà. Wọ́n fata sí. Wọ́n fi yọ sí. Wọ́n fi òróró sí. Irú ìyàwó ni bàbá Alábí Ògúndépò. Ó sá súnmọ́ bàbá rẹ̀ fa.
3: Ẹ káàlẹ́ ńlẹ̀ yìí gbogbo ẹni ó fẹ́ràn ètò wa. A kí yín ní tilé tó kò kò ní bàjẹ́ fún yín Lọ́lá Olódùmarè. Ọlá Ògúnlé mi jẹ́ ọmọ Alábí Ògúndépò. Lónìí mo balẹ̀ náà nu ẹ mọ́ gbọ́ mi nílé lóko. Ọmọ àjànàkú ìyàrá ọmọ tẹ́yá bá ti bí ẹyá náà ni ó sì jọ Alábí Ọlá Ògún mo jọ bàbá mi tẹnutẹnu.
1: Ṣé bàbá kí bàbá tó lọ ṣe wọ́n fún ẹ ní abẹ́rẹ́ eléyìí? Èdè tó ń pe ìṣọ́ fún ẹ lábẹ́rẹ́ ni kí bàbá tó lọ.
3: Wọ́n jẹ̀bi wa náà ni.
1: Àjẹ̀bí.
3: Bẹ́ẹ̀ni.
1: Kò fẹ́ sí yàtọ̀. Ó ti ṣiṣẹ́ ìgbáradì tó lágbàá o.
3: Àtọ́.
1: Ó ti dáhùn béèrè mi dáadáa. Ta bá sọ pé bàbá wa àtòdò lóògbé kúlò náà sì dá ìka tàlímọ́tì. Ó ṣe pàtàkì fún ọmọ ènìyàn láti kúlẹ̀ kan lẹ́yìn eléyìí ìdájọ́ ni. Ńbẹ́nu Quran, ńbẹ́nu Bíbélì. Bàbá ti ṣe wọ́n tó lè ṣe. Kí ló máa kọ́kọ́ wá sí ẹ lọ́kàn nípa bàbá rẹ̀ Alàgbà Alábí Ògúndépò?
3: Ẹ ṣeun.
2: eku ba ni daru ara mi o ki gbogbo eyin ololufe eto yi ati ololufe ile ise radio yi ta tin gbun safefe ati baba mi lere shitu olorun oba yo je ke pe fun wa baba mi alabi ogundepo o je soro soro to danto akorin ni ilere ibile ni afowo dara ni iyen lori ilu ni sekere ni agidibo ni ato ni
1: baba tun jo hey
2: bi baba n ba wa dode ewuri ni
1: alagba bo so alayede so kokan lekan won so kokan lekan je farabalẹ ka gbo alabi ogundepo la ngbeye re fun lale toni lori eto ta pe ni
4: agbo ife special splash la wa ni badon
0: eje to di asi
5: o ba ra mo ke mi popo tin gbeju gbere gbeju gbere ase ajo okunrin ni won se bo ba ra dele bo tin ga kanrin nito ta ajo okunrin ni won se moro lori buruku iyawo to ja mo re ele tin se hun di aka alakori o fun omo re lomu to sukan to gbo mu lenu omo iyawo ran ti ore kokon to ni o te omo re ele sori eni ama sunkun sunkun omo re ni kan gbe igbe omo le nigba lokere rere ni mo ba iya sibe mo ni omo ma ke mo iya re nbe ni to si tin ja nkan mora patako patako ibadi olori buruku nbe ni yara ajeji bo ba le keko ke lalakori fi pomo lekun bọmọ bá kú mari mi bí lolo sì fi tẹmọlẹ bí gbégbé agbèrè bọbìnrin bá jágbọn ìwà àgbèrè tán lé ọkọ àdánù ribiribi ni fún ọkọ èrò méjì ò ní sínú rẹ yàtọ sí kórì nǹkan dọbọ ń dọ gbígbé bọra ojú alákọrí ò ní sí lára ọmọ ọdọ àlè ní ó wà àfi kí aláwùrà bí ó sọ wà lọwọ èké obìnrin báyé ti ń lajú gbogbo abo ló sọ kára tẹwọn lọrùn mọbọrọ bí wọn oríṣi kára bíi márùn pa ojú ara wọn lójúmọ eegun wọn ò tí ì lé obìnrin ìwòyí ẹkúndùn púpọ ẹ torí ipá ẹgbẹ ṣòwò àgbèrè ẹ tún ti bá dókítà àmúlẹ ẹrẹ ilé oníṣègùn òyìnbó nítorí pé ẹfẹ lóyún ẹyí ilé ọmọ padà nílé ìwòsàn kọdà sí gọtà ọjọ ọgbọ orílẹ fi ń ta yín ẹbí bẹ ẹ bá darúgbó ká tó ṣàbámọ ohun tó ẹ ṣe lómìdan mélòó ni ká wí nínú ohun táàbò ń ṣe láyé lákàdá ni káròyìn tọmọdé ìgbà àti ń fẹsẹ̀ gbàgbòrò torí akọ àbí táwọn àgbà òpònú tí eré ilé ọtí àdúgbò lálẹ́ lálẹ́ àṣẹ oògùn àlè bí ká ó ṣọ̀wọ́n njẹ́ tí mo ti ń fi káàrin yí gbogbo ọmọ kéré kúrú mi ni àtàwọn gèlètè gèlètè àyà àti òrí mi níjọ́ tí mo ti ń fẹsẹ̀ rìn wọn níbo ọ̀dá ògún ẹkíwà bá òdà ni bó bá ṣe pé mo lójú kòkòrò ẹ̀lẹ̀ láyé ni n bá dára ngbà tí mo ti ní mọ́tò yìí n bá lo ẹ̀gbọ́n tí wọ́n máa tún lo àbúrò máa lo dúdú tí wọ́n máa tún lo pupa n bá bọ́ ọmọ ṣeré ìfẹ́ tí wọ́n máa tún táwọ́ sí ìyá ẹ̀ n bá lẹ̀lẹ̀ bí méjì lápapọ̀ níjọ́ kan ṣoṣo torí bí mo bá ń lọ nínú ayọ́kẹ́lẹ́ gbogbo ọmọge àmọ́ dínjú bí mo bá wọnú mọ́tò tán gbogbo adélébọ̀ apàrìndà àwọn oníbàtà kanko kanko tí ń dúró dé mọ́tò wá sí dá mi dúró fún wa níbo ọ̀dá ṣẹ́bàdàn lẹ̀ ń lọrí àbí lọrin kẹ́ ẹ̀ gbé wa lọ́wọ́ lọ wọn àfẹ́rí kò mí lójú wọn láwọn ò báàdì ṣé oyoyo ń bẹ ní títì tí ń juwọ́ lẹ̀ fún lift bí mo bá ràn wọ́n lọ́wọ́ tí mo gbé wọn ọ̀rọ̀ ìfẹ́ kì í wọn lẹ́nu wọn mo ti ẹgbẹ́ kan níjà oníyìn ṣojú ọ̀rẹ́ mi ẹ̀rí àjẹ́ ìmọ̀lẹ̀ oògùn èèbó ló bẹ̀rẹ̀ sí í sọ bí ọ̀pẹ rẹ nínú ayọ́kẹ́lẹ́.
6: Good morning, sir.
7: Good morning, can I help you?
6: Yes, please, can you give me a lift to Ibadan?
7: Yes, coming. Ìgbà tí mo gbé Susie tán lẹ́nu Susie ìbánjọ pòròpòrò ó ń sọ̀rọ̀ bí ẹni tó mọ̀ mí tẹ́lẹ̀ ẹgbọ́n takada ń sọ.
6: Your face is familiar. Can I know you better?
7: Yes, of course.
6: Bunmi is my name, but my nurse used to call me Susie.
7: I am Alabi Ogundepo.
6: Good gracious, the name that has become the talk of the town. If you not turn a deaf ear to my words, I would like to befriend you.
7: Oh, thank you. If you dá sọ̀rọ̀ bẹ́rẹ̀ lọ́rẹ́ mi bá fi dá sí ẹ rí àjẹ́ kúkú ń bẹ lẹ́yìn ọkọ̀.
8: Mo ní Alabi mọ́ sọ̀rọ̀ mọ́ kọjú síbi àárín ìwòjí á lọ. Mo ní Susi ṣe pẹ̀lẹ́ ẹnu làbí sọ̀rọ̀. Èwo ni ká sọ̀rọ̀ títí tó tún wá gbọ́wọ́ létọ̀ ọ̀rẹ́ mi? Bó ti ń fọwọ́ kan Alabi ni
1: kò tó kíra. Àbẹ́ wa rí nǹkan. Kò sẹ́ni tí kò lè pa.
0: Kò sí.
1: Ikú tó pẹ̀gbẹ̀ yìí tó ń fòǹdè bọrùn níjọ́ sí.
0: Ó
1: tún palábàhùn pẹ̀lú ẹ̀wò orin. Ikú ń pọlọgbọ́n. Ikú ń pakọni. Àtàbírí àtàbírí nǹkan ikú ti fà wọ́n rí wọlé àṣà. Tó dọjú ẹbọ ká tó fojú kangún. o dojo ipate oko ka to le ra kala
0: me ni
1: baba wa o won alabi ogundepo o tun di lorun ka to tun rira wa
0: ni ba jo ni teyan ba jo yan
1: akaka tire kakaka kabiaka
0: oko meji la ti pele
1: na kan so tire ka baba akaka tire ka
0: osun le ba le
1: ka yan si akagbada la pelu erin akani onirigi ma bola ka jo bi aka
0: akika
1: olu kakaka olu kakaka
0: atakiti
1: olu kakaka ti kanera la itan mo abara mi mo bi epo idikara ni ala bi ogundepo eje n lo sodo mama wa e ma kale o
9: an
1: lati dupe lowo yin pe ape yin e de je wa ki loruko yin ma
9: oruko mi ni Iyafin Debora Alabi Ogundepo
1: mama wa Debora Alabi Ogundepo bawo le se je
9: o je aya omo Alabi Ogundepo ti won je Olorun nipe
1: e fe da koko yin ni wo lo wa le
9: lo ayi Olorun Gideon Alabi Ogundepo
1: Alabi Gideon Alabi Ogundepo e se inu wa dun pe a pe yin e de je wa Olorun wa je ki gbogbo wa na ka dagba ka dogbo
0: o
1: ka darugbo ku je ku je
0: e
1: ku yin baba o e se gan e se kan ore mi odowo re amulelele mo ki toko ti yawo ti ale oni wi pe eku aseyinde
9: ese
1: se ku ara fe ra ku
0: ese
1: mo wa fe bi awon baba wa lori eto yi loni pe o to igbawo te ti fe ara yin ni shuloka gege bi toko ti yawo
2: si ogo Olorun odun kokanla ni ti mo lo sile won ti mo lo toro awelewa obirin yi
1: okun
2: dalo
1: o ba dalo
2: emi atawon to ni mi lajo lo ebi ore ara iye kan atoba kan gbogbo won lajo lo
1: mommy wa
9: yes sir
1: sey na gbo nkan ti ba le yin so
9: bẹẹni sir
1: taba ni o to odun melo kan seyin o ti se di abi
9: beni gege bi won se so odun mokanla na la
1: odun mokanla adupe lowo imi gan ri ife to wa na okan yin mejeji bayi melo mi o ba ti ri
2: e se o se
1: mi ri dada ibere ti mo fa fe bi yin ko to di pe laipe laiji na fe bo si abala keji awon ibere ta ti tako to re sile se bi en gege bi omo baba
2: bẹ́ẹ̀ ni sà
1: àbí bẹ́ẹ̀ kọ́ ni
2: bẹ́ẹ̀ ni sà
1: ọlọ́gbọ́n Alabi Ogundepo iṣẹ́ wo gangan niṣẹ́ ti yín tẹ̀yàn láàyò láti ìpìlẹ̀ títí dé àkókò yìí ẹ ti mọ̀ pé màá kúkú béèrè ìbéèrè yẹn tẹ́lẹ̀
2: ẹ ṣeun
1: a ti mọ̀ pé gbogbo ẹ fẹ́ wọnú ara wọn báyìí
2: bàbá wa bí wa mọ iṣẹ́ eré orí ìtàgé eré ìjálá láti kékèké ni wọ́n ti máa kó wa sí iwájú láti kọrin nígbàkigbà tí wọ́n bá pe bàbá wa sí eré so iṣẹ́ àkọ́kọ́ tí mo gbà tí mo yàn láàyò tó jẹ́ àjẹbí òun náà ni iṣẹ́ eré orí ìtàgé
1: ṣé gbogbo àwọn ọmọ bàbá ló fìfẹ́ràn sí iṣẹ́ eré orí ìtàgé pàápàá jùlọ ìjálá àti àwọn èdè tó ki dáadáa tó ń jáde lẹ́nu bàbá.
2: Bẹ́ẹ̀ kọ́.
1: Ṣáwó sà.
2: Bẹ́ẹ̀ kọ́ nínú àwa tá a jẹ́ ọkùnrin méjì nínú wa ló ṣe bí ẹni pé a fìfẹ́ hàn sí iṣẹ́ yẹn nínú àwọn tó jóbìnrin náà ara wọn bíi mẹ́rin tó jẹ́ pé àwọn náà fìfẹ́ hàn sí.
1: Ọ̀dà màmá wa Debora Alabi Ogundepo inú mi dùn nígbà tí mo gbọ́ pé Ìbàdàn lè ń fi ṣe ibùgbé ẹ̀yẹ ń lọ sọ́dọ̀ baálé yín ń bo gangan ni ọ̀dọ̀ yín wà nìbàdàn.
2: Wọ́n ń pe ibìkan ní òkété Baba okete ni won pe ni la
1: le e ko te yan pa je
2: itan kan lo ro mo itan kan
1: adugo yen lo nja okete
2: be ni lagbe ta ba ti e mo ni ya lo wa
1: okete o ba yi ni iwa re
2: so
1: baba wa mo le
2: akinbili lati ya ka ba lo mo ni ya akinbili lati ya
1: mo ni ya
2: ibe ni
1: anything lo si mo ni ya ko to dele re yo ya si oju ona le e
2: be ni to ba si re ran ya to ba si re ran ya loju ona yo je
1: drama ti fe bere bayi o eni lo mo ni ya to ba ri eran ya ti won pa tere soju ona yo ra oya ko to de mo ni ya
2: sugbon ti o ba je itoto iojiya
1: okay mama wa
9: yes sir
1: dami lo dada ni ebe ni won ki
9: eko
1: idele baba le kan si
9: e seun sir
1: Debora Alabi Ogundepo inu mi do pe Ibadan le wa
9: be ni sir
1: ki le e like Ibadan gan o ni fe si Ibadan gan
9: actually ke se pe
1: o ilu o gan lo nja actually yen
4: tori ki
1: eyan ajo ati le lo ti ta ati lo dodo le so
9: lo ti ta ati lo dodo
1: okay
9: ibi ori ba dani si
1: la gbe e ku la kaye ma
9: mo ni fe si ibadan
1: ibadan
9: tori pe o je ilu ti o fokan bale ilu to fa
2: ibadan wa fi si
1: se lede kokoro eyin le duro lorun bale yin pe ibadan lo je duro si
9: rara ajo ajumo
1: ba wa ni ajumo se ni ajumo ro
9: be
1: o da kin to bo si awon ibere asiri oni ba se ma nse ani ki baba jade laipe sugbon ipolowo oja ni opon sunkan na e je kin lo so do so so alayede mana kocha palaroba mana kocha palaroba abracadabra ijumo ipolowo oja ni
2: o dagbara owo kan na so
10: be ni o do wa ti
11: ogo ti o pe baba aja
10: ibe yi ni o do wa ti
11: lawo ni fowo so pon iba kokoko agbalagba segun ni fowo ta se gidi laya aluba ba ba ni fowo ekun kirun ogbo tari
12: Flash FM 105.5.
13: My guy, you know say Betway get plenty, plenty casino games for Niger. Over 400 games: Aviator, Blackjack, Roulette, Baccarat, Slots, Live Casino. The list no definition. No matter which you like, it get there for you. Every game in one place. Join Niger's home of casino and win big today.
14: Download the app or visit Betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
15: Home is where we find comfort in hearts that love. Love that's shared.
16: Shared meals like delicious jollof and chicken.
15: Maybe it's hunger. Home is hearts and bellies filled with sizzling chicken stew, efo oha, efo vivo, jollof rice, pepper soup, proper banga and starch with fresh fish made with hunger.
17: That's why we say let's go home. There's food at home.
18: Enjoy the taste of home with a newly improved Hunger Chicken Flavor Kit.
19: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Grand Avenue, Ikeja, in Ibadan, at White House, at Dewumi Street, Finale, or in Abeokuta, at DOTS ICT Institute of Technology, 52 Ijemagbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.

0: Bosun Alayede Olowo Dan Magic Finger Studio Manager Eku Ise Olorun ba oni je ko baje nigba kankan Emi ati ore mi bale ti onile onibode to lafin ajo nsoro Bola Ogun Alabi Ogun Depo mo ni kini won nse gan ni pataki ni pato tori ko seni ti o mo baba nigbati won wa laye baba wa Alabi Ogun Depo yato si pe onijala elewi apede gbayi pedepede alujo alajota ṣugbọn ibi ti baba ti wa da yato gan ti gbogbo eyan fi fẹran won ina ni pe ka pohun gbogbo po fun ipolowo ọja ti o je ki ori eyan owo eyin ara ile ti e n gbadun eto wa lọwọlọwọ ni splash 105.5 fm ile funfun balafẹlẹlẹ nbadan lori eto agbo ofe special ọmọ baba ti ẹ ń gbọ́ ohun ọlátẹ̀ kan Ọlágun Alabi Ogun Depo àwọn náà baba ti fi iṣẹ́ advertisement yẹn lé ọwọ́ yín ló kù sí o àwọn gan gbọ́ náà o kò ní bàjẹ́
1: tó
0: ibi tá a dé dúró yìí torí àkókò ń lọ ẹ dìde fún ìṣẹ́jú mẹ́fà
2: àwọn ìbéèrè mẹ́fà
0: lẹ́yìn ìbéèrè mẹ́fà
2: láàrin ìṣẹ́jú mẹ́fà
0: a ti wá gbé yín padà wá
2: ẹ wà dáhùn sí ìbéèrè mẹ́fà náà
0: ìbéèrè mẹ́fà táwa kọ́kọ́ béèrè lọ́wọ́ ìyàwó yín
2: ẹ wà sẹ́rì sí
0: àwà fi méjèèjì wéra wọn ṣùgbọ́n ẹ̀mí ń sọ fún mi pé mẹ́fẹ̀ falẹ̀ máa gbà
2: ìgbéyàwó ọdún mọ́kànlá kì í ṣe rí
0: ọdún mọ́kànlá ọ̀dà ẹ̀jẹ̀ ká ṣe pápápá ká lè tètè yọ̀ǹda yín torí mi ìfẹ́ kẹ́ ẹ pẹ́ délé àbí ò dá báwọn ọ̀rẹ́ mi a ṣe ní pápápá ni ọ̀dà ẹ kú kalẹ̀ mà mo fẹ́ kẹ́ dárúkọ yín kí gbogbo ayé kí wọ́n mọ ẹni tó ń sọ̀rọ̀ pé ẹyin ni ìyàwó Ọlá Ogun Alabi Ogun Depo babaku babaku inú mi wá dùn wípé Ọlá Ogun Alabi Ogun Depo ọkọ yín tá a gbé wá tẹ̀yìn náà Ìbàdàn lè fi ṣelé làwọn náà ṣe wá rò wípé ó yẹ ká ṣàpọ́nlé bàbá yìí fi ojú àgbàlagbà rọ́wà sẹ́gbẹ̀ẹ́ wọ́n nífẹ̀ẹ́ gbogbo èèyàn ni làwọn náà ṣe ní ká gbé iye lárugẹ ọpẹ́ ni fún ọlọ́run àwọn náà ò dàgbà ó láṣẹ ọlọ́run a sì ṣe àṣeyọrí ìbéèrè àkọ́kọ́ ká ṣe pápápá torí aláwọn ìpolówó ọjà ńlẹ̀ lọ́lọ́kan ìjọ̀kan iṣẹ́ ti ṣe tán mà wọ́n ní bàbá kú bàbá kú ọlọ́run bá jẹ́ kẹ̀mí kálukú wa gùn mo ṣèwádìí kan wọ́n ní ayẹyẹ àpọ́nlé ìṣenilógo ayẹyẹ ìrántí nípa bàbá wa Alabi Ogun Depo tá à ń sọ̀rọ̀ wọn látẹ̀ kan tẹ́yìn tí tẹ sì jẹ́ ìyàwó ọmọ bàbá Alabi Ogun Depo a wá fẹ́ bi yín pé kò sóhun tó ń ṣe tẹ́ ẹ̀ ní mọ̀ ayẹyẹ wo ni wọ́n ń ṣe nílùú Òṣogbo lásìkò yìí ní ìsìn àti pé ṣẹ́yìn ọmọ ti ṣe ìpàdé lẹ́yìn tí bàbá lọ ẹ sá ti gbọ́ láti ẹnu ọkọ yìí.
3: Bẹ́ẹ̀ni ọjọ́ ìní gangan òun ni àwọn gbogbo ẹgbẹ́ òṣèré ní gbogbo
0: àwọn ẹgbẹ́ òṣèré eléré orí ìtàgé
3: bẹ́ẹ̀ni wọ́n ṣe ẹyẹ fún bàbá bẹ́ẹ̀ni
0: ẹyẹ kẹyìn ní
3: ìlú Òṣogbo bẹ́ẹ̀ni sá.
0: Ìbéèrè kejì pápápá níbo ni bàbá wa torí bàbá yín nìkan kọ o àjọ ni bàbá yín o agbáṣàga ni o pédépédé láwùjọ pédépédé ni o ó sì gbé yorùbá lárugẹ gan nígbà tí bàbá wà láyé níbo ni bàbá wa bàbá yín tó ti di olóògbé nísìnyí bàbá wa alàgbà Alabi Ogun Depo níbo ló ń gbé jùlọ ẹ máa gbọ o ìwádìí fi hàn wá wípé ṣákí ògún ọ̀rọ̀ kí agbẹ̀dẹ òrọ̀ bàbá ni ó jẹ́ ìlú abínibí bàbá Alabi Ogun Depo mo wá fẹ́ bi yín pé láàrin ìlú ṣákí ògún ọ̀rọ̀kín àgbẹ̀dẹ òrọ̀ bàbá àti òṣogbo òròkí àsálà níbo ni bàbá ń gbé jùlọ nígbà tí wọ́n wà láyé
3: òṣogbo ni won gbe julo tori pe ibe ni won ko ile si loto won ko le si Saki sugbon tori pe ise won gbile ju ni
0: osogbo roke
3: won ma lo si Saki sugbon osogbo ni won ma
0: o ti temi lorun na ko soju mefa na mo fun yin ibere keta kini ba le re ri mo ninu ebun to po janti rere ti nbe ninu ara baba labi ogodepo
3: a ri pe baale mi won mu opopolopo nkan ninu ebun ti baba ni
0: e fun alapere mi ni meji meta
3: ijala sisun ewi kike nibi ka compose orin ori nibi composition yen o na ni emi ti pade won o ma compose orin fun awon egbe akorin
0: arogun ni composition yen arogun
3: beni lati ma ko won ba joko lẹ́ẹ̀kan náà wọ́n á ti ronú pé a bá mú ohun yìí pọ̀ mọ́ ilé yóò di orin lẹ́sẹ̀kẹsẹ̀
0: abájọ ọ̀rẹ́ mi ti ṣọkọ yìí òun náà ti ń bá èèyàn polówó ọjà
2: ó di dàjẹ́ bí
0: ìbéèrè kejì lọ́kàn ọ̀rọ̀ abàdàn adémọlá alágbèjọ ẹlẹ́ẹ̀kẹrin lọ báyìí ṣé atọ́kùn ètò ni ọkọ rẹ àlùjọ ni ọkọ rẹ olùdarí ètò master of ceremony ni ọkọ rẹ ìmùtẹ́mì fẹ́ bí ẹ́ ìyàwó wa iná ni pé inú gbogbo iṣẹ́ ìgbénilárugẹ ká sọ yorùbá ká fèbó mo wá fẹ́ bí wípé ẹ̀bùn wo ni ti baálé yín tó nífẹ̀ẹ́ sí jù ibi tó ti mú baba gan wípé ẹgbọ́n o ọmọ baba rẹ kò lè yà wá lẹ́nu
3: wọ́n máa ń darí master of ceremony yẹn gangan wọ́n máa ń sábà ń ṣe torí wọ́n máa ń pè wọ́n níbi ayẹyẹ ẹ wá bá wa ṣe.
0: Mọ̀dà ó ti tẹ́ mi lọ́rùn ìbéèrè ìkẹlẹ̀ ló kú bàbá
2: bẹ́ẹ̀ karùn-ún.
0: Kí lẹ fẹ́ ṣe nínú pàdé tó ti wáyé bẹ́ẹ̀ ṣe gboyè kún orúkọ ńlá yẹn Alábí Ògúndépò kí bàbá ó jẹ́ bàbá.
3: A ti ń gbìyànjú nípa
0: ìgbìyànjú torúkọ yìí òfin ní parẹ́ láíláí
3: òun lẹ ti gbọ́ yẹn pé ọkọ mi náà àwọn náà ti ń ṣe jíngù fún àwọn èèyàn wọ́n ń ṣe ìpolówó wọ́n dẹ̀ ń kéwì wọ́n ń sùn jálá so ìyẹn náà là ń gbìyànjú láti ṣiṣẹ́ tọ̀ kí orúkọ bàbá má bà parun.
0: Ọ̀dà ìbéèrè kẹfà ló kàdí gbogbo ẹ̀ lẹ́ẹ̀ máa gbọ́ o njẹ́ tí ẹ rí àpẹẹrẹ rárá àbí ẹ ti jọ sún àti baálé yín pé ńgbà tí àsìkò tó tí bàbá fẹ́ máa relé ǹjẹ́ ọkọ yín ti rí àpẹẹrẹ pé bá mi ẹ̀rú máa ń bà mí ó má dàbí ẹni pé àkókò máa ń tó bọ̀.
3: Bàbá gan wọn ti fi àmì hàn torí bí ó kọ̀sẹ̀ kan tí wọ́n máa dákẹ́ ni wọ́n pe ọkọ mi tí wọ́n sọ pé jọ má gbàgbé àwọn òkú tí wọ́n wà nílé o ẹ lọ bá mi ṣe máa ṣàyẹ̀wò wọn o tó kò yé wọn ìgbà tó ṣẹlẹ̀ làwọn tó padà wá rò pé
0: ọ̀rọ̀ yẹn lé o ẹ má pàdé àwọn òkú
3: tí wọ́n wà ní
0: ṣáàkì. Bàbá fọgbọ́n sọ̀rọ̀ pé àsìkò ń tó bọ̀ ọ̀dà ìbéèrè mẹ́fà ó ti pé ẹ̀yin èèyàn wa tí àjọ ń gbádùn ètò ìyàgbò fẹ́ special ní splash 105.5 FM ilé funfun báláwo fẹ́ lẹ̀lẹ̀ láti ń kàn sí yín nìbàdàn lórílẹ̀‐èdè nàìjíríà ibi yòówù tẹ́ bá wà káàkiri orílẹ̀‐èdè àgbáyé ẹ̀yin náà lè lọ sí radio garden splash 105.5 FM ìbàdàn láwà lórílẹ̀‐èdè nàìjíríà ẹ jẹ́ máa fi àkókò yìí kí ọ̀rẹ́ mi Ọláògùn Alábí Ògúndépò pé ìbéèrè mẹ́fà gbáǹkọ́ mo ti tàkòtò wọn sí ọ̀dọ̀ ìyàwó yín ìwà ní sọ fún yín ẹ mọ̀ láìpẹ́ yìí ẹ mọ̀ ní ìsìn ìbéèrè àkọ́kọ́ ṣé o ti ṣetán
2: pẹ̀lú ìwọ náà
0: ṣé ibi tẹ́ wà ẹ máa gbọ́ ètò wa níbi tẹ́ ìjókòó sí níta
2: rárá o
0: ọ̀dà ìbéèrè àkọ́kọ́ tí mo bi ìyàwó yín lélẹ́yìí ẹ wà ṣẹ̀rí ọ̀rọ̀ afẹ́mọ tẹ́ máa sọ ǹjẹ́ ẹ lè sọ fún wa ayẹyẹ wo ni wọ́n ń ṣe nílùú òṣogbo lọ́wọ́lọ́wọ́ òṣogbo òròkì ìlú àsálà ìlú aró lónìí gangan tí àwa náà rántí bàbá ní splash agbo ìfẹ́ special.
2: Ṣé nípa ti bàbá.
0: Ètò wo ni wọ́n ń ṣe lọ́wọ́.
2: Artist Day
0: ni ọmọlúwo ni Artist Day yẹn mo fẹ́ mọ̀.
2: Àwọn
0: òṣèré
2: káàkiri ile osun
0: won se igbelaruge baba
2: won se igbelaruge baba
0: nitori pe
2: e tori pe baba mi ni alaga akoko fun gbogbo ANTP
1: ebe
2: osere
0: ni osere ile ori tagi
2: e ni ipele osun baba mi ni alaga akoko nigba ti won da ipele osun sile so baba mi ni alaga akoko leyin gba na ti oran si to di oro tampan so
0: tampan oye mi dada abala keji bere akoko yen ni wi pe se eyin omo baba se ti se ipade leyin ti baba ti sun ninu oluwa
2: be ni sa a ti se ipade
0: o ti da ibere keji baba badan se n fi we lori sa abere lowo iyawo yin nigba teyin o si lodo wa ni ayi ibere ti mo bi won lele keji ni pe mo ni mbo ni baba wa ki se baba yin nikan o ni baba tayo nigba kan wa laye ga ma ja tara wa
2: adupe lowo lohun
0: nibo ni baba yin to ti di olugbe bayi baba wa alabi ogundepo mbo lo ngbe julo se lu saki to je ilu abinibi baba abi osogbo
2: osogbo ni won gbe ju
0: e ti je
2: osogbo ni won bi wa si osogbo ni won ti bere eri ori tagi sugbon baba mi o je fi saki sire
0: bo se ri ni e ibile keta abi o lo bayi abi lowo yawo yin pe kini ba le won ri mu ninu ebun opolopo repete ti nbe lara baba nigba ti won wa laye
2: ijala naa ni ati
0: ijala ariode
2: ati ipolowo ọja ipolowo ọja ye ko je o fe ma si omo baba ti o mo pa
0: ayato
2: o kan le a kan le mo se jura wa lo
0: ki n jo ni alajota
2: ajepole bogundepo babi mo ti o le jo ajepole
0: ri mi si wo ibere kerin abi o lo bayi abi lowo yawo yin gba tesin bi pe se atokun eto presenter ni baale re ni abi ise wo gan ni won yan laayo ko ma lo je pe e ma n dari eto ko ma lo je pe e n polowo oja ko ma le jo pe boye ebun kan wa ni yato ti gbogbo eyan fi da yin mo pe omo baba alabi ogundepo oya
2: ipolowo oja na ni
0: ti iba se ipolowo oja mo fun lanfani ati mu kan si te tun ma n se daada yawo n ti so fun wa o
2: ijalana ni
0: mo n gbe lo o wọ́n lé ma ń darí nkankan mi ní sọ́jú wa ń lọ baba abada
1: bẹ́ẹ̀ ni
0: ṣé kí n máa gbé lọ iṣẹ́ wo lẹ tún ṣe
1: darí eré ni àbí darí
0: ó ti ń lọ nìyẹn o ọ̀dà ó ti lọ ìbéèrè kẹfà ó lọ báyìí ǹjẹ́ rí àpẹẹrẹ ṣáájú kí baba wa làbí ogundepo kí wọ́n tó lọ sọ́run ìdẹ̀ra àti pé kí ni nǹkan tẹ ẹ rí tẹ̀ gan tára fi ń fun yín pé ṣèṣe pé bàbá ti ń lọ báyìí ṣe lè rántí lẹ́ẹ̀kan tàbí méjì
2: kọ́lọ́run délẹ̀ fún wọn
0: àmì
2: lákọ̀ọ́kọ́ nínú ọdún yìí
0: bóyá tí wọ́n sọ fún yín àbí tẹ́ ẹ rí nǹkan kan
2: àwọn gangan nígbà tí mo ní inú oṣù tá a lò tẹ́yìn mo lọ tún ojú orí ìyá mi ṣe bàbá mi wá ní ẹ mọ́ gbàgbé ti ṣàkínà o
0: ṣe ṣàkínà tí wọ́n sọ yẹn ta ni wọ́n ń bá sọ̀rọ̀
2: wọ́n sì ti fún wa ní wọ́n ti sọ fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ìgbògbà tí ó kù tí ó rù tí ilẹ̀ bá mọ́ kárí dájú pa àgbà wọn ní ṣàkí nígbà tí wọ́n wá ní ẹ mọ́ gbàgbé ti ṣàkínà o wọ́n wò pé
0: ṣé kì í ṣe àwọn àgbà tí wọ́n ti kú ni wọ́n mú sọ ń bẹ̀ yẹn
2: ni mo ilé mi kọkọ fọkàn sí ṣùgbọ́n nígbà tí ìṣẹ̀lẹ̀ wa ṣẹlẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ wá jókòó mo ṣe wá ronú pé ẹ má gbàgbé ti ṣàkínà a jẹ́ pé ohun tí bàbá yìí ń sọ fún mi ni pé ká má gbàgbé àwọn náà ní ṣàkínà so èmi ni mo wá so fun gugu awon omo to ku pe to bye bye o ya to si yen baba ti so fun wa yi pe awon fe ri gugu omo awon ninu osu karun to koja yi sugbon fun idi kan tabi mi o wa ni oda eja sun si
0: ara ti nro fun baba
2: eja sun si ojo kewa osu kewa to je ojo ibi won to ojo kewa osu kewa la
0: ri ti ori mi wo ti to ba baba badan bo la won alejo wa toko ti yawo
2: la bi mu ngbo ro baba gan oku le ye ko ye gere
0: won se se se ka le fun olaye lati
2: mo le ninu beere mi fe fa ta beere gugu e na lo bara mu ngbo ro baba gan oye gere oro awon mo na gboro bara mu o se dede
0: baba bada moro pe ti sise ni wa e kiri
2: ti ma tin boro baba iwe ti atari mi ma nfe si
0: ani no bere mefa mi ni won gba se ma ro atabo ni mefa ni abi mefa ni won ro
2: atabo na pada feyin ti mefa na ni
0: adikwe lowo toko ti yawo eyin omo baba wa labi ogun depo ola ogun labi ogun depo omo baba yawo ola ogun labi ogun depo re lapo tun mi o Debora alabi ogun depo nu mi wa dun pe ibadan le fi se bujoko yen tumo si pe gbogbo awon eyan wa awon na ti ko yen sile pe ah baba ku
2: baba ku
0: ope ni fun olorun oba eh ki a to yonda yin lati ma lo ni ale ti oni ah la koko na nitori pe ore mi pataki ki to debi bayi mo ti seto kongo resi meji mo ti mo omo ra wa fun yin
2: gbogbo e to do be
4: adiwe sa
0: ngba to si wa tun je pe won ni yale ma ngbe ni pe o kere ni tun fun yin lowo oko
4: ajide aro ma je o
0: so iwe eleyi omo paki lati owo lereshi tu atomo nu radio o se ipo mo mo pe ipo lo oja po nle na wa dupe lowo igbimo alase ile ise yi ata ebun kan wa o ma ba yin seto bi ebun yen mo se ma te yin lowo pe ajo ma chat later o ma fun ni pilo meji lati odo re wa akimo pasola show 5x10 loja agbagi tuntun ibadan ni new ife road ibadan o ti ye yin ohun ti o te fi ebun yen ni phone number mi e ba ti pe mi ni soju won e ti pilo meji
2: ti se do
0: wa je tun fe ni siga adupe lowo
2: le se yo mo roke o
0: eyin na sapole wa
2: ni rasiko yi
0: awa na ti a si pe yi wa sori eto awo pe a ibadan le fi se bujoko
2: beni
0: e je ka wa na gbe yin wa fun igbe laruge
3: adupe
0: e se
2: ibadan dun mo wa
0: adupe lowo gbogbo awon to tin gbo wa kaakiri agbaye ke to ma lo
3: adupe ni owo gbogbo eyin ara ile ti e n gbo ikanni yi eti ti e fi n gbo wa oni di lagbara olorun oju ti e fi n woran ko ni fo lagbara olorun awon agbadura fun ile ise yi loruko jesu e ma goke si ile ise yi o ni jona
0: gbogbo
3: awon osise ile ise yi olorun ma gbe yin ga ile ati ona yi o ni baje
0: a jẹ pé adelebare arinakore akoya ibi o a ti ma pade layo a si ma bara wa
2: sọ ẹbi layo ikọ ikọ ba la
0: èyí náà tó a ó máa lọ òwò èyí náà tó a ó máa lọ àyìnbó ní ṣùwà débi egun èyí náà tó a ó máa lọ.
5: In the talk of the town, if you not turn a deaf ear to my words, I would like to befriend you.
6: Oh, thank you. ebi da soro dere lo re mi ba fi da si eri aje kuku nbe leyin oko
7: mo ni alabi mo soro mo ko ju si bi ahunre oji a lo mo ni susi se pele nu la bi soro ewo ni ka soro ti di do tun wa bo wole to re mi bo ndin wa wa kala bi ni wo gbara re n wa giri
6: igba kan so kale ninu mato tan mo ni eri aje mo gbo ori gbe fi daye lohun yi nkan ni obirin ni nfe nu ara re peyan eya alayo tele mato ewo yi e ma gba susi laye akoba ni kuku ni gbogbo won o le sagbere.

ọ̀rọ̀ obìnrin ìlòyí ẹ má máa ṣe bà wá lójú jẹ mọ́. Ọmọ dúdú ní ọ̀dà ló sọ ọ́dọ́mọ pupa dúdú nìyẹn níbodò tì rárá tó pọ́n bí eléyè ìwọ̀n òsì kúkú bí ọlá fún mo mọ̀ ọ́ tẹ́lẹ̀. Òpònú mọ́ra bójú wọ́n ṣe tán oyáwó ọ̀rẹ́ padà. Dúdú rẹ̀ sì pupa yoyo ẹnu òkú látẹsẹsẹsẹ. Ó wá dà bí òjìyà òyìnbó tó rinṣẹ láti ìkúdé mọ́ púá. Ó dá lójú lásán ní ìbàjẹ́pọ̀. Ìbàjẹ́pọ̀ nísàlẹ̀ ìyàwó ẹni bá ọdún.

0: mẹ́fà ló padà òpò ní ó ṣẹ́yún lẹ́ẹ̀mẹ́fà. Àfi bẹ́ẹ̀ abáramọ̀ lẹ́yìn lejò olè lè fi bímọ tuntun jẹ́ẹ̀tì jẹ́ẹ̀tì ètè ìbí ẹ̀ ń pè jẹ́ẹ̀tì. Àwọn ọmọ mẹ́fẹ̀ẹ̀fà tó ṣẹ́yún wọn dúró de ọlọ́run níjọ́ tó bá kú òdágún lọ́wọ́ wọn. Àwọn mẹ́fẹ̀ẹ̀fà ó fojú rẹ̀ ké mọ̀. Òpò ní sẹ́yìn ọmọ mẹ́fà tá gbogbo ayé wò ọláwò yìí mú olórí burúkú ti gbó sílé bàbá àtúntún yín di alẹ́kẹ́tà ogbó kúákúá bí ilẹ̀ ọ̀dàn ní Kwara. Ṣé o fẹ́ sọmọ tètè dídọ̀jọ́ ògbó ló fi ń fi ṣe ojúmọ́ sẹ́yún? Ṣé o fẹ́ jayé jìnà àgbẹ́ títí ló fi rọ́yún rẹ̀ dànù? Ìjọ tó bá ronú pé wàdà tó bá ní ìwọ ìṣẹ́yún mọ́ tó wá ń wọ́mọ bíbí kiri ègún kọ́ èpè kọ́ ò ní láàrọ̀.
1: Àmì.
0: Orí oyún tó rọ́ dànù ní ó ṣe lé nìní rẹ̀ ó sì máa jẹ ká ó sì rọ̀ǹkì rọ̀ǹkì.
2: Flash FM 105.5.

0: comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs with a home away from home feel. Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
1: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí ya fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọ̀n fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kìí ṣe àṣeyọrí nìkan, ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kìí wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan, a máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn wọ́n lọ́wọ́ láti débi tó wà. Pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí, à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́. Kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí Sanlam Alliance, bí ìgbésí ayé pẹ̀lú ìgboyà.

0: ojú agba mi ètò agbo ìfẹ́ special ọ̀rọ̀ tó jẹ mọ́ ọ̀rọ̀ ìfẹ́ tàbí ẹ̀kọ́ tó yẹ ká fi sọ́wọ́ àlàáfíà wa ká má ba fi jẹun káwa náà fi lè ṣe òdiwọ̀n ìgbésí ayé wa ká lè kẹ́kọ̀ọ́ lọ́tùn-ún lósì níwá lẹ́yìn lágbède méjì òkòtó ìfẹ́ iná ni ètò wa ló sún kàn bọ̀sán aláyẹ̀dẹ magic finger òkòtó ìfẹ́
1: ká dé pàkòtó ìfẹ́ síra wa
0: ọ̀dà pọ̀.

0: Fido Adeleke ọmọ baba olowo kọlọrun ko se gbogbo awa na ta n soro atẹyin te n gbo wa n be yẹ ko se gbogbo wa ni olowo lẹyin o ba lowo lọwọ faari kankan o si Adémọlá Olágbèjọ baba Abadan Biola Adekanbi mo ni beere kan lori ọrọ ti anyẹwo ye sarewolu yako para ibere ti mo wa fe bi wa na ni ale tuni lori sarewolu yako para mo wa fe bi wa ateyin na te wa nle ten te di pele je lati gbo ohun ta nso ni ipele okoto ife agbo ife special ni splash 105.5 fm ile fufu balao pelele ni lu ibadan kini baba abadan Abiola Adekanbi ki le ri si asa ti aye igba ni ta ba n tenu mo pe aye igba ni orisirisi eko ribiribi lo wa nibe ko se gbagbe iru e le so lekan wipe alatona alarina ọpọlọpọ awọn to n gbọ wa ninu ile ni ale yii to ba n soro nipa bi won se pade iyawo ti won fe sile tíyàwó náà bá ń sọ̀rọ̀ nípa baálé rẹ̀ a sì máa rántí ẹni tí ọlọ́run ń lò gẹ́gẹ́ bí alárinà láàrin àwọn méjèèjì tó sì parí iṣẹ́ irú bẹ́ẹ̀ làwọn ọ̀rẹ́ mi Adémọlá Olágbèjọ máa ń pè ní parí olódó wọ́n ti parí iṣẹ́ wọ́n gbin ìfẹ́ láàrin ọ̀dọ́mọbìnrin ọ̀dọ́mọkùnrin tó ti bàlágà ṣùgbọ́n ní ìsìn ẹjẹ́ á sọ̀rọ̀ lójú ọ̀rọ̀ ká má fi gbákan bọ̀kan nínú Abiola Adekanbi atọ́kùnrin àtobìnrin wọn ò ṣe dáadáa bíi ti àtijọ́ mọ̀
1: gẹ́gẹ́
0: bí àpẹẹrẹ ńsìn tí ọ̀dọ́mọkùnrin tó bá dúró ore bóyá ọkàn ṣe fàájì lọ láàrin ìgboro tó wá rí ọ̀dọ́mọbìnrin tó rẹwà tó tẹjúmọ́ tó bá dẹ̀ ń gbìyànjú tó ń tira kàlàkàkà láti bá a sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹwà ti ń bẹ lára ru ọmọbìnrin bẹ́ẹ̀ ni ó máa sọ
1: kò
0: mọ nǹkan kan nípa irú ìhùwàsí ti ń bẹ nínú ìgbésí ayé ọ̀dọ́mọbìnrin tó fẹ́ fẹ́ o
1: kódà
0: kò tiẹ̀ fẹ́ mọ ibi ilé tó ti jáde kò fẹ́ mọ irú bàbá tó bí lọ́mọ kò fẹ́ mọ irú ìyá tó bí lọ́mọ
1: ṣé
0: kò wá yẹ kí gbogbo wa padà sí bá a ṣe ń ṣe láyé ìgbà ni yàtọ̀ sí bá a ṣe ń ṣe lọ́jọ́ tòní Abiola kó o pàdé ọkùnrin kẹ má mọ̀ra rí kó ní ẹjẹ́ ṣe fàájì lọ síbi ta ti máa ń ṣe gbogbo ẹ̀
1: kó sì di ibẹ̀ kó di wọ̀
0: kẹ́ẹ̀dẹ̀jọ kúrò ń bẹ̀
1: kó di ìjọ kejì
0: àbí àárọ̀ ọjọ́ kejì ṣé o mọ́gbọ́n lọ́wọ́ ṣá
2: kò mọ́gbọ́n lọ́wọ́ lára
0: afọláta kìlú nàfà
1: àwọn ewúrẹ́ gan-an orúkọ ọ̀kọ̀ọ̀kọ̀ fi mú sí báyìí kó tiẹ̀ tó máa ti ṣẹlẹ̀
0: ṣe rí ẹyin tẹ́ ẹ̀ ń gbádùn wa ní ìpele òkòtò ìfẹ́ yìí ẹ má jẹ́ ká tara wa o bí a ṣe ń ṣe láyé ìgbà ni ayé ìgbà ni la máa ń sọ a fẹ́ sọ pé ayé àtijọ́ torí táwọn èèyàn bá ti ń sọ pé ayé àtijọ́ wá ní àwọn ohun tó ń ṣe nígbà yẹn kò wúlò kankan mọ́ ayé ìgbà ni kò ṣe é gbàgbé fa ok Abiola sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ó ní olóṣó ni irú ẹni tí mò ń bá sọ̀rọ̀
1: tó kó fi ń ṣiṣẹ́ ẹ̀sìn
0: Biola ta lolóṣó
2: èèyàn náà ni
0: ṣé ọmọbìnrin tó wá láti ilé rẹ lolóṣó mo fẹ́ mọ̀ tí mo olóṣó ni
2: gbogbo àwọn obìnrin tó wá náà
0: ṣé olóṣó tí máa ń fò káàkiri ń gbà kálukú bá sùn ni
2: rárá o
1: èèyàn àwọn
2: sísí àwọn ọlọ́mọ gé tí tó sì
0: bá lolóṣó
1: èèyàn náà ni obìnrin náà ni olóṣó
0: what are the characteristics of olóṣó
1: kí ni àwọn tọrọ mọ olóṣó
2: nọmba wà àwọn lè máa kọ́kọ́ rí tó yẹ pé wọn wọṣọ tí ò bo
1: tí ò dílẹ̀ tí ò dókè
2: tí ò bo wọn ara wọn àwọn lè máa rí lẹ́gbẹ̀ẹ́ títì tó wọn máa dá mọ́tò dúró wọn lè rin
0: tí ìrọ̀ ṣe rí àwọn sisi tó ń sọ yẹn kí ló dé tó kàn ju abẹ ọ̀rọ̀ níko àwọn ọmọbìnrin tí wọ́n pinnu wá láti inú ilé wọn wípé mo wa owo pelu gbogbo ara o mo wa mo mo ma se ipolowo ibi ti won le ro pe okunrin ti le kowo
1: le ni gbogbo ko lo fi ja le fi taja
0: abi be ko lo di fa fun okunrin to paki moto
1: to na gba be lo
0: si egbe olosho
1: eyan bi igbe ni
0: si e ti so nkankan ko de sileku
2: o si wole
0: olosho ti
1: jomo ti wo jo ta fun ra
0: mo e dakun ipolowo oja ara dara dare dere dere dere de ti e awon obirin se nisin ko ye mi o n fi ibi to ye ko bo ko daso asiri bo ko bo ni gbogbo gbaya re o wa fi ipolowo oja se mo pe tokunrin ba ta lero omo obirin be arunkarun ni okoko lara re
2: iyen di dodo
0: o di dodo
2: o di dodo
0: enikan so wo nu o tun koko koko
2: abi
0: se awon olosho niyan give me a simple definition of olosho
2: awon olosho na niyan
1: olosho so
0: ani bo ni yo ba se npe olosho
2: Asewo
0: Ki lo de to wa nsese ronu ko to mo pe olosho isasewo
2: Ali ka ba wo ka ba
0: wo Omoge e sora ni sile ma jojo kini kan pe Omoge lo laye ipa ike omu wa nita ipa Omoge

0: Flash FM 105.5.
1: Ìtẹ̀ méjì omi òru gbóná mọ́lẹ̀ sórí òdùkọ àti iyọ̀.
2: Kí ló ń pọ̀pọ̀? Kí ló dé tí ẹjú ṣe kú gbogbo ilé báyìí?
1: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
2: Gbàgbé àpòpọ̀ yìí. Absolute Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Absolute Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó fọ eyín rẹ jinlẹ̀. Absolute Charcoal.

0: Quaker Oats, much more goodness. Now in a new pack.
1: The Goldberg Back to Bar promo is here again, and it's bigger. Enjoy two bottles of Goldberg and get instant 400 Naira airtime, plus a raffle ticket for a chance to be one of four weekly winners of 250,000 Naira each. So, head on to your favorite bar and you could be our next big winner. Goldberg Lager, the gold standard. Terms and conditions apply. Not for sale to persons under 18. Drink responsibly.
2: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀yẹ lẹ́dàá tó wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan, kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí, káàṣì ẹ̀tẹ́ ti mọ̀ bí ẹni mọ̀wọ́ tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayé sí ti Independence Day Cash Pot. Àwọn olúborí 1466 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cash Pot. Níbẹ̀ ni káṣẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò rí bẹ́ẹ̀? Ìwọ gan-an lọ́kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cash Pot. Nítorí náà, má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Lágelú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ wẹ́bsáìtì pẹ̀lú www.cash.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọjọ́ tẹ́jú ẹni bọ̀dù ló fún òǹtẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo

0: Sidap Supreme Noodles with real chicken essence.
1: Supreme Noodles, boom, boom.
2: Sidap Supreme Noodles.
3: Splash FM 105.5.
4: Ẹ ṣe ẹkú àtìlẹyìn wa lórí ètò àgbò fẹsẹ̀fẹsẹ̀ àti alẹ́ òní. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Abbey Tire and Motor Parts. Èyí tó wà ní Ọlákúnlé bus stop ní òpópónà márosẹ̀ tó ti oríta challenge tó fi lọ sí àpáta Nìbàdàn. Ibì kan wà tó ń pè ní Ọlákúnlé bus stop. Kò tó di pé yẹn dé Logudu ní àpáta Nìbàdàn, ibi tí traffic light tó ti ń pàṣẹ mọ́tò. Ibẹ̀ náà ni Abbey Tire and Motor Parts. Ibẹ̀ ni ṣọ́ọ̀bù yìí wà tí wọ́n ti ń ta oríṣiríṣi páàtì mọ́tò lóníranran. Páàtì mọ́ríwá bákan náà àti páàtì ọ̀kadà. Kì wá ṣe yẹn nìkan ta bá ń sọ̀rọ̀ lórí táyà lóríṣiríṣi. Ṣé tòkunbọ̀ táyà lẹ́fẹ́ ni fún mọ́tò yín? Láìnáání irú mọ́tò tí mọ́tò yín lè jẹ́, tàbí kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta mọ́rúwá, ó sì lè jẹ́ ọ̀kadà náà. Inú kẹ́ẹ̀dìbò fún táyà tuntun àyìnrín tó dúró ńlẹ̀ déédé. Tó bá sì wàá jẹ́ pé owó tẹ́ ẹ ní lọ́wọ́ náà kò fẹ́ pọ̀ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Àwọn tòkunbọ̀ tires tó jẹ́ ti mọ́tò lóríṣiríṣi ó wà ń bẹ̀ bákan náà, àti kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta ti dórí àwọn ọ̀kadà bákan náà. Kókó nǹkan tá à ń sọ ni pé bó ṣe táyà titun, bó ṣe tòkunbọ̀, èyí tó bá ti pé yín lè lè rà níbẹ̀. Torí pé àwọn aláṣẹ Abbey Tire and Motor Parts Ọlákúnlé bus stop ká tó dé Logudu ibi tí iná ti ń pàṣẹ mọ́tò ní àpáta Nìbàdàn láàánú mẹ̀kúnù iná ni wọ́n jẹ́. Tàbá wá ń sọ̀rọ̀ pé bóyá ẹ fẹ́ ra bátìrì sínú ọkọ̀ yín, àbí bóyá ẹ fẹ́ ra jack tí ẹ fi máa jáàkì ọkọ̀ yín bákan náà, tàbí kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta tá a mọ̀ sí mọ́rúwá, gbogbo ẹ̀ ni wọ́n ń tà níbẹ̀. Pabambarì wá ni oríṣiríṣi ọ́ẹ̀lì tí mọ́tò ń lò, tí mọ́rúwá ń lò, tí ọ̀kadà ń lò. Engine oil ó wà ń bẹ̀, gear oil ó wà ń bẹ̀, hydraulic oil ó wà ń bẹ̀, gbogbo ọ́ẹ̀lì tí ọ̀kadà àti márúwá àti mọ́tò lóríṣiríṣi máa ń lò, gbogbo ẹ̀ náà ló pé bàbì síbẹ̀. Pabambarì ní ọ̀dọ̀ Abbey Tire and Motor Parts ní Ọlákúnlé bus stop Alawa Akala Expressway ká tó dé ibi tí iná ti ń pàṣẹ mọ́tò ní àpáta Nìbàdàn. Pabambarì iná wa ni wípé ìwọ̀n eku náà níwọ̀n ìtẹ́ ìyẹ́tẹ́ èèyàn bá ní iná ni. Ètò wá kàdí gbogbo ẹ̀ níbẹ̀ ni wípé wọ́n ń ṣe fọga pẹ̀lú ìlànà tòde òní modern technology. Ọ̀ẹ̀ṣẹ̀ nídìí kan máa jáàkì táyà lẹ́sẹ̀ mọ́tò láàrin ìṣẹ́jú méjì mẹ́ta ó pẹ́ tán. Táyà tó bá dàbí ẹni pé ń yọ́ jò ojú ẹsẹ̀ ni wọ́n ti fi bọ́ ṣe ń ṣe ń lo òyìnbó náà ni wọ́n ń ṣe Nìbàdàn, wọ́n ń ṣe níbikíbi nísìnyí. Wọ́n á kàn fi sí pámpám. Kò ṣẹ̀ṣẹ̀ nílò pé ká ṣẹ̀ṣẹ̀ máa jáàkì táyà mọ́tò sókè ojú ẹsẹ̀ modern technology. Ẹ̀yin náà tẹ bá jẹ́ ọ̀dọ́ tẹ̀ tí ì rí kan ṣe kan, ẹ lọ sọ́dọ̀ alàgbà Abiodun Oladokun, ọ̀gá wọn ní Abbey Tire and Motor Parts Alawa Akala Express. Ẹ̀yin náà lè fowókọ lẹ̀ kẹ́kọ̀ọ́ nípa rẹ̀. Ọlọ́run yóò wà pẹ̀lú wa. Hydraulic oil àti power steering fluid, gbogbo ẹ̀ náà ni ó wà ńbẹ. Adúpẹ́. Ẹ jẹ́ ká lọ sí ìpele tó kàdí ètò fún ti ìyálẹ́ yìí, ṣùgbọ́n kó tó di pé a lọ síbẹ̀, sáré wọ̀ ló yankọ pàrà. Ohun tá a fẹ́ mú jáde ń bẹ̀ fún talẹ́ òní ká tó kúrò ní òkòtó ìfẹ́. Ẹ jẹ́ ká ṣe sùúrù.
5: Ọgbà sùúrù.
4: Ayé ìgbà ni ó yàtọ̀ sí ayé tá a wá wà nísìn.
5: Àìlèṣe sùúrù.
4: Ìwọ ọkùnrin náà tó fẹ́ fẹ́ ìyàwó, o farabalẹ pe iru ile wo ni eni ti mo fe fe lobinrin yi ti jade
1: ailese suru na lo fa ibi ma ko kan yi meji to po
4: ele keji bawo lo se kawe to abi eni to n fe se meji ye
1: n wo gburu ki
4: eleyin lo fe ni yawo
5: o le ma kawe ko ko se
4: o tun wa bere o se wadi won ni ma to se lo lo yo oni bode lo lafin iru baba wo lo bi omo yi
1: abi
4: iru iyawo lo bi nbo ni eto eko re de duro
1: se se loko yanju ni
4: se o ni ise to nse lowo gege bi ise owo ni abi sabuke ti o fese mule wa lowo e laye igba ni gbogbo nkan bayi la ma nwo yi ka se wi pe tori pe ah mo fe kokunrin singbole dada yẹn ni mo ma n da mi lọrun gan ewon run kan yẹn ẹ nkan ti yàtọ ọpọlọpọ ètò ìgbéyàwó ló ń bẹrẹ lónìí tó ń túká lọla ọlọrun ní ṣe tiwa bẹẹ
1: o
4: ẹ jẹ ká ṣe bó ti yẹ ká ṣe
1: kó lè máa rí
4: bó ti yẹ kó rí kò ní jù bá lọ ẹ jẹ ká máa lọ sí ìpele tó gbẹyìn lórí ètò
1: yìí
4: dàwọ sí kóòtù olóòka kóòtù olóòka.

0: ẹjọ́ tí ọgbọ́n súnkàn ní kóòtù olóòkan àti alẹ́ òní ni èyí tí ìyáálé ilé kan arábìnrin ìwọ̀sí kílẹ̀ yìí ààrẹ mọ bí ẹnirẹ́lá pe ọkọ rẹ̀ bíríkìlà ọ̀gbẹ́ni ọ̀mọ̀lé ààrẹ mọ bí ẹnirẹ́lá ti agboolé owó lọ́wọ́ ẹ̀yìn lẹ̀ àdúgbò dúró dalẹ́ ní ìlú ìlé onílé kọ́.
1: ọ̀dà olùpẹ̀jọ́ dà.
2: olúwa mi èmi ni n bí báyìí o.
3: irú orúkọ àbá àdìwò ló wá ń jẹ́ báwọn nísìn torí kò yé mi. Akọ̀wé kóòtù kí ló orúkọ màdámù ilé.
0: ìwọ sí kílẹ̀ yìí ààrẹ wọn bíi ẹnrẹ́lá.
3: ààrẹ wọn bíi ẹnrẹ́lá irú orúkọ àbá àdìwò lélẹ̀.
2: orúkọ sọ́nà ìmú wọn náà ni.
3: ta ló lùpẹ̀jọ́
2: ní. èmi náà ni olúwa mi.
3: kí lọkọ rẹ tún ṣe tó fi wọn wá lálẹ̀.
2: bó ṣe máa ń ṣe náà ni o.
3: ẹ jẹ́ ká mọ kóòtù olóòkàlà wa yìí inú gbogbo kóòtù tí ń bẹ káàkiri àwọn orílẹ̀-èdè àgbáyé ọ̀dọ́ wa nìkan la ti ń ṣe ìgbẹ́jọ́ kóòtù lálẹ́ nìkan.
0: òun náà ni ọ̀fẹ́ nu ara ẹ̀ ṣàlàyé ohun tí mo ṣe tẹ́nìkan ò sí rí.
2: olúwa mi
0: kò jẹ́ àmọ́.
2: ẹni tó ń bá ṣiṣẹ́ bíríkìlà lọkọ mi obìnrin tó ń bá ṣiṣẹ́ tó ń jẹ́ pé ìyàwó ilé ẹnìkan lọkọ mi fún lóyún.
3: bíríkìlà
2: lọkọ mi.
3: lọkọ rẹ
2: bẹẹni
3: ó sì ń rówó dáadáa. kí wọn á tún ní àwọn nǹkan tó lẹ ọmọ tí kò tí ì yé àwa dáadáa.
2: olúwa mi ẹ ṣé o. ẹni tó ń bá ṣiṣẹ́ àwọn tó máa bá pọn mi.
3: ọ̀dà ẹ̀yin tí ó jẹ́ pé ṣé bíríkìlà ni.
0: bẹẹni
3: gbogbo ẹyin bíríkìlà ẹ súnmọ rédíò fún kóòtù olóòka àti alẹ yìí bóyá nǹkan tó ń ṣẹlẹ ní ìgbẹjọ kóòtù olóòka talẹ yìí bóyá nǹkan ti pitú méje tọdẹ máa pa báyìí.
2: àwọn tó máa bá pọn mi lọkọ mi lọ fún lóyún.
3: ṣé baálé rẹ ò níyàwó tiẹ ni.
2: ẹ bá ń bi wọn o.
3: àbẹ́yìngan ò ṣojúṣe fún ọkọ yín ni.
2: kí ni ẹ tún fẹ́ kí n ṣe tí mi ò sí ṣe.
3: àbẹ́yìngan ẹ̀ ń gbára sá fọ́kọ.
2: olúwa mi kí ló tún fẹ́ kí n ṣe tí mi ò ṣe. òun ló
3: fún lórí o. tí ìdáhùn béèrè ṣé ó gbára sá fọ́kọ ẹ ni.
2: bí o gbára sá ẹ báwọn ló jókòó. kò sí bá tó ló yá sí mi ò dáhùn. àwọn ló jókòó.
3: wọ́n kọ́ fún yín lọ́sibítù ni.
2: àbí.
3: alàgbà.
0: mo ń jẹ́ olúwa mi.
3: ta ni ká tẹ̀lé inú eléyìí.
0: èmi ò wá mọ ohun tó wá fà
3: tó wá. ìyàwó yín ni
0: òun náà lọ́mọ
3: ẹjọ́.
0: ọmọ dàbí ìgbà pé n ò palẹ̀ ẹjọ́ lé ńlọ́jẹ́ kí n tẹ̀lé wá. àmì ara ń dẹ́ ẹ̀kọ́ bí ọba jọ ojúkólógìn ni ọ̀dá ti ẹ̀kọ́ wá wòran.
3: ẹ̀sùn wo ló pojú bó sí ọkọ rẹ lọ́rùn kò yé mi.
0: ẹni tí ń bá
2: lóyún. ẹni tó ń bá pọn mi ìyàwó níyàwó ló fún lóyún.
3: ẹ jona ẹyin gan.
2: ó tún wá lóun tún fẹ́ fẹ́ sílé.
3: alàgbà.
2: mo ti ṣe é.
3: àwọn obìnrin tẹ̀ ń kó ṣiṣẹ́ káwọn náà lè máa rí tọrọkọbọ. wọ́n lè tún kọjá lọ lórí wọn.
0: olúwa mi ẹni ọlọ́run bá rán sí ni ní í ṣe ni lóore. ọlọ́run rán mi sí arábìnrin ni ọkọ rẹ̀ ọ̀tọ́jú ẹ̀ mo sì mú ṣiṣẹ́ mo ṣe gbogbo gbìyànjú lórí ẹ̀.
3: alàgbà kí ni máa ṣẹ̀yìn ọkùnrin báwọn náà.
0: lọ́nà wo.
3: ẹni tí ó ní kóun máa kàn dúró lásán kóun náà máa wá tọrọkọbọ kóun lè máa ṣe àtìlẹyìn fún ọkọ òun kí ni ó tún wá kí ló kàn yín tẹ tí wọn sọ pé máa ràn yín ara.
0: inú ràn lọ́wọ́ tá à ń ṣe é fún un nígbà tí ò sí ìdọ̀dọ̀ wa ga àti jẹ àtìmú látàrí bá a ṣe mú iṣẹ́
3: ẹ̀ náà dọ́gba pẹ́ gùn sí. nǹkan tẹ́ ń ṣe yẹn bàbá ẹ̀yìn àlè nìyẹn.
0: mo ga ara o tọrọ ọba wọ kò lè gbé bá a bá débi pé
3: ìyàwó yín gan yóò máa yàn lè.
0: ọ̀sáàyè fún yín o.
3: madam
0: ọ̀sáàyè fún yín
2: o.
3: ẹ̀nàwọ́ sókè ẹ̀yìn àlè àbẹ́ ẹ̀yìn àlè.
2: mi ìyà lè ọwọ́ mi.
3: afẹ́ kan ṣoṣo.
2: mi ì sì ẹ̀ ṣe é rí.
3: alàgbà.
0: obìnrin wọn mọwọ
3: ẹ tí wọn mú ọmọlé àwọn bíríkìlà kan ẹjọ ẹ má bínú ẹyin ọríjínà bíríkìlà tẹ ẹ ṣe dáadáa ẹ má bínú.
0: àmọ wo ara wa pọ.
3: àwa ti mọ gbogbo bẹẹ ṣe ń ṣe ọgá bíríkìlà.
0: obìnrin yìí
3: nígbà tí bàbá bíríkìlà ọgá bíríkìlà bá ti ń sọ fún àwọn tí ń bá pọn mi tí ń bá gbé búlọ́ọ̀kì tí bá ṣe gbogbo ẹ pé má ti lọ o sọ pé mo fẹ́ bá ẹ sọ̀rọ̀. ìyàwó oníyàwó ló tún kù mọ́lẹ̀.
0: ẹ̀ ń tà ń sọ yìnyín sọ mọ́.
3: ọ̀dà jẹ́ sọ̀rọ̀ ìyàwó oníyàwó ló kù mọ́lẹ̀. ó ṣe ẹ̀tọ́ wo ló ní láti kù ìyàwó oníyàwó mọ́lẹ̀.
0: bá a bá ti lọ ṣiṣẹ́ ṣáìtì yọ̀ọ̀bà ń ṣe oúnjẹ wá ibẹ̀ lọ́rọ̀ wá ti wọ̀ kò sí tí ò lè ṣe láàrin ọkùnrin àtòrò
3: tọrọ bá ti wọ̀. ṣé ẹ bẹ́ẹ̀ di lọ sí ṣáìtì ni bó
0: lẹ ewe koko ke si n to buru nbe
3: te ba ti kuro nbi bayi ago olopa mo mo yin lo
0: agbedo ngba ti ni si bo iya e
3: ti
2: baba ni lo ni
3: kini awon esun to tun pojo bo si baale re lorun mo fe mo
2: lati bi ogun odun la tin ko le bayi
3: nene kukuru won gan o mu eriwa o nipa eleyi to so na kan wi pe awon ti baale re gba sise tin ba pon mi tin ba gbe block to nse gbogbo se ran lowo
2: be ni se loyun ki le ri wo le sun wa
3: so wa ni be ni ko to ma o ma lo je pe oko re lo loyun
2: oko re ko lo loyun oun gan so pe oun lohun loyun o de so pe oun fe fe sile
3: se ti lo se ayewo lodo awon akosemose dokita ni
2: bi pe oun ko lo fun loyun
3: eh na
2: Olorun lohun lohun oko mi gan so pe oun lohun lohun
0: si n toju oriri nbe mo ti fe mo ni ki lo wa de wa n bo ku kilu kan si
3: Amen ti o ba lo mo
0: pa to ba ya o te mi lorun
3: se ki se pe wo go soju se re
0: o sa bi pe meji obi obi
3: lo fi tun wo koko ma won ara ata awon ti ba pon mi to ba gbe block
2: o ko loju koko yin
0: ko ti n ba se ti mo mo wo dele egusi lasan ni po pele ja dede ile obirin ile yi n ba fi apo meji abo ile yin je epamo yin je
3: ga kika lo ya wo ni lo ma tun so
0: ta mo wa ara wa ni loro se wo
3: ah e mo pe ku ijina si gbogbo ru nkan ba eyan ogurin Eje ma fi we lorin
0: eyin kete la mo sele laye
3: ara n po fo ayajo ko lele yi o ri afefe mu airo mi mu ko se ni to le mo fo afefe legelege luko baba yi e fufu lele luko baba ojo
0: kaka ke
3: yo pa mi yo deru yo ma lo agbesi lo ni tegun agbesi ni ni tefon oro hun na lede ni gbe oko ajaki gbo oko agbo ki kan oko orita ki ji
0: han bo se jenu
3: ko ma gbe nu omo ora bi ti ogede
0: Yoruku wa fola fola ni ani ma kuku
3: ayo ni jeji and fast e ma ji ara yin abi bo la won lele wo se
0: oju se re oko to ni ile din pa mi fun mi fi ti gbori wole nti e
3: ki lo de ti wo na to pa oju se re si baale re ti
2: bodu si oju se to ni
0: se bodu ba ro yo lo ma gbe mi ni o ni ma to yo se
2: e ki wo lo ye ki gbe nba to jo ba ro ki lo
3: ye ni koko re ba ti fe fowo kan bayi o ma kira ni kira ra fi mi le kira ra fimile
2: lati mo si mo se to nse
0: lati ko ta tegun ni pon mu
2: japo japo to si japo to ewo lo suku te si wa
3: mo ni to ba ti fe wa be nu yara re pe eyin ko le lo ti sa je ni
2: abi
3: se o ti fa aye le fun oko re lati fe yawo mi
0: lati ko ta tegun ni pon mu
2: o si mo fe yawo mi ko fe yawo mi
3: eh baba mo je n tolorun kitun ni yawo re n se ti o te olorun
0: ara re na nu lati ko ta tegun ni pon mu yi igba naa ni yo wo
3: sugun to so se le nipon mu ko ye
0: mi eyan se jamila gbona tata agun ba ti gbe moyan la bayi kakaka le mu oni
3: baba se mo ko ni ke na mo eni to n ba yin sise to ba yin pon mi gbe block to n se gbasa wo se mo pe iyawo awon okunrin mi eh won o ma n saba dariji eyan lori iru nkan be yo kan fi nkan lele ni yo tan nu won ta wo ka wu ko ku ni pa
0: o si n tojo oro wo ni ngba ko fi ya je lo bowo so en ti o toju e
3: eyin okunrin
0: inu
3: eyin okunrin
0: en ti o ba ti gbe goolu o ti o mo yi re o wa yo so di pandama lo ni
3: e ma ma so ru nkan te nso yi ke awon okunrin e dariji yen ti eyan ba ta fele fele dodo yan
0: ba lo mo labi oko re o ba wa ti se ni ko lo la wa ko fi so re so
3: e do na mo fe bi yin alagba break layer
0: nje
3: Ki lo de to se pe gbogbo awon obirin ti e ba fe ku mole.
2: Ta ma mu.
3: Won ni e ma so pe kon duro oro wa. Kon duro oro wa. Won ni gbogbo awon elegbe yin to ba sise lati a.
0: Gbogbo ise na ko la ma si.
3: Ma gbo. Won ni ni fun won lowo ise ojo. Alogun ala ologbo. Ogbo ati da won duro ni.
0: Irowa.
3: Ta ba de ti da won duro. Lai lai noku
0: gbogbo se gba gbogbo se na ko la se ma si wola ago merin to ba kun wa ma si wola ago meji ngba mi
3: pe wu wa nbe ni
0: pe ka sise dogo
3: orin to ba n da yawo ni yawo duro pe je arira ko to lo yo kan ma hu ko ni yo fo kiti bi e meta
0: olo ni je ariro e ha ni mo mi
3: ku okay e ti dira
0: eja fi yun eja fi
3: ayi afefe mu abi
2: ẹni sí
3: ọ̀rọ̀ ẹ̀rọ mi mú kò sẹ́ni tó lè mọ́ fo
1: okòkò lára ọ̀tá lè
3: afẹ́fẹ́ lẹ́gẹ́lẹ́gẹ́ lórúkọ bàbá ìjì
1: ẹnìkẹ́ ìgbórí ọdọ́ pètè ọdọ́
3: ẹ̀fọ́lẹ̀lẹ̀ lórúkọ bàbá òjò
1: ẹnìkẹ́ ìgbórí ọlọ́ pètè ọlọ́
3: ẹnìkẹ́ ìgbórí ọ̀tá pètè ìgbìyànjú sínú
1: ní tẹ́ fún ọ̀rọ̀
3: òun
1: ẹ̀bá
3: lọ́ọ́lẹ̀ orí
1: tató
3: ẹ ṣọ́ra
1: ìyẹ́ ibi ìlàbúrí ẹ̀rọ
3: ẹyin bàbá bíríkìlà ẹ ṣọ́ra ẹ a máa bẹ gbòlà lórí ètò ìníjọ mẹjọ
1: àwọn
3: tí máa ṣe nǹkan yẹn pọ̀
1: èsì ẹ̀jẹ̀ kókó abẹ́rẹ́
3: la máa gbọ́ fẹ́ràn ọ̀hún káfíńtà ló bá dìjọ mẹjọ á tú àṣírí
1: wọn dókítà tìyànà bẹ́ẹ̀
3: tó o bá sọ fún káfíńtà ní sáìtì ibi tó ti ń kọ́lé wípé ẹ yẹ ká ṣe ìṣirò àwọn igi tí a fẹ́ fi rọ́lé láti ẹ̀tọ́ máa sọ̀rọ̀ páànù.
1: rere orun ẹja fọ bẹẹ bọ bẹẹ
3: bẹẹ. ẹja sọ dijọ mẹjọ ẹja sọ dijọ mẹjọ madam ṣe o ṣetán láti darí jù baálé rẹ.
2: mi ìdarí ìjọ ti fún lóyún kó máa lù kó lọ fẹ.
3: ẹ ṣe bí yóò sì lọ gbé bá ọkọ rẹ ni àbí sọdọ ọkọ rẹ ló ń
2: bọ yín bọ ni. alọkọ mi sọ pé òun lòun lóyún ó dẹ lọkọ mi lóyún.
3: ẹ lọ ń ṣe eré ọmọdé ni.
2: ọ̀dà tó bá ti jẹ́ rẹ̀ mo ti
3: fẹ́. kọ̀sẹ́ni tí yóò rí bàbá yìí tí ó ní mọ̀ pé kí fi mọ ọ̀hún.
1: bẹ́ẹ̀ ni
2: ládùúgbò
1: wa.
2: lẹ́ni tí mo ká.
1: tó ní jàmọ́ àtọ̀pọ̀ lẹ́yìn. ìran gbàlò kù
3: ti yá mi ṣíbi mọ ọmọ lélẹ
1: bẹẹ ni láwà níbẹ mi mi kọ.
3: ọkà jẹ pé mi ò rí tẹsíbíù rẹ rí.
1: àìmọ jáde ẹkọ kan ni tá a bá jáde alba.
3: ọkọ darí jà wọn ọkọ
1: yìí àdúpẹ ẹlọkọ sàbórí
3: yìí ìjásọ yìí kù díjọ mẹjọ.
1: ibi tá a bá dé iná ọlápẹrẹ.
3: wọn náà máa ní sùúrù fún
1: báyìí
2: ara
3: rẹ ti máa ń gbóná jù. ṣé kì í jáde lọ bì kan
1: fún pẹkú kẹ má ti sọrọ tọjẹ móbìnrin mi báyìí yóò ti máa sìn fún
3: lórí lọ rí ọkùnrin
1: mi. a mọ bí ẹ má tẹgbẹ gànà kì í bí a sí olómọ.
3: torí àwọn yẹn ti ń sọrọ níta mi kàn fẹ sọ lórí tábìlì yìí ni wọn ní níṣe tó ṣe ń ra aṣọ tuntun ní ìsìn òpèlékè.
1: wọn a máa yí kí ibi owó náà wo.
3: so ẹyẹ yẹn wa ẹ jẹ́ ká fi ìpàdé di ọjọ́ mẹ́jọ fún àkọ́tún ìpele kọ̀ọ̀kan tí ẹ máa ń jaládùn lórí ètò yìí. ọjọ́ ti lọ mo ti ẹ̀ lérò kó bóyá lè gba ìpè méjì ní
1: ìsáàyè
3: nínú
1: ìmọ̀
3: yẹ ká sọ pé o lè lè
1: a lè wà bá rẹ̀
3: ìṣíà
1: a bá wa ṣe òṣìdànù
3: bòde
1: a dé gbogbo ìwà mọ́lẹ̀
3: ọlọ́fin
1: kò ní jẹ́ kó fi wà ní àlàlà
3: láwọ̀ya
1: a jẹ́ pé wo yàlẹ́ kálukú wa
3: ìkọ́làbà
1: akọ́là àtọ̀làbà bákan náà
3: la fi hàn
1: a fi wá hàn sówó sọmọ àìkú baálé ọ̀rọ̀
3: ọ̀gán
1: kò ní jẹ́ kó rí wa gà níta wa
3: ìmọ̀ba
1: a jẹ́ kí lè rí
3: gbọ́n wa lókè pẹ̀ oúnjò
1: a jẹ́ ká máa
3: jó
1: ijó ayọ̀
3: òkè òǹkọ́
1: a jẹ́ ká máa wó ìwà ayọ̀
3: bákan náà títí ọjọ́ mẹ́jọ tí a tún ní àǹfààní iyebíye láti pàdé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́lẹ̀ ṣe kẹ́ ẹ má pàdé wa káàkiri orílẹ̀-èdè àgbáyé a ní láti dúpẹ́ lọ́wọ́ yín pàápàá jùlọ ẹ̀yin tí ẹ̀ ń retí wa lórí facebook àti gbogbo àwọn abala orí ẹ̀rọ ayélujára ìgẹ́ta sí bí ẹ má bínú sí wa tó mo dúpẹ́ lọ́wọ́ bọ̀sún aláyẹ̀dẹ́ ọlọ́wọ́ ọdán magic finger fún iṣẹ́ takuntakun ìkan ò tiẹ̀ dí ìkan lọ́wọ́ ipò olówó ọjà bó ṣe ń lọ lórin náà tó ń tẹ̀lé lábẹ́lẹ̀ ni gbogbo ẹ̀ náà ró wọbọ bọ̀sún aláyẹ̀dẹ́ ọwọ́ yín yóò máa lọ sókè ní gbogbo ìgbà tó ọ̀wàrà òjò tí gbalẹ̀ dẹ́dẹ́dẹ́ àpẹrẹ bí ẹni ó sùn ọmọ ti àjànà oro alágbẹ̀dẹ èdè lérè ṣítú rèé níwájú yín mr mido mido pẹ̀lú ògo ọlọ́run ọlọ́run tún fún wa ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti pàdé yín lórí ètò yìí agbo ìfẹ́
1: special
3: tó bá di ní ọjọ́ mẹ́jọ pẹ̀lú ògo ọlọ́run bàbá àbàdàn dágbére ká tó máa
1: lọ. ǹjẹ́ fún talẹ́ ó tún rókè báyìí níwò ìjọ mẹ́jọ atọ́ńbọ̀ pẹ̀lú akọ̀tún ètò orúkọ mi ni ọlágbẹ́njọ adémọlá ti gbóyún mọ̀ sí bàbá àbàdàn oorun ayọ̀lá ó sùn o.
2: orúkọ tèmi ni abiola adekanbi.
3: wọ́n fi sílíkì lè di sí inú.
2: ẹ bá fi sí.
3: abẹ́rẹ́ ọkọ̀ jẹ́kẹ́ gbádùn.
2: àwọn ò ṣe nǹkan kan.

0: bí mo sọ bu yin nkan kunle o ni o ti je nbere si ki awon ni bi eni awon eyan bi eyan bo ngba ti o ba bi di bi ojo Thursday si Friday ibi ababade enikan ni wai la gbara Olorun ojo Wednesday ola ante siwaju a wa pari gbogbo eto gbogbo weje we mu re si ojo Sunday in fact ninu eleyi gan Epaphras cup competition o bere loni enikan ni se tun gba ballu ni awon ojo comfort life missions awon na ti fa koyo gbogbo en to ba emi gan wa field loni odogbo barak la gbara Olorun an ni anfani ma kan wa nbe lati ba won side cup o mo waye lo ni rabaji gan Epaphras cup competition o bere ni bi ti awon headquarter wa awon odo be pelu awon odo church wa tin be ni ilu Eko ewe nla ti won jo mo wa ko orisirisi nkan ni o lo ngba ni npa awon oniroyin wa ki won wa ba mi so sugbon ngba ta ba fi mu titi do la won mo so bi nkan ba se nlo gbogbo le o se bi owo mejeji si dodo mo lo gbogbo ipe Olorun ninu aye mi lati fi so tele si aye e pe leyin 77 ki emi mimo kokoju si ose lore gbogbo eyin wo le gba ipe igbo so le dide nbi to ba wa kan jajo ki hallelujah la mejo a si fi ogo mesan ti enikan ni mejo be ni oni ni 8 se ri pade yi in sese gekeki temi lola ni e ba n gekeki ninu isin ta ni ni wema eyo kan ni service yen a je is going to be only one service yo si waye laarin ago mejo abo si ago mejila to ba wa dojo Sunday is going to be only one service as well to yi pade we je we mu ni Sunday la fi gbogbo dede nurse so mi mo boya mama kan ti o ri owo mi mo boya baba kan ti yo gba letter ayo mi mo boya sister kan be to fe pade oko ayan mo re mi mo boya sister kan be to je wi pe won mo mo ranse si ni bi giga o le ba mi ki hallelujah la mejo ni bi te ba wa o kan ke bo ba se wo but make sure pe nikan bo somebody shout eight hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ogo mesan ogo ogo ogo ogo ogo ogo ogo ogo ogo fun messiah nice eje wa bele ikun enikan ni sa gbe testimony mo ni kini to su yi o fi pari ba se mo gbe testimony lokun ojo kan niyan bo mi ni sa lai mo si oju yin se nto kan se ri iyo to nbe lo yin yen anointing o ti nbe lo yin yen won ran mi won ni ki fun yin ni igba ti o ba fi di pari osu yi testimony ti enu gori afebe lo ni rabaji gan ki to pe mama ti o se testimony e je ki sare lo sinu we awon oba keji 2 king chapter 2 iwe oba keji ori keji ewu ese 19 won ni awon okunrin ilu na si wi fun Elisha pe kiyesi itedo ilu idara bi oluwa mi ti ri ko si n to se ibi re ko si n to se adugbo to n gbe yen ko si n to si obo se wa itedo ile to n gbe yen da baba ati mama to bi o ko si wahala fun won bo wahala ta ni oju wi pe ẹwọn tó sọ tẹlé ó ní ṣùgbọ́n omi omi omi burú ìgbà míì bẹ tó jẹ́ pé téèyàn bá bẹ̀rẹ̀ sí mu omi àwọn omi kan bẹ tó ti gbà bọ̀dì and that's why nínú ìwé Exodus 23:25 ó ní èmi yóò bù sí omi I will bless your water omi burú nílùú yìí ìwà ṣe yẹn nìkan ó ní ilẹ̀ sá ilẹ̀ ti sá ànígbà tí ilẹ̀ bá di aṣálẹ̀ wàhálà ni ogun ni nígbà tí ilẹ̀ bá sá ilẹ̀ tí wọ́n wà ń sọ ilẹ̀ Jericho wọ́n ń sọ kò sí tó ṣe ìtẹ́dó Jericho was a beautiful place àwa tá a ti travel lọ sí Israel and Jordan lámọ̀ pé Jericho fine gan ètò tó wá wà ń bẹ̀ ni wípé ìlú yẹn ni wọ́n ń pè ní ìlú ọlọ́pẹ ìlú Jericho and bẹ́ẹ̀ bá wò ó nígbà yé Elisha gbogbo nǹkan bẹ̀ ló tutù mínímíní tó fine bọ̀ nǹkan méjì ń sebẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé omi ìlú yẹn kòrò ó ti burú ilẹ̀ yẹn ohun tí ò jẹ́ kí gbogbo èso tí ń bẹ̀ ń bẹ̀ àwọn ọ̀pẹ ẹbẹ̀ ó so èso wọ́n fáyìn wọ́n tutù o ni pe ile yen ti sa so ko le produce ope o produce so lori ope iyen lo be now e wa gbo nti mo be so won ni o nsi wi pe e ba mu awu ko to ti to kan wa e mu wa fun mi nbi e si fi yo sinu re won si mu to wa o si jade lo si ibi orisun omi na o si da iyo na si be o wa wi pe o si wi pe bayi ni oluwa wi emi si awotan omi wonyi lati ihin lo ki yo si kuma tabi asale verse 22 be ni a si awotan omi na titi di oni oloni gege bi oro Elisha to so eya ayan fe loni lola titi wojo sunday to je climax ipade 77 special tan bad boy a fe si awotan a fe wo ile re san ikan ninu awon ija ti awon omo olohun mo ti won ninu ile ti won foju si oni yo to gbe dani in fact o le de bi wi pe owo ntelo mi ro pe iyo je o na ni pe kokan fi sebe ko si jeun ko si lo mo fe tu asiri laarin oni si ojo sunday mo fe so gege bi majemu ati agbara ti olohun fi si nigba ta ba kan kankan si iyo ma wa ni ke gbe si awon bi kan ke si fi si awon nkan kan ati awon nkan kan e wa mu ra o gbogbo eyin te so testimony ri laye igba ta ba bi lo ta ba fi bo a fe si de testimony ti e na e so pe iyo wa wa na wo mejeji soke baba sawota aye mi gbogbo ibi ti ile ti sa gbogbo asale lara mi olorun emi awon woni ba mi se awote number ti ba fi sita e mo bi send the testimony si mi bo kin to fi number yen sita fun testimony e gbo ti mo fe so yi ko si enikan to ba wa se alaba pin to si tele nti mo ra mu de yi ma fi bi ojo merin so nipa iyo ati majemu to nbe nbe inti eniyan ba mo ni omo ajanu we ki bu yan je ki woli o to so nkan kan this will be the first time ti ma tusu lo si sale koko lori oro iyo ati majemu tin be nbe ki se pa fe bo iyo ki se pa fe so pe nkan kan yato bo majemu ati ase ta fe gbe so sinu e oni oje ki iyo yin o sise yato ati instruction ti wo teli ninu we Isaiah chapter 1 verse 19 oni bi eyin ba fe ti e si gboran o le ojere ile na eyin te ni iyo yen lowo ngba ba de church ni ola iyen ni Wednesday ma fi le yin lowo a lo iyo ati anointing oil nkan ba mi meji ti o se fowo ro seyin ninu bibeli kini se ti won lo iyo fun kini se to le se kini lo de to fi je bu pe Elijah ninu gbogbo nkan ti menu aye iyo lo ni ki won toka si ma so nkan meji san ti iyo je but nisin ko nkan kunle sa oro ngbe mi nu Jesu olugbala ki lo de to reference si iyo ninu we Matthew chapter 5 verse 13 nigba to nawo si awa eniyan pe eyin Christian eyin te da mi mo eyin te di atunbi eyin ni iyo aye oro yen ni lo keyin o yewu ka tuntun yewu I lost olorun paka o tu apero fun gbogbo awon meriwo woli odekunle fe si o a fe si aso loju in to nile to le lo gege bi isegun in to nile to le lo gege bi majemu in to nile ti won ko bi ara si to je pe ti nkan mi ba wonu e ta se mi ba wonu e a si mu iyato wa ki won gbe ni dead sea gan dead sea tan ki gbe pa lo salaba pa die ni ile israel ile jordan dead sea nbe ni jordan o nbe ni israel enikan ni dead sea okun to ti ku okun ti run ni dead sea ko si nkan meji ti nbe nbe to gbe ko si nkan alaye in ti o si je nkan alaye o wa nbe ni pe omi yen kiki iyo ni bo ba wo gbo egbe e bayi iyo iyo iyo beyan ba ko sinu omi yen yo le foni mo pada bo aso win win oro ola o le ni we ma
1: praise the lord
2: hallelujah
1: my name is Lami Dolabisi
2: nice
1: I'm from Ogere trailer park
2: Ogere trailer park yes. Nice
1: then Mo ti sise lati company mo sise ni company lati 5 years now I don't have savings
2: you don't have
1: sympathy se ba ti mo ba se n gba salary mi mo ko to n gba lowo mi
2: agbára tí ń gbowó sọnù lọ́ọ̀ rẹ̀ ìyàn sẹ́yìn kò fẹ́ tí ń bẹ̀lẹ́gbẹ̀ẹ́ jáde lọ́dà wọn. Jésù Olúwawa.
1: Last year August on 6 mo ṣe rí alert mo ní savings like 500 plus. Wọ́n dé debit ẹ̀ mi ìmọ̀ bá ṣe ṣe bí ó ṣe lọ nínú àkáǹtì mi.
2: Bí 500,000 parẹ́.
1: Plus ó kàn lọ bẹ́ẹ̀ ni sà. Gba tí mo wá dé ọ́fíìsì lọ́jọ́ yẹn mo wá tan fún mi mo kàn gbé sí YouTube mo wá rí program yẹn mo ṣe click lórí ẹ̀ nìyẹn. Mo ṣe gbọ́ program yẹn pé ẹ mú kan mọ́kàn mo wá wò pé èwo ni ẹ mú kan mọ́kàn tí dádì yìí ń sọ.
2: Ok tí mo wá sùn pé ẹ fi nǹkan mọ nǹkan.
1: Bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni sà. Ẹ wá sọ pé ká mú kan mọ́kàn mo wá ń gbé kíni kan sọ. Ok má máa gbọ́ program yìí mo ṣàgbọ́ lálákọ̀ọ́kọ́ tí máa ṣe dọ́fíìsì láàárọ̀ ọjọ́ kejì máa tún gbọ́ mi fi yẹn ṣe mo ṣàtún ọ́zù mo tún ṣiṣẹ́ gba tó ṣàdí ọgọ́sà àrùn ọgọ́sì yẹn ó ṣàlọ́ṣà ó wà di àrùn april mi ìmọ̀ bíbà mi débìbà rí mi ìmọ̀ church because I'm a muslim.
2: Okay.
1: Muslim ni mi.
2: Nice.
1: Ọ̀rẹ́ mi mo wá sọ fún mo wá pé ó wà ní Ìbàdàn mo wá pé happy happy lorúkọ ẹ ó wà ń bíbà iná mo fẹ́ kọ́ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ happiness.
2: Happiness. Okay.
1: Bẹ́ẹ̀ sà fẹ́ kọ́ bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ bí mo ṣe
2: pé happiness máa bọ̀ ń ta máa bọ̀.
1: Bí mo ṣe pè lórí fóònù yẹn happy nkankan báyìí ṣe mi o wọ́n sọ wípé àwọn ẹgbẹ́ mi àbí something like that wípé kí n lọ ṣẹ̀rù ẹgbẹ́ kí n lọ ṣe something like that mo ṣàṣọ fún un ó ní pé kí n má wọ̀rí mo sọ pé mo gbọ́ program kan o mo dẹ̀ like church yẹn mo wish láti máa lọ muslim wọ̀n mi muslim dadi ó ní pé àwọn ẹgbọ́n mi muslim everybody wọn wípé ṣé wọ́n máa gbà kí n máa lọ mo ní mo ń ṣiṣẹ́ láti company for 5 years now nobody see me na only me dey there. Okay. I will join the church. Ó wá sọ fún mi pé okay a máa wá ní August April a wá wá ní April.
2: April this year.
1: 7/7 yes mi ìmọ̀ tó wà ń Ìbàdàn yẹn náà mi débẹ̀rì a ṣá wà ní April this year 7/7 ẹ wá ní pé ẹni tó bá ní 100,000 kó bọ́ síta mo wá ní owó yẹn lọ́wọ́ mo ní going to 200,000 mo wá bọ́ síta mo wá san 100,000 yẹn ẹ fún wa ní only for million mẹ́ta.
2: Bẹ́ẹ̀ ṣe kéré yẹn 100.
1: Bẹ́ẹ̀ni sà.
2: Happiness.
1: Because of nkan tó ń ṣe mí.
2: Ìbejì wọn pè yí o. Ọ̀rẹ́ sì ni.
1: Bẹ́ẹ̀ni sà. Mo ṣàṣàn 100,000 ẹ fún mi ní mẹ́ta ẹni ká mú ẹyọ kan lójú ẹsẹ̀ kí á mú méjì tó kù ká mú lọlé.
2: Ẹ máa mú lọlé.
1: Nípa máa fi gbọ́ program ní ìdajì lálẹ́. À ṣá gbọ́ program yẹn ṣá mo ṣàfi sọ́fíìsì mo máa fi ń pa ọwọ́ tí bá ti dọ́fíìsì láàárọ̀.
2: Ẹ máa fi olú kọ́ mi.
1: Bẹ́ẹ̀ni mo máa fi ń pa ọwọ́ mi mo máa fi ń pa ọwọ́ mi because mo máa ń ka owó ọ̀gá mi like mo máa ń ka owó like 10 million 15 million mo máa ń ka.
2: Ẹ máa bọ̀ ga yín.
1: Bẹ́ẹ̀ni because HR ni mi like igbákejì manager ni mi.
2: Okay.
1: Ni mo ṣe ní company yẹn mo máa ń rí owó like ó jẹ́ owó salary mi bọ́ mi kí mo bí ó ṣe máa ń lọ tí bá ṣe save ẹ̀ sínú account ó máa disappear. Màá lọ sí bank wọ́n máa sọ pé àwọn kan làwọn yọ kò sí nǹkan kan tí mo lè ṣe sí.
2: Ah.
1: Mo ṣáà ṣe bẹ́ẹ̀
2: sọ báyìí. Alágbára òkòkò tí ń yọ wúmọ́ ọlá ẹ̀mí àgbàná nínú tẹsímónì oní tẹsímónì ní tiẹ̀ náà ó ti jáde látòní lọ ọwọ́ burúkú yẹn kọ́ gbẹ dànù. Mọ̀ ń gbọ́.
1: Láti ìgbà yẹn láti August tí mo ti wá láti April tí mo ti wá sí bíbà yìí tí mo ti lo only for million yẹn owó ò sá fún mi mọ́ even èmi kan tí mo tún save owó bẹ́ẹ̀ ni sà mo ṣe wà mo ti ní like 2 million nínú àkáǹtì salary mo ń save lójoojúmọ́ ẹ tún ní ká mú kan mọ́ kan àti August tí mo ti ń tọ́ yẹn ni mo ti ń ta aṣọ mo ń ta bàtà mo ń ta bag aṣọ obìnrin aṣọ ọkùnrin bàtà obìnrin bàtà ọkùnrin nínú
2: company
1: bẹ́ẹ̀ni nínú
2: company èdè ìdánmọ ṣọọṣì tọọba mú nǹkan mọ nǹkan o ẹnìkan ni ṣé ń wà mọ jalè ni irọ o mímú nǹkan mọ nǹkan ni pé kí mú ọjà mọ iṣẹ tó ń ṣe ọgbọdọ bọ ọba jẹ títsà ọgbọdọ mọjà míì mọ bó ń ṣiṣẹ ní company ọgbọdọ ní tíwọ náà ń ta èyí sọ ọmọ wa tọọba mú nǹkan mọ nǹkan o bí wò ní yín ṣe rí mo ní tí mo mú mọ sí olúwa o ewé dùn mi ẹfọ mi ni wọn kó wá sí ṣọọṣì wẹ máa jọ sunday tó lọ àìmọye àwọn tí wọn rà lọ bí ilẹ̀ bí ẹni kìí sànà ìtẹ́ ẹ̀dì ẹ̀fọ́ o torí nìṣílẹ̀ tó ní àwọn bá tọ̀ wọ́n mọ̀ tó ń tẹ̀fọ́ èmi mọ dáko fúnra mi ẹ ti sùn ń lé sọ yín tí mo dálẹ̀ bẹ́ẹ̀ tó mẹ́jọ o so bó o ṣe wà yẹn ọ gbọ́dọ̀ mọ̀ mú nǹkan mọ́ nǹkan tó ń ṣe ẹ tó dápọ̀ ń tẹ́lẹ̀ mọ́ tànà.
1: bata aso bag
2: aso
1: bag pos
2: bio e tun se pos
1: ben sir
2: se bi se ina
1: mo ben sir
2: bo le se nse yen mo
1: ta ba si fe gba salary lawon workers mi awon ton ba need cash mo ma fun won ma gba cash ma fun any cash won ma se transfer si mi abi ki ba won fi
2: eti e tun yin be na
1: ben 100 naira 200
2: mo le ti wa nta bata
1: inu company na ni because hr ni mi ni be won fun mi ni late mo gbe won fun mi office todo mi na loto ti mo sise loto
2: se e ti marry
1: no sir
2: ngba to mo bin yo by marry o mo wo billion e so wo si mi bayi ki owo yi ko ji sowo
1: elekeji ni pe opo mi elekeji ni pe chinese kan o wa ni o sise lodo wa tele ni company odo mi tele o ti wa pada si china chinese yen wa message ni o wa ni pe kini nkan to le ya ni nigeria ti o le fast to le ta mo so pe aso ati bata ati bag ni nkan ti mo mo nipa e something like that sha wa so pe okay o ma ba mi order aso ati bag ni ati china wa si nigeria
2: o
1: de na ti wa lona bai sir yes next month then next month lo ma de nigeria 2 months lo ma
2: o je ya wa so lo re ko mo tan bad en ti e
1: 2 months lo ma lo lori omi
2: on le in da je wo
1: warehouse yen lele
2: so distributor ni o bayi
1: then sir I'll become a distributor next month
2: o si ni ye
1: amen.